0: on your track. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀.

0: ìgbà àwọn èèyàn kí mọ bí dẹ́tà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yee, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Mo ń gbádùn àdàbà.
3: Mo ń gbádùn àdàbà.
2: Mo ń gbádùn àdàbà.
3: Mo ń gbádùn àdàbà.

0: Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn, níbẹ̀ yẹn, ariwo Figocap Herbal Capsule ló gbà gbọ́rọ̀ kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dọ́gbẹ́dọ́. Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abba, ayé òkú ò tíì gbọ́ ni nípa 24/7 Abba Mixure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixure kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtẹ̀bù la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091 60 62 62 53 0.

0: Wow, 3-in-1. Ou mini kaloku ko fi kun. Dari
1: mix. Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: ọjọ́ ńlá lónìí. Àlọ́n dákun wá sí ńlá nú ayé gbogbo wa. Wọ́lá bí gbogbo tán ti kírun lónìí. Ẹ̀yìn àwọn mọ́mù àwọn àáfàá. Àdúrà wa ọlọ́run dákun jó gbà o. Àmì àti àmì. Mara fana mọ̀ kana àlìyà. Àgbéga àgbéga ni ó máa jẹ́ tẹnìkọ̀ọ̀kan wa. Ẹkú jẹ́rìí ẹntì ẹni Mr. Oranda. Fọlájú Òye Táyọ̀ orúkọ mi ló ń jẹ́ bẹ́ẹ̀ Fàkáúspọ̀. Yóò bá ní ibi abároko tì báyìí náà láti mú. Ibi abá ni tá à ń bá bọ̀ dé lánàá. Lórí gbogbo bí nǹkan ti ń lọ nípa eré ìdárayá lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ibẹ̀ náà láàtú ti mú láàárọ̀ tòní. Àlejò mi tún ti wà nínú ilé agbára láàárọ̀ tòní. Òdú ni wọ́n wọ̀nyí Sáìmọ̀ Fólókó. Tá a bá ń sọ nípa ẹni tó mọ̀ ti fún tẹ̀dọ̀ gbogbo bí nǹkan sí ń lọ káàkiri gbogbo eré ìdárayá ni o. Ní ìpínlẹ̀ Ondo, lórílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbà ńlá ayé. Ti fún tẹ̀dọ̀ ẹ yé wọn. Àwọn náà látún máa gbà lálejò láàárọ̀ tòní. Kí ni tá a pẹ̀ kẹ́lù láàárọ̀ tòní? Ẹ jẹ́ kọ́kọ́ mu wá sí ti gbọ́yin wípé àwọn eléré ìdárayá wa. Bóyá àwọn eléré orí ọ̀dọ̀ ni o. Àwọn páwá kinní ni o. Àwọn tó máa ń gbé ìwọ̀n àtàwọn bẹ́ẹ̀. Gbogbo wọn fẹ́ràn pé gbogbo wọn lọ́ máa sojú wa nínú ìdíje ti Commonwealth Games. Ẹ jẹ́ sọ fún wa pé ọdún 1950 òun ni Nàìjíríà àwọn athletics wa, àwọn athletics wa, àwọn eléré ìdárayá wa. Ọdún 1950 ni wọ́n kọ́kọ́ kópa nínú ìdíje ti Commonwealth Games. Ṣé ẹ rí lọ́dún 2022 òun ló jẹ́ eléyìí tí wọ́n ṣe dáadáa jùlọ. Ipò keje ni wọ́n parí sí overall. Wọ́n ní 35 medals. Níbi tá a ti rí 12 gold medals, 9 silvers and 14 bronze. 2022 wọ́n ṣe dáadáa jùlọ. Ìgbà mẹ́ẹ̀dógún la ti kópa ńbẹ̀ látọdún 1950 táwa ti darapọ̀ mọ́ wọn. Wọ́n ti wá lọ sí tọdún yìí náà. Wọ́n ti lọ sí tọdún yìí. Ààrẹ Bọ́lá Tinubu wá rọ̀ wọ́n pé àkọọ́lẹ̀ yín tó dáa jùlọ tọdún 2022 tẹ́ ẹ fi kalẹ̀. Ẹ pa ìtàn rẹ lọ́dún yìí o. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, ààrẹ tá a ní bẹ́ bá ti ṣe dáadáa, kódà kẹ́ ẹ mọ́ ṣe dáadáa gan. Bẹ́ẹ̀ bá dé ààrẹ ó tún gbà yín lálejò, wọ́n ó tún jẹ́ kó jẹ́ bí ìwúrí fún yín. Ẹ tún ṣe dáadáa lọ́dún mi ńgbà tẹ bá ti lọ kópa. Ẹ mọ́ sì gbàgbé àwọn Super Falcons. Ìgbà wọn dé lọ́dún tó lọ, àwọn ló lè ròyìn. Bó ṣe ń kan Símú ní kan Sáyà àtàwọn náà. Àwọn eléré ìdárayá wa ti wà ní orílẹ̀-èdè wọ́n ti wà ní Glasgow lórílẹ̀-èdè Scotland báyìí. Tó bá sì ti di ọjọ́ 15 oṣù yìí, àgádágìdì ó mọ̀ gbagbá, àgbọ̀nbìrì ó mọ̀ gbàjàkadì. Wọ́n mọ̀ kópa forílẹ̀-èdè wa Nàìjíríà. Àlejò mi, ẹ ti wà ń bẹ̀ láàárọ̀ tòní o. Ẹ ṣeun, ẹ bá dárúkọ yín fáwọn ọmọ Nàìjíríà tó ń gbọ́ wa.
1: Ẹ káàárọ̀ gbogbo ilé o. Orúkọ mi ni Ọtúnba Ọláréwájú Fálànà.
0: Olùdarí
1: Lama Sports International.
0: Tẹ ẹ mọ̀ nípa tìfún tẹ̀dọ̀ gbogbo eré ìdárayá.
1: Ọ̀pẹ́ni Fọlọ́.
0: Ká fi kún un torí àwọn tí ò bá mọ̀. Ẹ jẹ́ ká wò ó pẹ̀lú ohun tí mo gbé ta yìí. Ọdún 1950 Ọlọ́run kádàrà pé kádàrà pọ̀ mọ́ wọn nínú ìdíje ti Commonwealth Games. Ẹ jẹ́ ká wò gangan. Kí ni ìdíje Commonwealth Games yìí? Kí ni tó túmọ̀ sí? Fáwọn tí ò bá mọ̀ túmọ̀ rẹ̀, ẹ bá láyé wọn dáadáa.
1: Commonwealth Games, gbogbo àwọn ìlú tí ó wà ní abẹ́ queen àbí king ti ìlú àwọn England English. Àwọn tó wà ní abẹ́
0: nílẹ̀ Gẹ̀ẹ́sì lọ́wọ́n.
1: Ilẹ̀ Gẹ̀ẹ́sì. Tẹ bá rí pé gbogbo àwọn tó ń kópa ní competition yẹn àwọn tó ń sọ èdè Gẹ̀ẹ́sì. Competition yẹn ó ń jẹ́ kí gbogbo àwọn ìlú tó jẹ́ pé a wà ní under queen gbogbo wọn kó aṣọwọ́pọ̀ Commonwealth.
0: Ká má sì gbàgbé pé abẹ́ wọn náà làwa náà ti gbòmìnira.
1: Bẹ́ẹ̀ni. Nǹkan tó jẹ́ ká wà ń bẹ̀ ló mú Jamaica wà ń bẹ̀, òun ló mú Australia wà ń bẹ̀.
0: Torí káwọn tí àwọn
1: Scotland gbogbo ẹ̀ òun ló jẹ́ kí
0: àwọn tí ò bá mọ̀ báyìí kán ti mọ̀ báyìí. Ẹ ṣeun, ó yẹ ẹ̀ ń sunlẹ̀. Tàbá wá ní káwò báyìí, tọdún yìí báyìí, àwọn eléré ìdárayá wa tún ti wà ń bẹ̀. Nígbà tí wọ́n ń lọ ọjọ́ kínní àná, Arẹ́bọ́lá Tinubu jẹ́ kó yé wọn pé tọdún 2022 tẹ́ lọ gbẹ̀yìn. Ibẹ̀ ni wọ́n ti ṣe dáadáa jùlọ, ipò keje ni wọ́n ṣe. won gba gbogbo ami eye to nlo bi 35 medals o wa ro won pe todun yin o ke kan se pe kan le ba won kunjo o e lo ke yen se ase daada e fi yoku le fun agbe kini kan oju o le fi wo
1: eh se mo pe olori wa Bola Ahmed Tinubu won ti je ki gbogbo wa mo wi pe eni to ba ti le ma je asoju fun orilede ise lo nse eni ti ba de ti nse won lati jere on like tele to je pe e ka sa lo awon to ran wo gan won ro pe nkan kan ma jade wa lateyin irin ajo ton rin yi but ni odo Bola Ahmed Tinubu iwo lo sibe ko lo awon ti o ti e gba nkan gan won ri nkan mu wale so nkan to da niyan pe ti leader to ba ti wo pe leader yi o ni ah ko ni foju pa wa re awa gan wa ni dogu ti leader o da fun otun o da fosi and awa mo lu awa ara lu inu wa gan ma tun pe eyin te lo soju wa e se dada awon olori wa na won foju pa yin re in fact in this history of this country o ki ma ke ma so yibo owo ton fun fakon nigba ton lo si moroko ton gba nations cup ko se yan to gba pe eyan kan lori kan wa lu to le so duro owo yen fa won
0: ni tan re Bola Tinubu fun won
1: be ni so
0: ati pe awon mo gan won lero laye won pa le gba mi eye ami eye to se pe awon tin gba gan ise akin na se kan to ra mi eye ngba
1: na ton ti gba e ma ri pe ele ton ton ti mura moroko ba yo e ma ri pe awon ma se dada nitori kini nkan ti olori wa se fun won gba yen so the same thing those specialists here awon to wa ni Scotland lowo lowo nsin ah baba yi ma se dada fun wa e je ka ko gba e ja gba mi yo aye wale na se ngbo mi
0: agboye agboye
1: no encouragement no need talent yan se problem lo awon ta fe lo ba compete awon no ni respect fun wa e mo record ti amusan ni
0: beni to bi amusan
1: amusan ti wa consistent for some times now and awon to ba fe awon to fe basare awon na we pe ah amusan ni mo wa legbe yi e gbagbe pe mo
0: ni 20 e mo binu ni 20 ni 2022 ye o ni o sare ere 100 meter re ni 12.30 seconds
1: o ju wa consistent up to now very very consistent e lo wo itutu omo e ti pa lati bere odun yin lasan in fact mo gbadura ni pe komode asa born now ko ma se asese if you pick mo de dupe before commonwealth games mo de dupe omo are ya dada a wo se dada lati bere odun yin so e ja focus si pe a ma rerin
0: sugaja ta na ba si de bi se nkan sori ni omo kan saya atawon na
1: baba wa
0: tori are ta ne are to mo ya won lere daraja ni ibi a wa n lo gangan re le bayi yoruba bo yu pe won so pe igi to ba ti osan to ba ti pon tabi ibepe to ba ti pon on araye ka e je ka wo awon players tabi awon elere idaraya ta n pe awon to ti lo ko ni ibi kan na si la won na awon e ti jade enikan lo nocho won kini te le so fa won to invite won pe a lo si grassroots awon elere idaraya n be Londo state won be Losun won be Lekiti e lo si grassroots ko wa ni digba ti to bi amusan ba retire re se wa won we n to tun loko amarawo kini te fe so fa won to invite awon players yi
1: e se baba mi se awon to invite players
0: asin awon ajo awon ajo yi awon ajo yi pe ka won na lo si ese kuku ka le build awon mi
1: mo lo yi mi dada won mo nkan ti won se won mo pe gbogbo awon ti won paru awon to to shashoju wa yi won need replacement o ye ki awon kan ti wa te ba ri team lo ni bo nsin e ma gbo fidas mi ni pe o se fidas o si ninu football nikan o ke ma ro pe tori pe mo player agent pe football e ma gbo won se classic under something age won se classic under kini kan tennis ni o wrestling ni o even snatching weightlifting gbogbo e lo ni under obirin ton finish under ni wi pe kon ma promote to ba tin re awon to wa waju tawon kan ma step in ṣùgbọ́n àwọn èèyàn wa wọ́n mọ the right thing to do wọ́n ní ṣe
0: wọ́n ní ṣe ni
1: ṣe rí anípùlù kan nàìjíríà yìí tó jẹ́ pé kò yẹ káṣí wàhálà rárá intercollegiate game by Manchester America ni intercollegiate game àkùngbá Babcock kìíní kan University of Ife ìgbàtí mi wà University of Lagos ẹ máa rí different universities tó máa wá táwa náà máa lọ síbẹ̀ mi rẹ pé gbogbo yẹn ṣẹlẹ̀ mọ́sìn because tẹ́bá rí oyè àwọn ọmọ wa tí wọ́n ti fi oògùn olóró dá dúró ẹ mọ̀ pé kí ló fà ìgbà tí ò bá ti sí result wọn lọ máa dọ́gbọ́n ẹ̀yìn sí kí ló dẹ̀ fà tó bá jẹ́ pé a ní pool tó jẹ́ pé wọ́n ti máa ní immediate replacement wọn ní máa fagbára wá mẹ́ta débi tán ti máa àbí kán fagbára perform débi tán ti máa lòògùn olóró ọ̀gá ó ti rẹ̀ lọ jókòó apàtẹ́wọ́ fún ẹ a dúpẹ́ gan fún iṣẹ́ tó ṣe fún wa bóyá ẹ̀yin tẹ́ ti wà lẹ́yìn bóyá ẹ replace wọn kò kù sí yẹn grassroot tó kàn wà lásán ni wọn tap ẹ and it's a pool tó jẹ́ pé kò sí nǹkan tẹ́ ń wá tí ò sí ń bẹ̀ ẹ ní wá Nigerians are so brilliant tó bá jẹ́ sport kan lè introduce Nigeria lénìí after one year ẹ lọ wo talent tó ti máa wà very intelligent set of people baseball tẹ́bá mọ Nigerians ti play baseball nsìn there is another game tó jẹ́ pé àwọn ti nílò wọn play Zimbabwe nkankan àwọn Pakistan nkankan but tẹ́bá Nigeria is soaring very very high in that game many things tó jẹ́ pé Nigeria ò mọ̀ ń pa ìtẹ́lẹ̀ netball everything so ẹgbàgbé football athletics gbogbo ẹ̀ there are so many other games tó jẹ́ pé tẹ́bá ti introduce ẹ̀ sí Nigeria after one year ẹ lọ wo àwọn product àti máa turn out but ibi tó mọ nìyẹn o
0: ṣúgà já
1: ibi tó wọ́n nìyẹn òyìnbó
0: alẹ́ jẹ́ omi mọ̀ ń bọ̀ ẹ jẹ́ ndójú ọjà mọ̀ ń bọ̀ ẹ sì wà ń bẹ̀.
2: Are you ready? Ulefuta Festival 2026. Join the 10 kilometers Ulefuta Marathon race. The race starts from the Battle Road at the Federal Secretariat and finishes in grand style at the Deju's Palace. And also, the registration for under 21 community football tournament for Akure dialect speaking community, Akure South, Akure North, Ifedore, all football teams across Akure Kingdom are compete for trophies, prizes. Let's promote unity, discover young talent, and say no to cultism, drug abuse, through sport. To register, visit Ulefuta House opposite Deji Palace, Akure. You can also contact Coach Lawrence Adegbenbe, Chairman Sports Subcommittee 08035972177 or Mr. Fakunda Clement 08035383988. This marathon race is open to everybody. Schools and individuals can also register. Announcer Oluwadekunle Ajanaku, the Chairman Planning Committee Ulefuta 2026 Festival.

0: 3-in-1. O mini kọlọku ko fi kun. Gary
1: mix. Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aré kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Tọ́ ẹ káàbọ̀ padà, àlejò mi sì wà lórí ètò. Àlejò mi sẹ́sì wà ń bẹ̀.
4: Àkókò wà ń bí o.
3: Ẹ ṣeun, pẹ̀lú ẹ̀sọ̀ kankan lánàá nípa ìgbésẹ̀ tí Thomas Tuchel, akọ́nimọ̀ọ́gbọ́ orílẹ̀-èdè England gbé, ó mix àwọn pléyà kọ̀ọ̀kan. Ó dẹ̀ surprise àwọn èèyàn pé pẹ̀lú àwọn tá a rò pé yóò wà ń bẹ̀ tí ò sí ń bẹ̀ yìí. Sẹ́yìn rò wí pé ẹ̀rù ló ń ba àwọn eléré ìdárayá wa lórílẹ̀-èdè Nàìjíríà tán fi fẹ́ máa mú àwọn agbá eléré ìdárayá lẹ́sẹ̀ kúkú pé ẹ̀ lé fún wa resort àbí kí lẹ̀yìn rò kó ń se wá.
4: Ẹ̀rù kọ́ ló ń bà wọ́n. Ẹ̀rù ò bà wọ́n. Ṣùgbọ́n prẹ́yọ̀ pé wọ́n ní ti resort sínsìn. Òun ló jẹ́ pé tó fi jẹ́ pé wọ́n máa ń fojú pa àwọn tó jẹ́ pé wọ́n ní tálẹ́ǹtì rẹ̀ ṣùgbọ́n wọn ò lórúkọ. Wọ́n bìlíwì pé tí wọn bá ti mú lágbájá lọ wọn ní resort. Wọ́n bìlíwì pé orúkọ ń sáré, orúkọ ń gbá tennis, orúkọ ń gbá bọ̀, kò dẹ̀ sí yẹn. Ṣùgbọ́n ẹ rí Wimbledon tó jẹ́ parí. Tennis competition tó jẹ́ parí.
3: Bẹ́ẹ̀ni.
4: Kò sí àwọn tá a pè lálágbára gan wọ́n ti nà wọ́n dànù.
3: Bẹ́ẹ̀ni o.
4: So the same thing ló ń ṣe àwọn coaches wa. Wọ́n believe in names. But òyìnbó ò ní rí bẹ́ẹ̀ kọ̀ọ̀kan òyìnbó. Kinní kan ṣẹlẹ̀ lójú mi. Last competition tó ń lọ bí this oil producing kinní kan competition kan tó play ní somewhere in Ondo State tàbí Nigeria. Àwọn oil producing states. Wọ́n ṣe trial lójú mi báyìí. Mo rí bọ́ọ̀ kan ó sáré fún Achiba University. Bàtí bọ́ọ̀ yẹn sáré báyìí. Mo ní yes. Another ṣe ohun ògún kọ̀yà sí ẹ̀. Another innocent ogunzurumba is it innocent ibunike is here e ma je ntan yin iba ti ma lo loyinbo ti mo pada de won na mu bo yen lo
3: lo ba tan awo ti kowo
4: won na mu bo yen lo
3: awo ti kowo
4: e ba ri boy te ba ri height e ti te ba ri boy striding boy lasan e ma so pe Nigeria o ya ko mo yen o ti mo yen ba lo si Scotland ni odun yin the next national international competition yẹ kó represent Nigeria.
3: Bóyá àwọn tọ́rọ̀ kan ò ní change lọ́wọ́.
4: Wọ́n ń gbọ̀. Àwọn alágbára ń gbọ̀. Iṣẹ́ ọ̀lẹ́ lọ lẹ́ńjẹ́ mi ìtọ́rọ̀ lọ́wọ́ ẹni bọ̀ ìmá sọ tèmi. Ṣé ẹ rí àwọn òyìnbó máa wá Nàìjíríà wọ́n lọ wọ́n organize clinic football athletics gbogbo tennis nǹkan kan at the end of the day àjẹmọ́ àjókòó báyìí. Wọ́n dẹ̀ máa pick best wa. Wọ́n dẹ̀ fún ọ lẹ́mbàsì. Wọ́n dẹ̀ fún ọ lọ. Ẹ mọ̀ kí mo nǹkan tó ń ṣe. Wọ́n pè yá àti bàbá pẹ̀lú wọn.
3: Ló bá tán. Wọ́n lọ. Àlejò mi, àsìkò wa ti lọ láàárọ̀ yìí. Àmọ̀ràn yín láàrin ìṣẹ́jú kan.
4: Àmọ̀ràn mi sí àwọn tó ń darí ètò eré ìdárayá ní Nàìjíríà ni pé wọ́n torí ti Ọlọ́run. Kúlù wa ta ní gbogbo community ni. Wọ́n jọ wọ́n táàpù ẹ̀ nítorí Ọlọ́run. Orúkọ kọ́ ló ń ṣe o. Natural talent ló ń ṣe. Kẹ̀mádẹ̀ máa fagbára wá result. As a result of that, kẹ̀ máa lo orúkọ àbí kẹ̀ lọ́ máa lo oògùn olóró. Natural talents are there locally for us to tap.
3: Ẹ ṣeun ọ̀túnba láre Fálànà láti ìlú Ọ̀wọ̀. Ẹ ṣeun o.
4: Ẹ ṣe gan.
5: A ó máa tẹ́ ẹ̀rí ẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju o ro na ba yo je aye ohun ti e wa su mi
6: agbo ni ise lo se je lobe se wo gbo nipa baba oke ogun ni ogulugbo ade tun fi wi ati go so ma ara aye lore lori eyikeyi isoro tun jo mo idalenu iwo na gbiyanju ko si baba oke ogun loni e ma pe 0706460649 0706460649 baba oke ogun agbalagba ode tun fi wi ati go se wo san
7: mo ke okunrin mo ke obirin mo ke omode mo ke agbalagba emi ti mo nkiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin ti mo wa number 4 dudu yemi len opposite oye mekun grammar school ni ilu akura ba yo fe bere nkaka bo fe bere oni imore ka to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 kini le ese baba oke ogun ti en gba awon eyan ni momore lo lori ati pe kini le ese baba oke ogun se ohun na ni soro to n ba wa ja ninu se ara wa ati to n ba wa ja ninu egungun ara wa apere wo ni won na ti en ri elomi a ma ri pe tohun ba sun bayi tohun ba jin ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara di ohun de bi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi a ma ri pe gbogbo enu eti ohun lo bere si ma hoye be le elomi o ma ri pe gbogbo nu ara ni kan bere si ma ja ounje tabi nkan bere si ma rin kaaki nu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara elomi ba so esun lale bayi ati rorun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi an fi ma pe e ma ja wora wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero ba ni soro mi yi 0706460649 0706460649 nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be le elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi ma fi opa sikete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun siwaju ni gegege be po hun fe subu eyin e wa won baba wa e wa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba ni won tun ma da ta kebe kebe se bi ewe atebo yin na le won na lo nitori e mo fi lo ko ewe atebo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyin oro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ba ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyin na mo pe awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan kan o si ni yo wa lenu ninu si ara wa be ni kankan oni yo wa lenu ninu egungun ara wa se bi ewe atebo yin na la wa na lo iwa na wa janfa ni ewe atebo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Oye Mekun Grammar School ni ilu Akure ero ba ni soro mi re 0706460649 0706460649 alaafia ara wo ni bi fi abia odi

0: wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n ò lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Èrè ńlá lọ nínú ìbú àjànàkú ńlá lọ nílé ọ̀dọ́. Màmá wa ọmọọba Juliana mo pé lọ́la Aládé máa ti lọ o. Nígbà tó pé 90 years. Good night, our great loving and caring mommy. Rere ba fini ilẹ̀ títí láì láàmà rántí wọn. Torí náà bí a ṣe ń ṣe àṣekágbá ìṣẹ̀dé màmá. Bẹ́ẹ̀ látún máa ṣe ìrántí bàbá wa. Emmanuel Babatunde Alade. Ẹni tó ti lọ láti 1979. Ní ọjọ́ Friday 17th of July by 4 PM. In the service of Sounds and Wakey. Ní St. John's Anglican Church ní Àkókò. Ọjọ́ Saturday by 11 AM. In the short service. Sí reception sì máa tẹ̀lé. Ní ẹ̀yẹ òkè Comprehensive High School. Níbi títí jó torí tìlú pọ̀pọ̀ ṣinṣin gbàdúgbà yóò ti máa sọkún tún wọ̀wọ̀wọ̀. Lọ́jọ́ Sunday rẹ̀ sì ní ètò ìdú. Pẹ́ yóò wáyé ní St. John's Anglican Church. Lára àwọn ọmọ tó ń ṣẹlédè lẹ́yìn màmá ni. Rẹ́ Admiral Samuel Ilésanmí Àlàdé Rìtáyà. Victoria Ọláyinka Fọlọ́run Ṣọ́. Àbọ̀sẹ̀dì Akọmọláfẹ́. Emmanuel Ọdún Ayọ̀ Àlàdé. Grace Fọláwùmí Oyè Lọ́wọ́. Àtàwọn ọmọ ọmọ pẹ̀lú ọmọ ọmọ ọmọ. Ìgbìmọ̀ ètò lóníkà kéde ẹ̀. Lórúkọ gbogbo ọmọ àtẹ̀bí pé. Màmá wa Princess Juliana.

0: Assalamu alaikum gbogbo eyin mumini ati eyin mumina ododo gbogbo eyin omo leke gbogbo eyin afanlala gbogbo eyin ajinikinu gbogbo yin na la ki o wi pe akojimo oloyin toni gbogbo eyin omo ya wa ninu esimi aki gbogbo yin lagbara olohun jimo oloyin lo ni o je fun gbogbo wa aki yin ka bo sori eto yin eto wa nibi to je pe ati mu awon kokoko inu iwe iroyin ta ti mu wa se ti gbo yin adupe lowo olohun oba le ti oso ati ti di oni adupe pe iwoye anade tan dagbere lori eto pe to ba tu wo ola olohun a tu jo pade la ro lori eto na adupe pe ba se wi bere bere na la fi se olohun oba si ba wa gba o ba wa mu lo si ile ase awa na re o eyin na nu dagbara olohun oba eti te fi gbo wa eti ohun o mo ni di o awa na tan so enu oni bo so wa lese bi oko je ba se jade lo loni bayi ike olohun abo olohun iso olohun oba ko mo wa lori gbogbo wa o a ma nirinrin alo ide o a ni bosowo ajinigbe a si ni bosowo ajinipa o gbogbo wa pata ba se n lo layo be gege la o si ma pada sile wa ni ayo ati alaafia ogun gbe sile gbe sode ko ni sele si ko wa wa gele e lari bata e lari aso e lari on la fe fi damo olohun oba ko ni je ko je ti ko wa wa e lo wo nile iwosan e lo wo ni mosuari ko ni je ti gbogbo wa patapatapata o akiyin lo ni pe e kaabo si ori eto yin na awa na ture o eyin na tunu olohun oba ko ni ko ature gbogbo wa a ma rira wa ni a si ma rira wa gbo lojojumo jojumo akiyin lekan si o akiyin nile akiyin loko akiyin nirin ajo nibi kibi te ba ti n gbo wa yala ninu ile yin ni ninu oko le ti n gbo wa bayi iba je pe boya e ti denu ise yin iba je pe e se n close nbi ise ti yin ni iba ti je pe boya e tun ti wa ni ile epo ibikibi te ba sa wa lati ki yin pe e kaabo si ori eto fun ti oni nje lori eto ti toni a tun ti ru gbogbo awon iwe iroyin ohun ati ru de biba o koja be o po lapojo nitori na ni kankan la ma se lawe lawe sugbon ko to di pe mo wonu agba mi eto ohun e je nsare dode keji lona ke je ki nsare dato mi na adatomi.
1: Àwọn àǹfààní tuntun mìíràn tuntun jẹ́ onípínlẹ̀ Ondo. Ètò ìpolongo ọjà ẹ lọ sán lọ́jà ń bọ̀ sí ọjà tó súnmọ́ yín pẹ̀lú ètò ìrónilágbára àti ìmọ̀lára lórí àwọn àṣeyọrí ètò ohun ọ̀tun ti Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ darapọ̀ mọ́ wa ní ọjà ìgbàrà òkè lọ́jọ́ 14 oṣù keje, ọjà Ifon ọjọ́ 16 oṣù keje, ọjà Sabo Ọ̀rẹ́ ọjọ́ 4 oṣù kẹjọ, ọjà Òkè Àgbè lọ́jọ́ 14 oṣù kẹjọ, ọjà Kiribo ọjọ́ 16 oṣù kẹjọ, ọjà Ita Ògbólú ọjọ́ 17 oṣù kẹjọ. Ètò ìtọ́jú ìlera ọ̀fẹ́ yóò wáyé ní Ondo East ọjọ́ 11 oṣù keje, Ìfẹ́dọ̀rẹ́ ọjọ́ 17 oṣù keje,
2: Àkọ́kọ́ South West
1: ọjọ́ 17 oṣù kan náà, Ilẹ̀ Olújì Òkègbo ọjọ́ 19 oṣù keje, Ìlàjẹ ọjọ́ 18 oṣù kẹjọ. Ní ogúnjọ oṣù keje, àwọn obìnrin GMT ní ìpínlẹ̀ Ondo yóò ṣe ìfọwọ́sí gbangba fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Lẹ́yìn náà,
3: àwọn ọmọ Ìbìrà yóò ṣe ìfọwọ́sí gbangba tiwọn ní ọjọ́ 6 oṣù kẹjọ, àwọn ọmọ Igbo yóò ṣe tiwọn ní ọjọ́ 13 oṣù kẹjọ. Nígbà náà ni àwọn ọmọ Hausa yóò ṣe tiwọn ní ogúnjọ oṣù kẹjọ.
1: GMT ìpínlẹ̀ Ondo ló ṣètò àwọn ètò wọ̀nyí o, pẹ̀lú àtìlẹ́yìn mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé Honorable Dr. Olúbùnmi Túnjí Òjò.
4: Prince Mama Ilori Adesina, you get another si modeli.
5: Ibi baba ku orire o.
4: Onogo yenogo.
5: His Imperial Majesty Alayeluwa
4: Oba Doctor
5: Aji Bade
4: Badegun ti Ogun Oyeketa.
5: Ana yo ti pogota don ina osun ya ara
4: yi. Ibe ne wo ti sodun yi ti wa di chumodan
5: o. Onogo
4: baba o.
5: Agbogbo maja eko.
4: Ogbomo ne buku erin.
5: O isake dangun be ina bi won.
4: Wo ti sodun yi ti wa di chomu e.
5: Ase nene kare.
4: Onogo yenogo e to koto mi.
5: Oke ile eyan.
4: Oke tado male.
5: Oke se bẹ́ẹ̀ síbẹ̀
4: tí wàá mú ka tọ́kú wa mú wa bá
5: ọmọ bá kán bá o.
4: Prince Mama Ilori
5: Adesina yìí gẹ̀dẹ̀ náà mà sí mọ̀dẹ́lò
4: ọmọ balùkàrà àkókò
5: ó fẹ́ yá sojú ẹkùn ìdìbò àríwá ìpínlẹ̀ Ondo
4: abáṣẹ ẹgbẹ́ òṣèlú
5: PDP APL
4: yúyàdì sínétọ̀
5: olùgbìmọ̀ aṣòfin àpapọ̀ orílẹ̀-èdè
4: yìí ọ̀ọ́dì másìkò yìí kí
5: alága ẹgbẹ́ òṣèlú
4: PDP ìpínlẹ̀ Ondo
5: ẹ̀rẹ̀ barrister Dúpẹ́ Ìṣìdá
4: àtàlága ẹgbẹ́ náà
5: ìjọba bílọ̀
4: ìyẹn honorable ṣi
5: ayílẹ̀ká olùṣègùn
4: yóò wọn máa gbàwọ kábíyèsí
5: òun ìdíbi sọpáyé gẹdẹ ọ̀hún ọba aládé yìí ní
4: ìjọba bílọ̀ ọ̀hún
5: àtọ̀sẹ́
4: ẹ̀rẹ̀ wọn máa kó àyẹ sọ wálu ayé
5: o ìdẹ̀yẹn kú àbáṣe
4: o àtọlọ́rọ̀
5: àtọ̀wọ́n gbàngàn yìí gẹ̀dẹ̀
4: ìtẹ̀wọ́n jẹjọ ọ̀hún ọ̀ṣọ́ gbá o
5: ọlọ́rọ̀
4: bàbá o.
6: Àjọ
2: àjọ̀dún oríkádún 82nd anniversary ti ẹgbẹ́ obìnrin rere CAC Good Women Association ìparapọ̀ Ondo àti Ekiti State Babalọla International Miracle Camp kejì ara kejì ìpínlẹ̀ Ọ̀ṣun ibẹ̀ ló ti ń wáyé lọ́dọọdún Wednesday July 29 di Saturday August 1 òun làjọ̀dún náà kókó ọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ayérayé sí àwọn obìnrin onígbàgbọ́ God's timeless message to women of faith bẹ́ẹ̀ lọ̀pọ̀ ìdánilẹ́kọ̀ọ́ tó wà lóríṣiríṣi ijó yípo àyíká Babalọla Miracle Camp nínú èyí tí àdúrà yóò wo di jẹ́ríkò ayé wa àwọn akọrin ẹ̀mí bíi evangelist Ṣètò Akíṣẹ́tẹ̀ kíkẹ́ lọmọ ọláìyá Dúpẹ́ Adéọ̀ṣun wọ́n forin ẹ̀mí dá wa lára ya nínú ìsìn àṣálẹ́ Friday July 31 ní àjọ̀dún ọpẹ́ ta ó gbàlejò rẹpẹtẹ ààrẹ CAC káàkiri àgbáyé bàbá wa nínú olúwa pastor Eso Oladele pastor Yo Odejobi prophet Ezekiah Oladeji pastor Joe Jacob àti pastor Gideon Obiwale ti Odúbánjọ region à ń kí gbogbo yín káàbọ̀ lórúkọ olúwa Dickiness VO Akibode secretary conference planning committee Dickiness honorable Olafagbemi leader Good Women Association Nigerian and Overseas àwọn ló kéde.
6: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe.

ọdún Káyọ̀dé. Àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí ni wọ́n ti bọwọ́ lu àbádòfin kan èyí tí ẹ̀ṣọ́ ojú pópó tí wọ́n gbé wá sí ọ̀dọ̀ wọn o. Léè tí wọ́n fi ń sọ pé àwọn ń dábàá ò wípé ẹnikẹ́ni tí wọ́n bá ti rí tó bá ti ń kiri ọjà nínú ọkọ̀ tàbí tó ń wàásù nínú ọkọ̀ ni kó máa san nǹkan tí ó ń lọ sí nǹkan bíi 1,500 naira o fún ẹnikẹ́ni tó bá ṣe irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀. Wọ́n ní ó ṣeé ṣe òkiru ẹni bẹ́ẹ̀ kó san 1,500 tàbí kó lọ sí ẹ̀wọ̀n oṣù mẹ́ta o tàbí kó kúkú jẹ́ pé yóò sanwó ọ̀hún. Bákan náà ni yóò tún lọ fi ẹ̀wọ̀n gbára o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ níbi ìjókòó wọn lánàá, wọ́n ní èyí ni wọ́n ṣe láti lè jẹ́ kí àlàáfíà kó wà ní àwùjọ pàápàá jùlọ láti lè jẹ́ kí àwọn tí ń wakọ̀ kí wọ́n ráyè gbájúmọ́ ibi tí wọ́n lọ àti pé kí àwọn èrò tí ń bẹ nínú ọkọ̀ gan káwọn náà kí wọ́n lè jókòó ayọ̀ títí dìgbà tí wọn yóò fi bọ́lẹ̀ nínú ọkọ̀ èyí tí wọ́n bá wọ̀ náà. Wọ́n tẹ̀síwájú nínú ọ̀rọ̀ náà o, wọ́n ní ẹnikẹ́ni tí ó bá ń wa ọkọ̀ náà ọ̀rọ̀ ó mọ̀ tó kan o, tí wọ́n bá rí wípé ó mu ọtí líle tàbí pé bóyá ó mu egbògi olóró kan, wọ́n ní iye owó èyí tí yóò máa san gẹ́gẹ́ bí owó ìtanràn ó bẹ̀rẹ̀ láti nǹkan bí 5,000 naira ìyẹn 5,000 naira títí dé nǹkan bí 100,000 naira ìyẹn 100,000 naira. Wọ́n ní irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ló jẹ́ pé ó ń fi ẹ̀wọ̀n tí ń lọ sí nǹkan bí ọdún bíi méjì ó ń fi họmú o. Wọ́n tún sọ wọ́n ní ẹnikẹ́ni tó bá kọ̀ nínú àwọn awakọ̀ náà láti pé kó jẹ́ kí àwọn ẹ̀ṣọ́ ojú pópónà náà kí wọ́n ṣe àyẹ̀wò sí ọkọ̀ òun ló jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ òun náà yóò san nǹkan bíi 1,500 naira o tàbí kó kúkú jẹ́ pé yóò lọ sẹ̀wọ̀n oṣù mẹ́fà tàbí kó sẹ̀wọ̀n tán kó tún san owó náà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní ẹnikẹ́ni tí ò bá tẹ̀lé àwọn iná èyí tí ń bẹ ní ojú pópó irú ẹni bẹ́ẹ̀ òun náà ó ti ṣẹ̀ sí òfin ìjọba o. Kódà 100,000 naira ìyẹn 100,000 naira ni wọ́n sọ pé kí irú ẹni bẹ́ẹ̀ kó mọ san. Bákan náà wọ́n ní ẹnikẹ́ni nínú àwọn awakọ̀ tó bá ṣe bẹ́ẹ̀ tó lọ ń sá eré àsápajúdé irú ẹni ọ̀hún ló jẹ́ pé yóò mọ san 100,000 naira. Sí tẹ́lẹ̀ wọ́n ní ẹnikẹ́ni tó bá ti ń sá eré àsápajúdé nínú àwọn awakọ̀ wọ́n ní 100,500 naira ìyẹn 5,000 naira ló máa ń san. Ṣùgbọ́n nísìnyí wọ́n ti gbé fẹ̀rẹ̀ ó ti lọ sí nǹkan bíi 100,100 naira o. Wọ́n ní ẹnikẹ́ni tó bá sì wa ìwàkuwà nínú àwọn awakọ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ náà 100,100 naira ni yóò sọ tàbí kó lọ fi ẹ̀wọ̀n ọdún méjì kí wọ́n lọ fi jura tàbí kó jẹ́ pé yóò sọ owó tán. Bákan náà ni yóò tún lọ fi ẹ̀wọ̀n jura o. Oríṣiríṣi àwọn àlàkalẹ̀ ni wọ́n là o nínú àbádòfin ọ̀hún. Tẹ́ ẹ bá wá fẹ́ kà á lẹ́kùnrẹ́rẹ́ ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á.

0: Ọládún Káyọ̀dé, àwọn tí wọ́n jẹ́ aṣojú kọ̀ròyìn ni wọ́n mọ̀ tún ti lọ káàkiri báyìí, tí wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé epo èyí tí wọ́n dé ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n mọ̀ tún ti gbélé iye owó tí wọ́n ta epo wọn o, pẹ̀lú bí wọ́n ṣe sọ pé ó dàbí pé níbi tí wọ́n ti ń gbé epo náà yẹn ní oríkò ilé-iṣẹ́ Dangote ní epo ọ̀hún ló ti gbéléré sí i. Pàápàá jùlọ wọ́n ní ńgbà tí wọ́n dé ilé epo AA Rano àti Ranol tó fi mọ́ àwọn ilé epo míì ni wọ́n rí pé wọ́n ti yí lítà wọn kúrò ní 1,220 naira o, tí ó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé epo yìí ló jẹ́ pé 1,170 naira tàbí 1,180 naira ni wọ́n tà á fún lítà kan tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n ní báyìí wọ́n ti wáyé sí 1,220 naira o. Èyí wá ń fi hàn pé iye owó tí wọ́n tún fi kún owó epo náà ni ó ń lọ sí nǹkan bíi 40 naira ìyẹn àti 50 naira o, ìyẹn ní àwọn ilé epo kọ̀ọ̀kan. Bákan náà ni wọ́n wá jẹ́ kó di mímọ̀ wípé pẹ̀lú bí ó ṣe wá rí ni ìgbà tí wọ́n dé ilé epo NNPC ń tiẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ilé epo èyí tí wọ́n dé ló jẹ́ pé wọn àmọ̀ tí ìyí epo tiwọn o, torí láwọn ilé epo tó jẹ́ ti NNPC tí wọ́n dé wọ́n ń ta jálá kan ní 1,155 naira, ibòmíì wọ́n á tà á ní 1,205 naira ìyẹn fún lítà kan o. Títí di àsìkò tí a fi ń kó ìròyìn jọ ni wọ́n sọ pé iye tí wọ́n sì ń tà á láwọn ilé epo yìí tó jẹ́ ti NNPC òun nìyẹn o. Ṣé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n sọ pé nǹkan bíi 1,090 naira ni wọ́n ń gbé epo ọ̀hún láti oríkò ibi tí wọ́n ti ń gbé epo, ṣùgbọ́n báyìí lẹ́nu àná ni wọ́n sọ pé 1,125 naira sí 1,175 naira ni wọ́n ń gbé epo náà láti oríkò ibi tí wọ́n ti ń gbé epo. Ní gẹ́rẹ́ tí wọ́n sì sọ pé wọ́n ti sọ pé epo ọ̀hún ti wọ́n níbi tí wọ́n ti ń gbé epo, ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé epo wọ̀nyí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lọ yí lítà wọn o, tí ó sì bá iye owó tí wọ́n sọ pé wọ́n fẹ́ máa tà báyìí tí ó sì ti bá a mu. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú ni wọ́n sì tún ti ń sọ̀rọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbàtà epo náà pé ẹ̀rí bọ́n ṣe ń ṣe nìyẹn, lẹ́nu fẹ́rẹ̀ wọ́n tún ti yá yí epo wọn, ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n sọ pé owó epo já wálẹ̀ nísìnyí wọn àmọ̀ tí ì ní yí o. Àbẹ́ ìwà rí nǹkan báyìí àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó tẹ̀síwájú. Ẹwọ́ ọ̀rọ̀ tó ń sọ mọ̀ pọ̀ gan gidi bó ṣe wà nínú ìwé ìròyìn Daily Post, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ilẹ̀ Erika nínú ìwé ìròyìn Punch.
1: Daddy Junior Joe Jensen, ma Jimmy kale gbogbo e na ojuseju meji lo.
2: Ah, mommy Junior, ma yeye mi. Mo ti yato si ti tele.
1: Fi mi le jare.
3: Ligo tap apaka su lo tun se go.
1: Ye, ma pa mi jare je nse ya awon omo mi.
2: Nbo lo nsa lo.
1: Duro na Daddy Junior, ogbon wo lo da?
2: Emi na ko. Isowo Ligo tap apaka su ni. Ogun ta fi mo ijile pa ewe ati egbe ile wa papo lona igbalode. Fun awon okunrin. Ajabi idani.
1: Eh.
2: Be ni ore mi alowo le lo fun mi. O wulo fa awon okunrin to repete dowo le bi ewe okede ta fi na pa loju ise. Ewo ni ko nje o wa nle lati je ko okunrin o ma wo ke. Finu ka bi o se bo kele kai bigo kababa capsule iru kan so won lawujo okuta ile ise ayo aba health limited lo popo fawon okunrin nikan e le rira ni chemist ati pharmacy fun ekunrere alaye e pe 0803860685 le kan si 0803860685.
4: It's time again to obtain your form for qualitative education at Crown Polytechnic, Ado Ilawe Road, Odo. Announces admission for 2026-2027 session for both full-time and part-time program in ND and HND. Available courses include Mass Communication, Accountancy, Business Administration, Public Administration, Computer Science, Statistics, Science Laboratory Technology, Computer Engineering, Estate Management, Quantity Surveying, Architectural Technology, Building Technology, and more. Candidate must have sat for 2026 JAM and possess 5 credits subjects in O-level results. Applicants are to visit the Polytechnic Bursary or any accredited agent to obtain their form with a payment of non-refundable fee of 10,000 naira only. Crown Polytechnic Fikalesi, Kilometer 10, Ado Ilawe Road, Odo Ado Ekiti. Fun alaye lekunrere pe 0803-489-6926. Email info@crownpolytechnic.edu.ng. Website www.crownpolytechnic.edu.ng. Crown Polytechnic, education by excellence.
5: It was out in there.
6: Ku dede wo yo eyin temi emi ayafemi alagbolo nkin ti office wa wa ni Isolo Junction ni egbede Democracy Park ni Akure
7: ka ma bale si ilu Ikare ni on the 21st titi di on the 26th ni osu July osu keje ni 77 hotel
8: tabori wobirin to ti wani ile oko lojo to ti pe ti o romo pe ranise ma bo lodo femi alagbo tabi won to ti nikan ri to se nwa si ni tabi wobirin ti nkan osu re ndin ni tabi on le ni tabi won ti nkan rin kiri lagu ara re ma bo lodo femi alagbo tabi won ti ara nta bi eni pe won data si alara tabi won ti nkan rin kakiri agu ara re ma bo lodo femi alagbo tabi won okunrin ti o le gba bo lori papa gege bi osime ati igalo asiri ti won fi wa nile femi alagbo disin ma bo ke a fi fun ni
7: tabi won ti on to wele wele lorire bi e meta si mere ma bo ni ile ise wa
8: number wa re 0706532683 lekan si 0706532683 aiso ni fi ara wa se ibugbe o ami
9: tani Efi je kile omo yen to ma kan lekun ni se o si
10: o si jare ore mi en ti ero run sun lenu ojo meta yi
9: eh o lo se run sun ngba ti timitimu ti wa ta won ma fin sun oya to si pali eja
10: alabajo nbo ni mo ti wa le ri ojulowo mattress ra bayi
9: o ko si meji jobi nu gbo odo omo jesun ni number 1 Gbeleju street legbe ile epo glovin ni ode irele ni kan lo ti le ri ojulowo mattress ra o bi won se je alagbata fun ise good mattress pelu warranty odun merin sangeliti lori gbogbo nto abara lodo won fun ni ruru form te ba nfe bere latori form omo ile iwe to fi dori 3.5, 4.5 pelu awon family mattress na ti won je 6, 9, 12, 18, and 20 sheets be la tun la won timutimu lokan ojo kan tender bi mato kale dori awon pillow stick ironi lorun pelu awon kan ojo kan ojulowo bed sheet
11: an fi alagbata kakiri ipinle ondo
9: wo ma wule re kore bade mo ma pe omo jesun lo de rele sori
12: 0812212-9990
9: abi 0703801-0434 omo jesun ojulowo alagbata form lo de rele
13: agberon ni kinle ondo egbon o labe eto o dirorun ti gomina lucky orimisun ayeda ti wa eto elpress pelu iranlowo ile ifowopamọ agbaye world bank ati ijoba apapo nbere igbese ajesara ofe fun eran osin malu ewure agutan ati adiyin yo gba ajesara lodi si arun to lewu bi cbpp aisan newcastle tsa ati tienu afojusun wa ni lati din arun ko daabobo eran osin mu ki won po si ki o si ri ere to po ninu ise agbeyi ifinale eto yi yo bere ni ojo aje ojo ketala osu keje odun 2026 ni ago mewa owuro ibi ti o ti waye ni papa ile eka itoju eran osin ogbin ati igboba leyin eyi ajesara yo wa lo kaakiri gbogbo ijoba ibile ni ipinle ondo fun ojo mewa e ma si je ki anfani yi fun yin ro ofe ni elpress mimu ise eran osin dagba fifi agbara si ati mimu ere re po si olukede ni mr olufemi adeogun alako so eto elpress ipinle ondo
14: to yi la fin ki gbogbo awon eyan wo tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo to ni
15: eto igbeyawo laye
16: ejowo eduro na jare
17: ki lo sele
16: ki won to so wapo nje o ranti pe o sele ri television fun mi fridge nkan ero foso ki nse le wa ma fowo foso nle en 2026
14: eh ni tuto
16: ka ta so pe o ti ran won abi
14: tan lo ti so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
17: emo lo tun je cdk bayi
14: be ni o cdk e le ra fridge yin ero foso ati be be lo
16: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
14: ah lati osu to koja ni mo ti ra won
16: oluse agunkan e so wapo
14: pẹ̀lú cdk o lè ra fóònù tẹlifíṣọ̀n ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtàn sọ́run àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà download cdk lórí play store àti apple store.
18: ilé iṣẹ́ wa wà ní danco plaza ajilosun lẹ́gbẹ̀ẹ́ olú motors ládojúkọ maria asomta catholic hospital ikere road ado ekiti ẹ lè pe 0707 484 3351.
19: cdk

0: Adun Kayode ajo eleto idibo ile yi ni won ma nso won ni awon wo pe o sese ko je pe awon yo dan bi won yo sese eto idibo si ipo are lodun 2027 wo ko to di pe asiko yo to won ni eredi re ta won fi fe se le ni pe awon fe wo pe boya won le riye le gbogbo awon nkan ti won ti ko kale pe won yo lo fun eto idibo na eni ti se alaga ajo eleto idibo ohun iyan ojogbon Joas Amukuta n lo so eleyi jade lana ode yi nigba to n gba alejo awon kan ti won je asoju orilede britiko ni orilede Nigeria gege bo se so o ni awon ofe ko je pe nkan to sele lasiko igba ti won se eto idibo si ipo are lodun 2023 ni ipo iru re o tu waye lodun 2027 o nitori opolopo ibi ti won ti se eto idibo na ni won so pe opolopo awon nkan eyi ti won ko kale lasiko na ni o sise won ni sugbon ko to di pe won yo se eto idibo gbogbogbo ni ti odun 2027 yi awon yo ti koko wo gbogbo e fini fini ti won yo si dan wo bi igba ti won ba so pe won fe se eto idibo na ni lati le mo boya awon irinse ohun yo sise abi o ni sise won ni eyi gan yo le je ki won ma tun se yi ti won yo tete se si ko to di pe atiku eto idibo na yo waye ni onisan e wo e koja lo sinu we iroyin punch ka e lo ka lekun rere
1: up national progress Àwọn ẹgbẹ́ awakọ̀ NRTW Àjàpadà Branch Central Unit ló ń fọ rírí sétí tónílé tàlejò wípé lásìkò yìí gbogbo àwa arìnrìn àjò káyé wọkọ̀ lẹ́sẹ̀ títì àti ní gáràjì tí ó gbòǹtẹ̀ ìjọba nítorí pé ó léwu púpọ̀ a ò ní bọ́ sọ́wọ́ ajínigbé o ẹ wá gbọ́ ẹ̀yìn tí ẹ ń rìnrìn àjò láti Àkúrẹ́ lọ sí Abẹ́kúta àbí Ìbàdàn by car gáràjì kan ṣoṣo tí ìjọba fi ọwọ́ sí ní iléṣà gáràjì ní ìlú Àkúrẹ́ ibẹ̀ ni kẹ́ ti wá wọ mọ́tò ọmọlúàbí ni gbogbo àwọn dráìvà wa gbogbo ẹ̀yìn tẹ̀sí fẹ́ ti mẹ́sẹ̀jì ránṣẹ́ ẹ máa mú bọ̀ wá sí iléṣà gáràjì kò tán síbẹ̀ o tí ẹ bá nílò mọ́tò tí ẹ fẹ́ ṣáàtà ẹ máa bọ̀ wá sí iléṣà gáràjì comrade Ojo Ajayi aṣeré èṣù Àjàpadà branch 1 comrade Olúwatayọ̀ Samuel ọmọga Àjàpadà branch 2 central unit chairman ni comrade Ezekiel Ayọ̀ Ọlátúnjì Ọlọ́hunwà comrade Òní Fúnmilayọ̀ Aláwùlẹ̀ comrade Olúṣẹ́gun Ògúntóyìnbó òsọ̀rọ̀ comrade Ṣédù Lámídì fún àlàyé tàbí ìbéèrè 0803-416-3492 tàbí 0803-462-6592.
2: Ìrẹ́gbẹ́ ìrẹ́wọ̀ ló àkó oríire ní ìpínlẹ̀ Ondo. Ẹ̀yin èèyàn wa ní orílẹ̀-èdè Nàìjíríà Kuni Berries International ló ń pàkódà gbé ìrẹ́wọ̀ ìpínlẹ̀ Ondo. Ìwé ìrìnà láti lọ ṣiṣẹ́ ní òkè òkun láìsan kọ́bọ̀ sí àwọn ìlú bíi Oman, Serbia, Guyana, Kazakhstan, ẹ̀gbọ́ o. Ètò ìrìnà dẹ̀ tún wà sí àwọn orílẹ̀-èdè mìíràn bíi Netherlands, Switzerland, Sweden, Denmark àti Vietnam. Kò tán síbẹ̀, Kuni Berries Moringa Manu ràn ni lọ́wọ́ láti dá oko ọ̀gbìn organic moringa sílẹ̀ tí a ó tún rà lọ́wọ́ yín ní gbogbo ìgbà ìkórè tó ẹ̀mẹ́jọ nínú ọdún tí ó sì máa rí ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó lóye ẹ̀kà kan láàrin ọdún kan kí ló wá ń dúró de. Kuni Berries International Study ló ń pàgódà pẹ̀lú Kuni Berries Moringa Man. Wọ́n wà ní Àkúrẹ́ Tech Hub Futa Southgate ní ìlú Àkúrẹ́ telephone 08020814434 lẹ́ẹ̀kan sí 08020814434.

bi adun kayode eni to je omoye si ipo are ninu egbe oselu African Action Congress iyen AAC omoyele sowore lo mo ti so oni tani je are Bola Ahmed Tinubu gan oni are Bola Ahmed Tinubu ti gbogbo won kan pariwo pe o lo ma jawo olubori ninu eto idibo yi to ma waye lodun 2027 oni ki won lo gbagbe oro na jare o lohun gege bi omoye ninu egbe oselu AAC o lohun lo ma jawo olubori nitori pe are Bola Ahmed Tinubu gan o mo ohun o si mo pe ohun to gbagba su loye ati pe ohun lo n lo igbena woju are Bola Ahmed Tinubu o ni tori na o ni se ni are Bola Ahmed Tinubu n se lo n sa fo ohun to si n beru ohun o ni ka lo wo o ni gbogbo nkan ti are Bola Ahmed Tinubu to gbojule patapata o ni gbogbo e lo n mo o ni tori pe are Bola Ahmed Tinubu le ro pe boyo ohun ma nawo ohun ma pin kan o ni sugbon ni ti tohun o ni ise lo n fe wa se ki se pe boyo ohun fe wa ko owo ara ilu je o ni nitori pe gbogbo nkan to n ni ninu aka lati le je ki orilede Nigeria ko goke agba n lo n be ninu ohun o ni are Bola Ahmed Tinubu mo pe o n gbaju gbaja daada ni ese kuku awon eyan ti won be ni ese kuku won si mo ohun daada o ni tori na o ni ohun o ni se gege bi ti are Bola Ahmed Tinubu o lohun o ni so kobo elebele fun enikeni ko to di pe won dibo fun ohun o ni be gege ohun o ni pin buredi fun enikeni o ohun o ni pin ose ohun o ni pin resi o ni koda ohun o ni pin orogbo ohun o si ni pin tomtom ohun o ni pin kulikuli ohun o si ni pin akara fun enikeni ko to di pe won dibo fun ohun o ni pelu igbagbo ti awon eyan ti won ni sohun lati ese kuku n lohun yo fifi eyin are Bola Ahmed Tinubu bele níbi ètò ìdìbò gbogbogbò èyí tó máa wáyé lọ́dún 2027 o nítorí ẹnikẹ́ni tó bá máa jẹ́ adarí ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n gbúdọ̀ rí pé lóòótọ́ àti lódodo ó nífẹ̀ẹ́ àwọn èèyàn kì í ṣe ẹnikẹ́ni èyí tó jẹ́ pé ó máa rọ̀gbọ̀n kúlé àjọ elétò ìdìbò tàbí ó máa rọ̀gbọ̀n kúlé ilé ẹjọ́ láti pé kí wọ́n lè ran òun lọ́wọ́ láti lè jẹ́ kí òun ó dé ipò ààrẹ ó ní kí wọ́n máa wò ó tó bá di ọdún 2027 ńgbà tóun àti ààrẹ Bola Ahmed Tinubu bá pàdé ó ní yóò mọ̀ pé lóòótọ́ àti lódodo ọkùnrin ju ọkùnrin lọ nítorí pé ńṣe ni ààrẹ Bola Ahmed Tinubu ńṣe ló máa ń bẹ̀rù òun ẹ wò ó fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post ká ẹ lọ kà á. Bí adún Káyọ̀dé ẹni tó fẹ́ díje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú People's Redemption Party nínú ètò ìdìbò gbogbogbò èyí tó máa wáyé lọ́dún 2027 ìyẹn Yakubu Kingsley ló mọ̀ ti rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n tó láti dìbò wípé kí wọ́n lọ fi orúkọ wọn sílẹ̀ kí wọ́n sì gba ìwé èyí tó jẹ́ pé ó máa jẹ́ kí wọ́n lè lẹ́tọ̀ọ́ láti dìbò ó ní torí pé tí wọn bá ṣe bẹ́ẹ̀ a jẹ́ pé wọn fẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó kúrò nínú oko ẹrú èyí tó jẹ́ pé ó wà lọ́wọ́lọ́wọ́ ẹni o yóò sì fún wọn láǹfààní láti pé káwọn náà kí wọ́n lè kó ipa tiwọn láti lè jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó lè ní ìyípadà nínú àtẹ̀jáde kan èyí tí Kingsley tó fi jáde lánàá ń ló ti sọ pé ẹ wò ó nínú ẹgbẹ́ òṣèlú tiwọn o àwọn ti ṣetán láti pé kí wọ́n lè pèsè àyípadà tó dáa gan gidi fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ba lè máa gbádùn dáadáa ó ní ṣùgbọ́n kó tó di pé eléyìí lè wáyé ọwọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gan fúnra wọn ló wà ọwọ́ wọn ló sì kù sí nítorí pé tí wọ́n bá ti lọ gba ìwé ètò ìdìbò wọn èyí tí wọn yóò fi dìbò pàápàá jùlọ káàdì ètò ìdìbò ọlọ́jọ́ pípẹ́ kí wọ́n ti yá mọ̀ pé àwọn gan fúnra wọn ni wọ́n fi ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà tafàlà o pẹ̀lú bó ṣe jẹ́ pé wọ́n ti sọ báyìí pé tó bá ti di ọjọ́ 26 oṣù kejì ọdún yìí ní pèpèpèpin yóò dé bá gbígba ìwé èyí tó jẹ́ pé wọn yóò fi máa fi orúkọ sílẹ̀ ni ó lóun rọ gbogbo àwọn èèyàn láti tú jáde kẹ̀tíkẹ̀tí báyìí láti tètè lọ gbà o nítorí pé tí wọ́n bá ti gbà á ilé gan ni ohun ìjà wọn èyí tí wọn yóò fi gbógun ti àwọn tí wọ́n ṣe ìjọba ní orílẹ̀-èdè Nàìjíríà nítorí náà àsìkò rèé o láti pé kí wọ́n lè di àǹfààní èyí tí wọ́n rí kí wọ́n dì í mú ṣinṣin kí wọ́n má baà lè bọ́ lọ́wọ́ wọn ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post ìwé ìròyìn Punch àti ìwé ìròyìn Vanguard èyí tó jáde lónìí.

Fáyọ̀dé lẹ́yìn ọdún méjì gbáko léètì ilé ẹjọ́ tó ga jùlọ ní orílẹ̀-èdè yìí tó ti pàṣẹ wípé ṣé ẹ rí gbogbo owó èyí tó bá tọ́ sí àwọn ìjọba ìbílẹ̀ ńṣe ni kí wọ́n máa jẹ́ kó máa lọ sí àpò àwọn ìjọba ìbílẹ̀ tààràtà láti pé kí àwọn gan kí wọ́n lè ní òmìnira láti pé kí wọ́n máa ní owó láàrin ara wọn wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ o láti àsìkò náà tí wọ́n ti pàṣẹ ọ̀hún ló jẹ́ pé nǹkan bíi tírílíọ̀nù lọ́nà mẹ́wàá ó lé ẹ̀sùn 52 náírà ni wọ́n ti pín láti pé kí àwọn ìjọba ìbílẹ̀ kó lè jẹ́ tiwọn ṣùgbọ́n ṣá wọ́n ní àwọn tí wọ́n jẹ́ ìjọba ìpínlẹ̀ kó wá wọn ní orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n mọ̀ pa ìkan mọ́ owó ọ̀hún tí wọ́n sì jẹ́ kó dé ọ̀dọ̀ àwọn ìjọba ìbílẹ̀ gan pẹ̀lú bí wọ́n ṣe sọ wọ́n ní àwọn ìjọba ìbílẹ̀ yìí gan àwọn ni wọ́n ti ń kígbe síta títí tí pé kí wọ́n jẹ́ kí àwọn ìjọba ìpínlẹ̀ kí wọ́n jẹ́ kí wọ́n lè yọ̀ọ̀da owó èyí tó jẹ́ tiwọn fún wọn o wọ́n ní láti inú oṣù kẹfà ọdún 2024 ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ń wà ní orí ọ̀rọ̀ náà ṣùgbọ́n ṣá tó jẹ́ pé títí di àsìkò yìí báyìí àwọn ìjọba ìpínlẹ̀ wọn àti jẹ́ kí àwọn ìjọba ìbílẹ̀ náà kí wọ́n rí owó ọ̀hún láti pé kí wọ́n máa dáná ní àyè ara wọn pẹ̀lú bó ṣe jẹ́ pé ilé ẹjọ́ tó ga jùlọ ní orílẹ̀-èdè nàìjíríà yìí ó ti gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ tí ààrẹ bọ́lá ahmed tinubu náà tó sì ti pàṣẹ pé kí wọ́n tẹ̀lé ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ ọ̀hún síbẹ̀síbẹ̀ wọ́n ní ṣe ni àwọn tí wọ́n jẹ́ ìjọba ìpínlẹ̀ gbogbo ní orílẹ̀-èdè yìí ńṣe ni wọ́n gbọ́rùn lẹ́gì tó sì jẹ́ pé owó tó tọ́ sí àwọn ìjọba ìbílẹ̀ náà lẹ́yìn ọdún méjì tí ilé ẹjọ́ gíga jùlọ ní orílẹ̀-èdè yìí tó ti pàṣẹ ọ̀hún wọ́n pa àkan mọ́ wọn sì jẹ́ kí owó ọ̀hún kó dé ọ̀dọ̀ àwọn ìjọba ìbílẹ̀ gbogbo kódà wọ́n ní lásìkò ìgbà tí wọ́n kéde rẹ̀ pé kí wọ́n jẹ́ kí àwọn ìjọba ìbílẹ̀ ọ̀hún kí wọ́n máa gba owó wọn tààràtà ní owó tó ń wọlé sí àpò wọn ló tún ti gbé pẹ́ẹ́lí sókè sí i wọ́n ní bóyá èyí gan ló tún ràn mọ́ àwọn ìjọba ìpínlẹ̀ lójú tó fi jẹ́ pé wọ́n fi pàákán mọ́ owó tó yẹ kó lọ sí àwọn ìjọba ìbílẹ̀ náà ṣùgbọ́n ṣá wọ́n ní àwọn ṣàmọ̀ pé láti ìgbà náà kọ́ títí di àsìkò tá a wà yìí owó tó jẹ́ ti àwọn ìjọba ìbílẹ̀ wọ̀nyí ló jẹ́ pé àwọn ìjọba ìpínlẹ̀ gbogbo wọn mọ̀ yọ̀ọ̀da rẹ̀ fún wọn o ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ ẹ lọ kà á. Bí ọdún Káyọ̀dé mọ̀lẹ́bí arákùnrin ìyẹn Dickin John Ọlálẹyẹ léètí ó jẹ́ ìkan lára àwọn olùkọ́ méjì tí wọ́n sọ pé wọ́n pa ní àsìkò tí wọ́n wà ní àkàtà àwọn ajínigbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lásìkò ìgbà tí wọ́n wá kó àwọn ọmọ iléèwé àti àwọn olùkọ́ bẹ́ẹ̀ ni ló jẹ́ pé wọ́n mọ̀ tí rí òkú rẹ̀ gbà o èyí gan ló wá jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí olóògbé ọ̀hún kí wọ́n wá rọ ìjọba àpapọ̀ yìí pé kí wọ́n jọ̀ọ́ jàre kí wọ́n bá wọn sa gbogbo ipá yìí tí wọ́n bá lè sà láti pé kí wọ́n lè rí ara Dickin John Ọlálẹyẹ tí ń ṣe mọ̀lẹ́bí wọn kí wọ́n lè rí ìgbà padà wá sílé láti pé kí wọ́n tiẹ̀ wá sìn kí wọ́n lè mọ̀ pé ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù lọ o tí wọ́n bá sì síbẹ̀ tí wọ́n bá yọ̀ọ̀da rẹ̀ fún wọn tí wọ́n fúnra wọn wá sí wọn ó mọ̀ pé tó bá di lọ́jọ́ ọ̀la àwọn mọ̀lẹ́bí èyí ti ń bọ̀ lẹ́yìn yóò máa rí pé tọ́ ojú orórí ibi tí wọ́n sin èèyàn wọn sì rèé o ju pé kí wọ́n sọ pé wọn àti ẹ̀ mọ ibi tó wà rárá àti rárá ni wọ́n ní torí àwọn yin ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú gbogbo ipá yìí tí wọ́n sà tó fi mọ́ gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò yìí tí wọ́n jà fitafita láti pé kí wọ́n lè gba àwọn ọmọ iléèwé àti àwọn olùkọ́ wọn tí wọ́n jí gbé ti ń bẹ ní akóló àwọn ajínigbé yìí tí wọ́n gbà wọ́n wálé lẹ́yìn ọjọ́ bíi 64 yìí tí wọ́n ti wà ní akóló àwọn ajínigbé náà wọ́n ní iṣẹ́ takuntakun gan ni àwọn tí wọ́n gbà wọ́n padà wá sílé ni wọ́n ṣe o wọ́n ní ṣùgbọ́n ṣá àwọn ti gbà fọ́lọ́run tiwọn o torí pé àwọn rò pé ọmọ wọn náà yìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ pé wọ́n ti pa ó máa wà lára àwọn tí wọ́n sọ pé wọ́n máa rí gbà padà wá sílé wọ́n ní ṣùgbọ́n ṣá ìgbà tí àwọn ọ̀hún dé tí wọ́n wo gbogbo wọn tí wọ́n rí wọn tí wọ́n ṣẹ̀ wá gbọ́ ìròyìn pé wọ́n ti pa á sínú ẹ̀gàn náà wọ́n ní omijé gbèrégbère ni ló ń bọ́ lójú wọn tó sì jẹ́ pé inú wọn ò dùn rárá pẹ̀lú bó ṣe jẹ́ pé ọmọ wọn ọ̀hún àti arákùnrin Michael Oyedokun ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n lọ pa sínú igbó lọ́dọ̀ àwọn ajínigbé náà wọ́n ní ṣùgbọ́n ní báyìí àwọn rọ ìjọba àpapọ̀ pé gbogbo ọ̀nà tí wọ́n bá lè gbà kí wọ́n jọ̀ kí wọ́n bá wọn gbà o láti pé kí wọ́n lè rí ìgbà padà wálé ẹni tó jẹ́ ẹ̀gbọ́n Ọlálẹyẹ ọ̀hún ìyẹn John Ọlálẹyẹ Ọláyínká ló pàrọwà náà lórúkọ gbogbo àwọn mọ̀lẹ́bí wọn wọ́n ní nítorí pé inú wọn ò dùn ṣùgbọ́n ṣá pẹ̀lú bó ṣe lè wù ú kórí àwọn mọ̀ ti gbà fọ́lọ́run ọba o
tori ibanuje nla la nlo je fun won lojo ti awon to ku ti won wa sile sugba to je pe won ri omo ti won laarin won o e kurere iroyin na e koja lo sinu we iroyin punch ke lo ka oda titi di ojo mejo titi di ojo aje yi ti e tun mo gbo wa gbadun lori eto yi awon ti won bere kaode ko si nkan to se mo so fun yin eko agba ta nlo igba mi ohun lo ma kan igba mi emi lo ma kan o lo fa o ko si nkan kan to se lagbara olorun ayo ati alaafia lo ma pada de ba wa lojo aje oda titi di ojo aje ohun loruko eni keje mi otuba olukaode falegan bi odun ilorin lemi je alade alele lo ko to fin gbe mi laruge amulodo fu gbogbo ilu ijeru ati gbogbo agbaye ka afata ni mo nso bayi pe oya karele ile la nlo agbe kan oroko roko roko roko ko gba agbe ile ha ti ba ti mu kokoro omo to mi bayi mo si fe de odo igbakeji gomina wa

0: Kivo 3-in-1. O mini kọlọku ko fi kun.
1: Kivo Dairy Mix.
2: Ọ̀rẹ́ mi, wọ́n ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn. Ara tún máa ń yan lẹ́yìn ìwẹ̀. Ẹgbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ìjáfara lè wò.
3: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so. Ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rìrì kú tàìtàì.
2: Gbogbogbogbo, oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀ fẹ́ lómi ìbò ṣe dára tó ni BNC capsule. Yóò mú òpin dé bá ara tó ń tani, ara tó ń yún ni. Iṣan ara tó ti rẹ̀ ají pépé, arúgbó àtàkébé, pajápajá wà gbígbà. Nǹkan tó ń buni jẹ tàbí rìn káàkiri ara yóò pòórá. Ojú amọ́lẹ̀ kedere, wàá rọrùn sùn. Ewé àti egbò ilẹ̀ wa ni wọ́n fi ṣe BNC capsule jáde. Àjọ NAFDA sì fọwọ́ sí.
4: BNC capsule wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìpínlẹ̀ Ondo. BNC capsule wà nílùú Àkúrẹ́, Ondo, ilẹ̀ Olújì, Ọ̀rẹ́, Òkìtì Pupa, Ìgbọ́kọ̀dá. BNC capsule tún wà nílùú Ọ̀wọ́, Ìkàrẹ́ Àkókó, Ìṣù Àkókó, Ọ̀kà Àkókó, Ifọ̀, àti nílùú Kàbà. Iléeṣẹ́ Tèmítayọ Trado Medical Nigeria Limited ló ń ṣe BNC capsule jáde. Láti mọ pharmacy tẹ́ ẹ ti lè rí BNC capsule aládùúgbò yín, ẹ pé 08103369434.
5: Kí ẹ̀yin ìyàn apẹ́ ẹ̀kú dédé àsìkò yìí láì gbogbo ti atẹ́gùn ìkànnì tí ó ń fẹ́ dé. Ìròyìn ayọ̀ lámútọ̀ yìí wá pápá jùlọ gbogbo àwọn ọmọ tó fẹ́ wọlé ìwé gíga àti àwọn òbí tá à ń sáré pé kí àwọn ọmọ wa náà lè wọlé ìwé gíga. Ẹnìkan bẹ́ẹ̀ ń bí pẹ̀lú mi, ẹ bá mi káwọn tó ń gbọ̀ wá lé.
6: A kú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yàn ara lé a kú ọjọ́ méjì mẹ́ta. Orúkọ mi ni Olórí Daniel láti ilé-ìwé Seda Seductional Consult tí a kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Ẹdùlọ́jì lókè Ìjẹ̀bú Lákùrẹ́.
5: Ẹ ṣeun, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ ilé-ìwé yìí, kí ni ti ẹni fún àwọn tó ń gbọ̀ wá báyìí?
6: Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá nílùú gbogbo pé ilé-ìwé Seda Seductional Consult láti gbé kalẹ̀ láti ọjọ́ pípẹ́ láti máa ran àwọn ọmọ lọ́wọ́ láti bọ́ sí ipele kejì ní yunifásitì ní orílẹ̀-èdè wa níbí báyìí tí ọmọ bá fẹ́ lọ.
5: Kí ni àwọn tí ọmọ gbọdọ̀ ní láti kópa níbi ètò yìí?
6: Akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ kópa ó kéré tán ó gbúdọ̀ ní kírẹ́dìtì 5 ní NECO tàbí WAEC. Ó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí ọmọ bá fẹ́ lọ kọ́ ní ìpele kejì ní yunifásitì tó bá wùn lórílẹ̀-èdè wa Nàìjíríà níbí.
5: Bó o ní ti ọ̀rọ̀ owó san àti ilégbèé, níbo ni ilé-ìwé yìí sì wà? Kí ni àwọn ojú òpó tí wọ́n mọ bá yín sọ̀rọ̀?
6: Gẹ́gẹ́ bí a ṣe mọ ilé-ìwé Seda Seductional Consult pé a wà ní ẹgbẹ́ Kajola Hotel ní Ẹdùlọ́jì ní òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́. Owó ilé-ìwé wa kò gún pa rárá o. Àkín ni àwọn òbí lára torí gẹ́gẹ́ bí a ṣe mọ bí àkókò yìí bó ṣe rí. A ń fi ẹrọ àwọn òbí lọ́rùn láti máa san nípele nípele. Owó stẹ́ẹ̀lì wa náà kò dẹ̀ gún pa rárá. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wá, àkín fi owó ilé-ìwé àti owó stẹ́ẹ̀lì àkín fi ni àwọn òbí wa lára. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08033331794 lẹ́ẹ̀kan sí 08033331794 ilé-ìwé Seda Seductional Consult ó kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Ẹdùlọ́jì ní òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́.
5: Kí ni àwọn ètò tuntun eléyìí tí ilé-ìwé yìí tún ní fún àwọn ọmọ tó fẹ́ lọ kàwé lókè òkun?
6: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí àti àṣeyege eléyìí tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣe fún wa ní dédé àsìkò yìí. Ní ọwọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, Ọlọ́run ti ràn wá lọ́wọ́ láti lè ran ọmọ lọ́wọ́, àwọn ọmọ tí wọ́n bá ní ìfẹ́ láti lọ kàwé ní òkè òkun lọ́wọ́lọ́wọ́ báyìí. Àti ní yunifásitì ní country 4 ní Europe, àdẹ̀tí ní yunifásitì ní country 4 ní UK. Ọmọ tó bá fẹ́ ṣe foundation program ní Europe, a ní ọmọ tó bá fẹ́ ṣe first degree, àdẹ̀ ní master's degree. Fún anybody tí ó bá fẹ́ ṣe. Owó tí wọ́n fi ń ṣe kiní kò gún pa rárá torí ìpele nípele ni owó wọn. Wọn kì í san ní ẹ̀ẹ̀kan torí wọ́n ti mọ bí gbogbo ẹ̀ ṣe rí. So wọn fi ní anybody lára nípele nípele. Bí ó bá dẹ̀ ṣe ń tẹ̀síwájú ní admission process yẹn, ìwọ fúnra rẹ wà máa rí gbogbo ẹ̀ nínú méèlì ẹ bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ. Ilé-ìwé Seda Seductional Consult Ọlọ́run ti ràn wá lọ́wọ́ dé ibi a lè ṣe ju country 4 lọ. Àwọn ò kì í ṣe oníjìbìtì àti no. Ìtẹ̀síwájú àwọn ọmọ wa òun ló jẹ wá lógún. Nítorí ẹ̀ la ṣe tún gbìyànjú láti tẹ̀síwájú nǹkan tí ilé-ìwé wa lè ṣe láti ran àwọn ọmọ lọ́wọ́ ní àsìkò yìí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run dẹ̀ ti ràn wá lọ́wọ́ láti lè rí ilé-ìwé 4 ní country 4 ní Europe, country 4 ní United Kingdom lọ́wọ́lọ́wọ́ báyìí.
5: Àwọn tó bá fẹ́ kópa, kí ni ìgbésẹ̀ tí wọ́n máa gbé báyìí báyìí?
6: Ìgbésẹ̀ àkọ́kọ́ tó máa kọ́kọ́ gbé náà ni pé wọ́n wá sí ilé-ìwé wa ní Seda Seductional Consult. Ibẹ̀ láti máa ṣàlàyé fún wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ní ìpele ní ìpele, torí ìpele mẹ́ta ni ètò yìí ni ìpele ẹ̀já sí. So one step after another bó ṣe wà nìyẹn. Títí tí Ọlọ́run ṣe máa ràn wá lọ́wọ́ tí wọ́n á fi rìlíìsì ìwé tẹniyẹn fi máa lọ sí ìlú bíi ti won ba ta ba se admission ese o ilu bi to ba fe ninu awon country merin ni Europe tabi ni UK yi
5: awon jo ko wo ni won le lo lati mo ba yin soro bere bere kata bi keji
6: le kan si ero ibani soro wa o ni 08033312794 le kan si 08033312794
5: imoran yin ni soki fun awon obi atalagbato
6: imoran mi fun awon obi ni akoko yi ni pe ohun gbogbo ni akoko wa fun anfani tari gba ni owo awon university ti a ri ni oke okun e je ka lo anfani yi awa ta ba de ti ni agbara lati le lo awon eto to wa nle ta nse si ipele keji ni university fun omo to ba ni ife lati lo gbogbo e lo wa e je ka make use of this opportunity to wa nle lati le tete lo tori atumo nkan to tun ma sele ni awon odun to nbo ni waju
5: to won ni ke dun ko po so ki bayi lo bi oge

0: wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ̀pánilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
4: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
5: Ẹjẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́ tún ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù àboríṣiríṣi nǹkan, wá sọ pé mi lówó lọ́wọ́, mi ò lè rí kinní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìṣe yípo làágùn. Iléeṣẹ́ kan wà tí a ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
6: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbó abayin tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni jẹ́ pé tí ẹ bá ti ní ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, láptọ̀pù ni o, mattress ni o, kettle pot ni o,
5: gas ni o.
6: Bẹ́ẹ̀ fẹ́ ra aga, ó wà ń bẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò, ó wà ń bẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà. Kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
5: àwọn
6: kínní. Láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tún àwọn àtàrí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
5: Ogójì ọ̀sẹ̀.
6: Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
5: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ́kọ́ san iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sanwó kù díẹ̀ díẹ̀ báwo ṣe ṣe.
6: Ẹ ṣeun olótú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀ tí wọ́n bá ti ń rà tán bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú làá mọ̀ gbé ọjà yìí fún wọn tí wọ́n sì mọ̀ fi ní àǹfààní láti mọ̀ san yòókù. Fún àpẹẹrẹ tí wọ́n bá mú oṣù méjì tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀ ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn wọ́n sanwó yòókù ní oṣù míì tá a bọ̀ sí. Tán bá mú oṣù mẹ́rin àǹfààní wọn fún láti san ìkíní kejì tán bá ti san tán a wà gbé ọjà yẹn fún wọn wọ́n a mọ̀ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe wà nìyẹn sá.
5: Kí ni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí ẹ tó di pé ẹ gbé ọjà fún wọn?
6: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
5: eléyìí
6: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó san kó sì mọ gbé nǹkan rẹ̀ lọ a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá rárá sà.
5: Ṣé àwọn ni wọ́n lọ ná kinní ọ̀ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ rà fún wọn?
6: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò inú làǹpẹ àti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mọ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń tà kan so fun awa awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe ah moto ti awon people ra fun mi ko da nkan kan ko ni je pe moto ti ara fun ya je pe moto te lo wa fun ara yin eh eh gege bo se je niyan te fi lanfani lati ma sanwo re lai ni da yin laamu rara rara
5: nibo ni office yin office number ti yan le pin yin si
7: e kan si wa ni Danco Plaza Ajilosun beside Olo Motors opposite Maria Asunta Catholic Hospital Ikere Road Ado Ekiti Ekiti State
6: Ululese wa si wa ni number 6 Ike Asogua Anthony Leku ni ilu Eko be ni olotu
8: number wa te le pe si ni 0707 484 3351 le kan si 0707 484 3351
6: e seun olotu
5: oro le ti gbo lati enu ogbeni Abdulhakim Okola te je asoju CDK iwa na magore loni o le bade choni dukia
9: ore wa kilo de to roju koko bayi
10: o ore o su mi oje iya isese petan lori phone ni o gbogbo abo da na wa ni njo gas cylinder wa na ti fe je tan gbogbo electronics wa lo ti denu kole owo ni o si sarajo yi
9: ara nta wo nu shop obo nipa CDK ni
10: CDK kini nje be
9: CDK CDCARE application asiri ola ni nibi to ti ra gbogbo to fe to si ma sanwo die die bi orisirisi gadget electronics to fi dori ka oko ayekele o si lele lori o iye oja to bara lo ma dawo e pada o le sanwo elu to bara fodi do su mejila tabi ogoji ose
10: iro ni o
9: toto han ni gbogbo awon kan e lonu le mi ori CDK ani mo ti ra won koda iPhone to wo lowo mi ni sanwo re tan
10: ah o si riru eyi o ti fi pa won fun mi lati jo yi
9: iwo lo bere sugbon ni bayi tete download CDK lori Google Play Store ati iOS App Store ki won na ma jaye CDK ni welemu ran to nilo ko ma sanwo werewere lai ni ele kankan lori e ko si website wa CDK

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Wọ́n tún bẹ̀rẹ̀.
2: Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, aró yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. وبعد، السلام عليكم ورحمة الله وبركاته. لين باتي أدوك فولون وبع الله atoro ike olohun anu re ati ori ajenjetan re kolo ma ba anabi wa muhammad sallallahu alaihi wa alihi wa sallam abi olohun ba ninu idane kan se re eleyi ti a tuma gbe ewo leni ati awati anwi ati gbogbo en to ngbo wa ki olohun ba subhanahu wa ta'ala kuma se fi se sababi itosona fun enikokan wa awa bi olohun oba obo kan soso oba ini tan lele iyi ati apole ti olohun oba fi si wa lara gege bi omo niyan ki olohun ki ko ma ka kuro lara wa ko ma si pada so wa di eni ti o ma gbegbe si aye ranko rahmati ya arhamar rahimin atun fi asiko yi bi olohun fun orilede wa ati awon ti won dari wa itosona olohun oba eyi to ga julo ki olohun oba subhanahu wa ta'ala ko ma ba mo ba won awon ti won dari wa ninu alamare taye olohun ke ma ba to won sona awon ti won si dari wa ninu alamare esin abi olohun oba okan soso ko ma se ma ba duro ti won awa ti won dari na ki olohun oba ki o ma se wa ni oluya pa ase rahmati ya arhamar rahimin ti a ba gbagbe eleyi ti a n ba bo lati jejo ona ni karamatul insan fil islam apole ti olohun oba oba deda to se fun awa omo niyan ni ba mu si oju ti esin islam to fi wo olohun pon eda omo niyan le pupo o si fi ati eye si wa lara olohun oba o binu si gbogbo enikeni to ba n fi oju yi ati apole ti olohun se fun omo niyan to ba fi n gbole àbí tó ń hànà ọmọ nìyàn ní ẹ̀tọ́ yìí eléyìí tí ọlọ́run ọba fi sí wa lára ìdí ìta fi ṣàlàyé fún wa níjẹ̀jọ́ wípé nínú yìí àti àpọ́nlé tí ọlọ́run ọba fi sí ọmọ nìyàn la òun náà ni wípé ó ní òun nìkan ni ká máa jọ́sìn fún nǹkan míì nítorí pé ìfi ojú yìí àti àpọ́nlé ọmọ nìyàn gbolẹ̀ òun náà ní kọ́ ọmọ nìyàn máa tún sọ ohun tí kò tó kó sọ di ọlọ́run ọba rẹ̀ ọlọ́run ọba ní òun pọ́n ẹ̀dá ọmọ nìyàn lé ó pọ́n wálé púpọ̀ ju gba àwọn ẹ̀dá tó kù lọ kí ló wá dé ẹni tá a pọ́nlé báwo ni ó ṣe wá mú tún máa yẹpẹrẹ ara rẹ̀ lójú nǹkan tí ọlọ́run ọba dá a ṣàlàyé lè fún wa ní ìjẹjọ́ wípé ọ̀nà kan gbòógì tí ọmọ nìyàn fi máa ń yẹpẹrẹ iyì tí ọlọ́run ọba fi ṣe lára òun náà ni kí o máa jọ́sìn fún nǹkan míì ní ẹ̀yìn ọlọ́run lónìí pẹ̀lú ògùn ọlọ́run eléyìí tí a tún gbé yẹ̀wò òun náà nínú ọ̀nà tí ọmọ nìyàn fi máa ń tọ́lọ́run fi pọ́n ọmọ nìyàn lé púpọ̀ òun náà ni wípé lebas ká máa wọṣọ nínú oyì àti àpọ́nlé ọmọ nìyàn òun ni aṣọ wíwọ̀ ká sì bo òhò ara wa ẹ̀yin náà jẹ́ ká gbéra wa léèrè kò sí bí èèyàn ṣe lápọ́nlé tó bó ṣe níyì tó tó bá jáde sí gbangba ní òhò ọmọlúàbí gbogbo yìí ara rẹ yóò kúrò ńbẹ àpọnlé rẹ yóò sì lọ wọn ní ẹnìkan èèyàn ńlá ni ọba ní ìjòyè ni kó fẹ́ jáde sí gbogbo ayé kó wá jáde ní òhò ọmọlúàbí a rí pé iyì ara rẹ yóò kúrò ńbẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jẹ́ kó di mímọ̀ fún wa nínú alukur'an al-kareem wípé iyì nínú àpọ́nlé tí ọlọ́run ṣe fún àwọn ọmọ nìyàn òun náà ni wípé oníká máa wọ aṣọ tí a bá wọnú suratul a'raf quran chapter 7 aya 26 tí a bá wọ àyè yìí a rí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ń bá wa sọ̀rọ̀ ńbẹ ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ọlọ́run yá bá ní adam ọlọ́run ni mo pe ẹyin ọmọ ànábì adam ó pe àwa èèyàn àwa tí a fàfi ti ara wa sí ara baba ńlá wa adam ọlọ́run ní kọ́dé anzalna alaykum libasan yuwari sawaatikum wa riisha
ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون ọlọrun ni mo pe yan ma nabi adam ni an tumọ si pe ọlọrun o ba eranko wi nitori pe eranko awọn rele won rele ninu oyi ninu apọnle legbe ọmọ niyan idi niyan to fi je wi pe eranko ki woṣọ ti a ba woṣọ fun eranko kobo oho re inira la se fun nitori pe eleyi tako adam re ọmọ niyan ni ma bo wa ara re ọlọrun ba fi ni ya ba ni adam ọlọrun ni mo pe yan ma nabi adam قد انزلنا عليكم لباسا awon olohun oba awon la da fun yin awon aso te ma wo olohun oba pese fun yin pe te ma wo so yuwari sawatikum warisha ise meji ni aso yi fe se lara yin akoko olohun ni yuwari sawatikum aso yi yo ma bo iho ara yin allah akbar aso yo ma bo iho ara yin ise elekeji ni warisha aso yi yo fi yi ẹyẹ yóò fi sin yẹn lára ìyẹn túmọ̀ sí pé gbogbo aṣọ tí èèyàn bá wọ bó tilẹ̀ kí owó aṣọ ọ̀hún kó wọ́n tó bó tilẹ̀ kí owó rẹ̀ kó ga tó tí aṣọ yìí ò bá ti ṣiṣẹ́ méjèèjì yìí ó dájú pé kì í ṣe aṣọ gbogbo aṣọ tá a bá wọ̀ tí kò bo ìhò ara wa káwa máa sọ pé aṣọ ọ̀hún ọ̀pá kan 5 million ní kò nítumọ̀ nítorí pé gbogbo aṣọ tí ò bá ti bo ara wa lọ́dọ̀ ọlọ́run kì í ṣe aṣọ bó ti wulẹ̀ kó mọ ẹ̀wù táwọn èèyàn ń wọ̀ lẹ́ni aṣọ tí ọmọ nìyàn wọ̀ tó ṣe pé gbogbo ti ń bẹ lábẹ́ pátá ọ̀nà là ń rí eléyìí kì í ṣe aṣọ wàrí ìṣàn bákan náà aṣọ tí ó fi iyì sí wa lára aṣọ tá a wọ̀ tí wọn ò máa sì wá mú mọ́ ọ̀daràn kò sí bí èèyàn ṣe jẹ́ ní pàtàkì tó bí èèyàn bá ṣe múra ò ní ojúwe bí èèyàn bá ṣe jẹ́ lójú àwọn èèyàn ọlọ́run ní aṣọ tí a ní kẹ́ ẹ máa wọ̀ yìí yóò ṣiṣẹ́ kó bo ìhò ara yín bákan náà yóò ṣiṣẹ́ kó lejú.

tó ti ẹ bá wọ̀ sọ́rùn tó bá ti júwe yín gẹ́gẹ́ bí olùbẹ̀rù ọlọ́run eléyìí mà ló lóore jù nínú aṣọ ìdáàlẹ́ kamin àyàtìlá ọlọ́run léleyìí tá a tún wí fún yín yìí nínú ọ̀rọ̀ ọlọ́run ọba léleyìí jẹ́ nínú àwọn nǹkan àmì tó yẹ ká ronú sí òní eléyìí jẹ́ làálẹ́hùn yẹ dẹ́kẹ̀rù bóyá ọmọ nìyà bóyá wọn ò lè ṣe kí ni o wọn ò gbà wá sí. Aya ti akayi iwona lo wo suratul araf chapter 7 verse 26 o ni aya yi ti a ba wo aya yi daadaa ri pe ọlọrun je ko yi wa pe a o ma anabi adam apọnle to tobi ti ọlọrun ọba ṣe fun wa o naa ni ki a ma bo ihoho ara wa gbogbo ẹnikẹni yala lọkunrin ni abi lobinrin ni ti ki ba bo ihoho ara rẹ ó dájú pé onítọ̀hún ń fi ojú yí àpọ́nlé ọmọnìyàn ó fi ń gbolẹ̀ nìyẹn bákan náà a sì mọ̀ pé nínú òfin tayé gan gbogbo ẹnikẹ́ni tí ń bá ń fi ojú iyì àpọ́nlé ọmọnìyàn gbolẹ̀ onítọ̀hún ó lẹ́tọ̀ọ́ sí ìjìyà lábẹ́ òfin so nínú àwọn ìfojú iyì àpọ́nlé tí ọlọ́run ọba fún ọmọnìyàn gbolẹ̀ ọ̀kan ní kí ọmọnìyàn kó pinnu wípé òun ò ní máa wọṣọ àbáṣọ tó òun ó tiẹ̀ máa wọ̀ aṣọ tí ó máa sí òhò òun síta òun lòun ó máa wọ̀ eléyìí ọ̀nà kan gbógi ni láti dojú iyì ọmọnìyàn láti dábòlẹ̀ bákan náà ọlọ́run jẹ́ kó yé wa nínú alqur'an pé gbogbo àṣà gbogbo ìlànà tó bá ń pèpè sí ká máa fi òhò ara ẹni hàn síta tí wọ́n ń júwe pé eléyìí gan ni ọ̀làjú ó dájú pé ìlànà èṣù nírú nǹkan bẹ́ẹ̀ nítorí pé níbi táyé délé ní àwọn èèyàn máa lérò pé n tá ń pè lọ́làjú òun náà ni bàbá ṣe sí òhò ara wa sílẹ̀ eléyìí ó tiẹ̀ gògò láàrin àwọn ọmọbìnrin bẹ́ẹ̀ sì ni gbogbo náà la mọ̀ pé gbòǹkátà bá fi pamọ́ òun ló máa ń níyì àwọn náà máa ń ra búrẹ́dì níta à ń ra àkàrà níta gbogbo nǹkátà bá wá rà yìí tí wọn ò bá fi sínú ọ̀rá tí wọn ò bá fi nǹkan kan pọn ẹ rí pàwọ́ gan ò ní gbà àwọn olè bó sọ pé anything that has value is covered gbogbo nǹkan tó bá ti níyì tó lápọnlé wọn máa bo nǹkan náà ni wọn è sí dáálẹ ẹlẹ ẹbọ oríta ni wọn sì kalẹ bẹẹ tèsí ò máa kún iyì òhò rẹ ni iyì rẹ ihòhò rẹ àpọnlé rẹ ni ìgbà tó bá ti sì dáálẹ síta kò níyì má bẹẹ sì ni ò ní àpọnlé má ọlọrun wájú kó yí wa nínú alqur'an tí à ń kà yìí suratul aro quran chapter 7 verse 26 tá a bá tún kà síwájú sí verse 27-28 ọlọ́run jí kó yí wa ń bẹ̀rù pé ìlànà èṣù àti àgbékalẹ̀ èṣù lélẹ́yìí jẹ́ nítorí pé eléyìí jẹ́ àṣeyọrí àkọ́kọ́ tí èṣù kọ́kọ́ se lórí ànábì wa adam ẹni tọ́lọ́run kọ́kọ́ dá àti ìyàwó rẹ̀ hawa tó ń pè ní efa àṣeyọrí àkọ́kọ́ lẹ́yìn ìgbà tí èṣù ti jẹ́ kún wọn yapa sí àṣẹ tí ọlọ́run pa wọn ó náà ni pé wọ́n padà rí pé òhò ni àwọn bára wọn wọ́n ríra wọn ní òhò eléyìí ni àṣeyọrí àkọ́kọ́ nípa ìṣìnà èṣù lórí ìran ọmọnìyàn ọlọ́run bá sọ nínú alqur'an chapter 7 suratul araf aya 27 ọlọ́run yá bẹ ní adam ọlọ́run ni mo pẹ̀yìn ọmọ ádámà ìyún ni àwọ̀ èèyàn ọlọ́run kò bẹran kò wí ọlọ́run ni tó bá ti pé wọn náà ríra rẹ wípé nínú èèyàn ló wà ọ̀rọ̀ tá à ń sọ yìí ó bá ọ wí amẹ́ni tó ti ríra rẹ wípé òun kàn gbé àwọ̀ èèyàn wáyé ni ẹranko lòun ó súnmọ́ kó ṣe pé ní táà ń wí ó lè má kàn ìwọ ṣùgbọ́n nígbàgbọ́ wípé gbogbo wa náà ẹni yì ẹni ẹyẹ ẹni àpọ́nlé là á ṣe ọlọ́run yá bá ní adam ọlọ́run ni mo pẹ̀yìn ọmọ ànábì adam láyé ọf ti nannakum shaytan ẹ má jẹ́ kí èṣù kókó dààmú bá yín ẹ má jẹ́ kí èṣù ṣì yín lọ́nà ẹ má jẹ́ kí èṣù kó sẹ́rí yín kúrò níbi nǹkan tó dáa báwo làwọn èèyàn ṣe sọ animalization tí wọ́n sọ di civilization lẹ́yìn ìwọ ẹranko báwo la ṣe fẹ́ sọ di ọ̀làjú ọlọ́run ní láyé ọ̀tí nannakum shaytan ọlọ́run ní ẹ má jẹ́ kí èṣù ṣì yín lọ́nà kàmá àkọ̀rọ̀jẹ àbáwẹ̀kùn minna aljanna gẹ́gẹ́ bí èṣù bó ṣe mú bàbá ńlá yín àti ìyá yín jáde nínú ọgbà àdẹ́rà yẹn ń ṣe wà ní huma libasa huma liyuriya huma sau àti ìmà àṣeyọrí tó ṣe nígbà tí wọ́n jẹ ìtọ́lọ̀ ní kí wọ́n má jẹ yìí ṣe ń tí ó bo gàgá ihòhò wọn ó ká kúrò ádámà wo hàwá obìnrin rẹ
o ri pe oho lo wa awa na wo anabi adam o ri pe oho ta ni o wa olorun ni aseyori isu lele ninu te so fe se ni sugbon ninu anu olorun ninu adama al fitra ta mo se natural instinct tolorun damo omo ni alara olorun ni loju ese anabi adam ati yawo re awa fatofiqa yakhsifan min waraq aljanna mo bere sin je ewe ninu aljanna mo fi nbo ojo ara won mo fi nbo oro ara won ibere ti mo wa fe bi o ni wipe ta lo ko won wipe ti oho wa ba sisile a ma bo ni adam ni natural instinct ni wipe ti oho yan ba ti sisile ah kinu eyin o baje kinu eyin o ma dun ah e se ta fi ma ni ile ewe ni kọlọfin ninu ile wa se a fi ma we ni ta gbangba e se ta fi ma ni ile ewe okunrin lọtọ ile ewe obinrin lọtọ gbogbo leyin je ka mo pe adamo ijọmọ niyan eyi to pe eyi to dara o bukata pe ka ma bo ara wa gẹgẹ bi ọkan ninu iyi ati aponle ati iyato laarin eniyan ati ranko eyi to nbe lara wa sugbon ninu aseyori esu o ni wipe ko fi ife irin oho ko fi si wa lemi koda gbo wipe lopolopo awon ilu mi ta npe nilu to ti dagba oke to ti dagba soke lagbaye ti won ti rowo hori agbo pe awon eyan kan owo ni won rin tan ba lo club oho ni won wa nbe ti won ba n lo lejo sin won oho ni atokunrin atobirin a si gbo wipe etasara re na o ti wo awujo ti wa na olorun ko sa mo bo ba ti e mo gbogbo e kí ló fẹ́ sọ lórí ẹni tó wọ aṣọ tó dáa tó sì tún ya aṣọ òun o lè lóun fẹ́ wọ tiẹ jeans jeans tó wọ yìí ó bo òwò ara rẹ èso tún wá sọ fún pé kó fà ya níbi táwọn yóò ti máa rí òwò rẹ àbí obìnrin tó ti wọṣọ tó bo gbogbo gbàyà rẹ èso tún ní kó fà ya ní gbogbo gbàyà òun tí àwọn yóò fi máa rí gbàyà rẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí ìtẹ̀lé ìlànà ìṣùgbà onílé jẹ ìsìfi ojú iyì ọmọnìyàn àpọ́nlé ọmọnìyàn ìfigbolẹ̀ ohun eléyìí jẹ́ irú wọn tí irú nǹkan báyìí dùn mọ́nú tó fẹ́ máa tẹ̀lé ìbò òwò ara rẹ ò bá kúkú ti bẹ lọ́hùn tí pé kọ́lọ́hùn dọ̀ọ̀lẹ̀ ẹranko nítorí pé ẹranko ni kì í wọṣọ ẹranko ni kì í bò òwò ara rẹ ṣùgbọ́n nínú ohun tá a fi dá ọmọnìyàn mọ̀ tá a fi yàtọ̀ tá a fi níyì ọ̀kan ni wípé a máa ń bo ihò ara wa eléyìí jẹ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àlàyé tá à ń bá bọ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé a ní n tó júwe iyì àpọ́nlé ọmọnìyàn àkọ́kọ́ òní ká máa jọ́sìn fún ọlọ́run ọba tó dá wa gbogbo ìgbà tọ́mọnìyàn bá ń jọ́sìn fún ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ o ti fi iyì ara rẹ̀ wọ́lẹ̀ níwájú tí ò tọ́ òkúta ló gbé síwájú ni igi ló gbé síwájú ni ìwọ ló gbẹ́ igi yìí fúnra rẹ̀ iyì tọ́lọ́run wá fi sí ọ lára yìí ọ wá tẹ̀bà níwájú ìntò fọwọ́ ara rẹ gbé ìyẹ́pẹ̀rẹ̀ iyì ọmọnìyàn ni ẹlẹ́ẹ̀kejì nínú tọ́lọ́run ọba fún ọmọnìyàn tó fi pọ́n wálé òun ni ọpọlọ láti fi kẹ́kọ̀ọ́ gbogbo ìgbà tí wọ́n bá hànà ọmọnìyàn láti kẹ́kọ̀ọ́ á dì lọ́wọ́ àìmọ́lé láǹfààní sí iyì àtàpọ́nlé tọ́lọ́run fún ni àbí gbogbo ìgbà tọ́mọnìyàn bá ti ń jẹ nǹkan àbó mu nǹkan kan tó lè kó ìpalára bá ọpọlọ tí ọlọ́run ọba fún ọmọnìyàn ó ṣetán láti fi iyì yìí gbolẹ̀ ni ìbáà náà máa ń rí níta tí àwọn ọ̀dọ́ míì tí wọ́n bá mú kó mu ó lè jẹ́ pé inú gọ́tà ni ó mọ yíra rẹ̀ mọ́ iyì àpọ́nlé ọmọnìyàn wá dà èèyàn túmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá ń jẹ nǹkan kan àbí tó ń mu nǹkan kan tí nǹkan yìí ń fọwọ́ ba ọpọlọ rẹ̀ tí ọpọlọ rẹ̀ wá ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ ní àdámọ́ èyí tó lè bí iyì àtàpọ́nlé sí lára ó dájú pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ náà ó ń fi iyì ọmọnìyàn gbolẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹta èyí tá a tún gbéyẹ̀wò lénìí wọn náà ni pé gbogbo ìgbà tí ọmọnìyàn bá ti gbọ́lá fún irin oho ì máa fi oho rẹ̀ hàn síta ó dájú wípé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó sàn ó jẹ́ ẹranko ju kó jẹ́ ọmọnìyàn lọ torí pé nínú ohun tí ó júwe iyì sí ọmọnìyàn lára òun náà ni pé ọmọnìyàn máa ń bo ihò ara wọn anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sọ fún anú ọ̀kan náà àwọn ọ̀rọ̀ rẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ní tó bá di ọwọ́ kẹyìn ayé àwọn ìran obìnrin kan wọn ó wà láyé wọn tilẹ̀ jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run ọba ní àwọn ìran obìnrin wọ̀nyí wọn ò ní bóun láyé ṣùgbọ́n wọ́n ti bá wa
àwọn wo làwọn obìnrin náà

anabini kasiyatin aliyat ona la won obinrin to se wipe won woso sugba aso ko ni sise aso lara won pelu aso to wa o na won o ni kuro ninu oho ti oho na ni won wo ni won wa awon afa waju re lona meji won ni akoko o na ni wipe abi lona meta won la akoko o ni kan ma woso rara ta si tun ri apejuwe re na olohun ko so wa nbe elekeji o na ni ko se wipe won o wo aso sugbon aso yi yo fun mo won lara gedigadi debi wipe te ba won won lo kan e ni mo ko won woso tori pe gbogbo nti aso yi fe segibo pata o na ni aso tan wo yen ti fun mo won lara te mo ri gbogbo e lo kan eleyi ninu ikilo ta nabi sallallahu alaihi wasallam kilo ni ogoro obinrin si mura be o le elomi n ka royin gbogbo aya re ni o si sita tamari ati be be lo atorisirisi mi bakana elomi n be to se pe ninu imura re yo wo so koda aso yi o ni fun ma lara ara ama aso yi aso yin o fele yo transparent de bi pe gbogbo ti n be ni sale re na la mari nita gbogbo awon nkan won yi ilana isuni eje ka kesa ka ba le ma saida ohun lọlọrun ba fi fun awe eniyan lọpọlọ la fi yato si isu ninu tesu si koko ma nse na ni pe isu ma nsise lere ọpọlọ wa ko wa ni le je ka da daada ma yato si aida fasayyana la umu shaytanu a'malahu fara'ahu hasana isu yo se nti o da loso fomaniya omani yo wa ma ri gege bi in to da olohun ba ki o ma se so wa nbe eleyi ni eleketa ninu iyi ti olohun ba fi so mani alara pe ka bo ara wa gbogbo gba ti a ba nfi owo yi wole ta nsi ile ta na ni e a nfi yi a fi n gbole ni o ka bo si elekerin elekerin riyatul haya iyi tolohun fun omo niyan o ni wipe ka ma wa leni ti o ma semi lorile olohun o fun eda kankan leto lati fi opin si isemi eda keji lorile afi ti asiko ti olohun ba ko fun onitan to ba to pelu sababi so idi niyan tolohun ba subhanahu wa ta'ala olohun so nu alquran alkarim olohun ni wala taqtulu anfusakum olohun ni ma para yin o nitori pe alhaya life eto omo niyan ni iyi omo niyan ni èyí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi sí oníkálukú lára gbogbo ìgbà tí ẹnìkan bá wá dìde tó pa ọmọ làkejì ó dájú wípé onítọ̀hún fi yìí àpọ́nlé tọ́lọ́run fi sí ọmọnìyàn lára ó fojú rẹ̀ gbolẹ̀ náà irúfẹ́ ẹni bẹ́ẹ̀ òun náà tọ́ sí ìjìyà lábẹ́ òfin àbí tí ọmọnìyàn tó bá tiẹ̀ wúra rẹ̀ sunsunsun tó sọ pé ilé ayé ti sú òun tó wá ní kí lòun ṣe láyé mọ́ tó wá para rẹ̀ náà irúfẹ́ onítọ̀hún náà ti fi iyì àti àpọ́nlé ọmọnìyàn ó ti fi gbolẹ̀ ní ẹ̀ torí pé tọ́lọ́run fi sọ nínú àlùkò àpò wàlá takùtúlù anfúsàkùn ẹ má pa ara yín ìtumọ̀ méjèèjì náà ni ẹ má pa ọmọlàkejì ẹ̀yin fúnra ara yín náà ẹ má pa ara yín ẹlòmíà sọ wípé òun ló ń lára òun ní tó bá wù ú lè ṣe ìwọ́ kó lọ lẹ̀mí rẹ ọlọ́run ọba ló ní ẹ̀mí àyàfi ẹni tó bá ṣẹ̀ sófin nìkan tí òfin yìí sì bá ìfẹ́ tọlọ́run ọba mu ìpè kún wọn pa tí kò bá ti rí bẹ́ẹ̀ lábẹ́ òfin ẹ̀dá kan ò lẹ́tọ̀ọ́ láti gbẹ̀mí ọmọlàkejì kò lẹ́tọ̀ọ́ bó ti olè kò mọ̀ yálà nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ni àbí nítorí ọ̀rọ̀ ìran kan sí ìran kan ni àbí nítorí nǹkan míì ẹ̀dá kan ò lẹ́tọ̀ọ́ láti gbẹ̀mí ọmọlàkejì ihun tó fi lè mú ẹ̀mí ọmọlàkejì bọ́ ó gbúdọ̀ jẹ́ pé lábẹ́ òfin ìdájọ́ ìjọba ilé ìtìlẹ̀ wáyé tí ò bá ti rí bẹ́ẹ̀ ìfojú ẹ̀tọ́ ọmọnìyàn gbolẹ̀ ò ní kí a pa ọmọlàkejì ẹlòmíì àti ẹ̀wò sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀ a ní ẹnìkan sẹ̀wọ̀n òun ó sì pa yóò sì pa kódà lábẹ́ eléyìí náà kí a máa lura ẹni nínú ìdọ̀tí ọmọlúàbí ọmọnìyàn ni kí ọkọ kókìyàwó rẹ mọlẹ kó bẹrẹ sí ni máa lù tẹ bá padà róbìnrin hùn ẹ rò pọ.

0: ọjọ́ àwọn ẹni tán bá bí léèrè gbà gbogbo yíyín mẹ́tẹ̀ẹ̀ta yìí báyìí kí ló dé ọkọ̀ òun náà ló fi ṣẹ́yọ. Ìyẹ̀yẹ́ iyì obìnrin nìkan máa lu obìnrin. Bákan náà ìyẹ̀yẹ́ ìjọ́mọnìyàn òun náà ni káwọn èèyàn bọ́ ta ká máa jà ká máa lura wọn. Ànábì sọ́lọ́lá àlẹ́ wasálàm ànábì ni wàlẹ́ àtẹ́tẹ̀rẹ̀ bìlẹ̀ wàjà. Kò sí nǹkan bá ṣe fún yín ẹ̀ gbọ́dọ̀ gbẹ̀yàn lójú. Yálà obìnrin ni àbọ́kùnrin ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba ó kìlọ̀ rẹ̀ fún wa nínú Al-Karim nítorí pé ọlọ́run ọba fi iyì ọmọnìyàn síbi àwọn nǹkan wọ̀nyí. Má gbẹ̀mí ọmọnìyàn iyì ni ẹ̀tọ́ ìsẹ̀mí jẹ́ fún ọmọnìyàn. Má lu ọmọnìyàn ní lílu àìṣẹ̀ ní lílu ìfarani ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí. So gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká kíyèsí ẹ̀tọ́ ọmọnìyàn láàrin ara wa. Àbí ọlọ́run ọba ní tóbi rẹ̀ lè ti àwé ọlọ́run jẹ́ kó ṣe wá láǹfààní. Àwọn èyí tá a ti ń gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́run jẹ́ kí ó wúlò fún wa. Pẹ̀lú ògo ọlọ́run tó bá tún di ìjọ mẹ́jọ a ó máa tẹ̀síwájú lórí karamatul insan fil manzuri islami iyì ọmọnìyàn lọ́nà tí ẹ̀sìn islam tó fi wò. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.
1: Jazakum Allah khairu abẹ́lẹ́ ọkọ̀ ọlọ́run kò bá wọn sọ wọn ṣèkè wa ní ẹ̀sán dáadáa fún àwọn àlàyé tí wọ́n ti ṣe fún wa yìí. Insha Allah bíbí náà ni a ti máa dáró dúró lórí ètò àtìwíyàn fún ọjọ́ tó ní. Nọ́mbà tí a máa pẹ̀ wọ́n ṣèkè wa sí lẹ́yìn ètò láti bèrè ìbéèrè kan sí kejì èyí tí ó bá rò wá lójú nínú ọ̀rọ̀ Islam 08036154254 lẹ́ẹ̀kan sí 08036154254. Adúpẹ́ fún gbogbo àwọn tá a jọ ṣètò yìí nílẹ̀ agbára ń bí ọlọ́run kò dúró ti ẹnu kọ̀ọ̀kan wa. Abdulwasi Yusuf ni orúkọ tèmi. Nọ́mbà tẹ̀ sí máa pè mí sí lẹ́yìn ètò náà ni 08033350090 08333 65009. Dídí ìjọ mẹ́jọ tá a tún máa padà insha Allah. A ń kẹ́rọ pé ọ̀sẹ̀rẹ̀ wa rí kún ọ̀rọ̀ ọ̀hún tó lọ́ ìwọ̀ bọ̀rọ̀ ká.
2: Iléeṣẹ́ tó ṣẹ́, tó kí, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà.

0: الحمد لله، ثم الصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم. أتوقف فون ولو أترى كاتب يلون أتوقف فون ولو محمد صلى الله عليه وسلم إكي ولو أترى جدا رحكم بنا ومحمد صلى الله عليه وسلم أتوارى ليرة وصحباري تو في دوري نكو كوانا تياني لجو بناتي يا نبو محمد صلى الله عليه وسلم تو في كي سوالي abelon ba ni to bere kolon kuma je kiare apada si wo ya rahmatihi ya arhamar rahimin akira akamo sori eto yin eto wa al bayan e ti ma waye ni aya jojo ni ti je yawmu jumaa ni kan ni 88.9 adaba fm eto ta kan wele si laram oke ibda ti ma pa dawon sheikh wa fadlat ustaz doctor luqman idi sekoni hafizahullah wa ra'ah ti wa je olidasile ni eko daru sunna eto ta kan wele si iguba lapore abelon ba ni to bere kolon ku to ba duro ti awon sheikh wajibailo yo rahmatihi ya arhamar rahimin a sheikh wa tu wa pelu wa lori eto yin eto wa al bayan gege bi se won fun ti ti aray ni ta tun ma ti ko eko eko abelon ba ni to bere ele ti mu tun ba so lare kolon ba ri gela kolon ni sababu ye dada feni ko kan wa yo rahmatihi ya arhamar rahimin bismillah sheikh
1: innal hamdalillah nahmaduhu ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمه الله وبركاته لين باتي ادوبه فون اولون اوبا اترو ايكه اولون انو اولون اوري اجنجه تان ري كل ما با اوتشن لا محمد صلى الله عليه وسلم اوارا ليرا اوان صحابه ati gbogbo eni kokan wa abi olohun oba ninu titobi re ninu okan soso re oba ti ma kiyesi ada akiyesi re eyi to nipa ko ma be lori eni kokan wa ati awa ti an wi ati gbogbo eti to n gbo wa ati orilede wa atawon ti won dari wa yala ninu alamari esin abi ninu alamari taye kolon ko ba ba to won sona ko si ma ba duro ti won rahmati ya arhamar rahimin eleyi ti a fe se agbeyewo re leni o na ni ipo ti esin islam to fi obirin si akakun ti olohun oba ti ola re ga to ka awon obirin kun ati ipo ti o fi won si ninu eko esin islam islam ti ka mo wipe awon obirin te ri yen annisa'u shaqa'iqur rijal anabi sallallahu alayhi wa sallam anabi ni awon obirin o shaqa'iqur rijal ipin ti a ba pin kan si meji ipin kan na n pe ni shiku ipin keji ni shiku e ri pe ipin kan ta ba mo duro ta yo ipin keji kuro nbe kò tí ì pé ìyẹn túmọ̀ sí pé ntánàbí ń sọ fún wa ni pé bí ọkùnrin ṣe jẹ́ compliment fóbìnrin bẹ́ẹ̀ náà lobìnrin jẹ́ compliment àṣepé fún ọkùnrin ìyẹn túmọ̀ sí pé gbogbo nǹkan tí ọkùnrin bá fẹ́ ṣe nínú ìgbésí ayé rẹ̀ kò tí ì lè pé àfi kí ti obìnrin kò kún bákan náà gbogbo nǹkan tí obìnrin náà tó náà bá fẹ́ ṣe nínú ìgbésí ayé tí yóò fi nítumọ̀ nínú ayé àfi kí tọkùnrin náà kò kún kódà nínú ẹ̀sìn gan tí yóò fi lè pé àfi kí ti ọkùnrin náà ò kún ìtumọ̀ rẹ̀ ni pé anisao shako ikorurijal àwọn ọkùnrin tẹ àwọn obìnrin tẹ rí yẹn àwọn náà ni abala àṣepé fọkùnrin gẹ́gẹ́ bí ọkùnrin náà ṣe jẹ́ abala àṣepé fún obìnrin láyé mi inú alukur'an kẹrin ọlọ́run ọba jẹ́ kámọ̀ yìí kọ́ abdullahi ibn shaitan rajim ọlọ́run ọba ní hunna libasun lakum wa antum libasum lahun. Ọlọrun ni ṣe ran obinrin te ri yen awon iyawo yin aṣo obora ni won je fun yin o nigbati eyin na si je aṣo obora fun won ewo ona ti alquran to fi juwe ibagbepo laarin okunrin ati obinrin so le to ntumo si pe ta ba wo afiwe ti ọlọrun ba mu wa nbi se mo pe aṣo ta ma wo onisirisi ona lo pin si aso ti a fi n bora o na la so ti n daabo bo wa kuro ni bi otutu eni ti o ba la so bora to tutu ba de yo mo ijumo aso bora bakana aso yi ti efon to ba n je ni eyan aro bori ti efon o fi ni je eyan iyan tumo si pe akawe t'Olorun ba n so nipa ipo to birin wa ninu igbesi aye okunrin ati ipo ti okunrin wa ninu igbesi aye obinrin apejuwe aabo gege bi aso obora se daabo bo wa nibi otutu ati nibi kefon oje wa bee naa ni obinrin gege bi oyawo lo se je aabo fun oko nibi abuku ati nibi iyepere Allah si tun wa pe wa antum libasun lahun bee naa leyin okunrin naa eyin naa je aso obora fun won naa o oko o je aabo fun obinrin re nibi abuku ati nibi iyepere abe Olorun ba subhanahu wa ta'ala ati oko ati iyawo Olorun je ka pe funra wa lori daada asiri a ma be laarin oko ati iyawo ti o sẹni kankan ti o ma sugbọn ijọ ti oko yi ba jade laye asiri yi yo han saye bẹẹ naa ni ti iyawo ba jade laye asiri oko yi yo han sọwọ elomii naa idi ni to fi je wipe Olorun se wa ni ase pe ise laarin ara wa eyi ni kọkọ hunna libasun lakum wa antum libasun lahunna aṣọ ta n wọ o lo fi atapọnle si wa lara ti Olorun ba pe awon iyawo ni aṣọ fun ọkọ a je wipe iyi rẹ apọnle rẹ nibi iyawo rẹ lo wa iwo iyawo naa iyi rẹ apọnle rẹ nibi ọkọ rẹ lo wa ẹyẹ ja tibi kan kiyesi obinrin ta ri daada ti o sami iya lọwọ lara rẹ ti o sami idaamu lara rẹ ti kii se obinrin ti n fooro ko to jẹ ti ise obinrin to n daamu ko to mu ti e ba ri obinrin mi subhanallah ẹrọ Olorun yoo baayan ti wọn ba ni wọn n se awọn n kọle ni wọn n da dẹkinni awọn ti o pọ ju nbẹ awọn obinrin ni kódà obinrin mi n bẹ ọmọ akọbi to kọkọ bi laye rẹ ori dẹkin lo bi si ọkọ si n bẹ n le to n se faari kaakiri ti n muti kiri ti n se faaji itumọ ẹ ni wipe bi ọkunrin ba se ri ara iyawo rẹ lati maa mọ tori pe Olorun ba pe iyawo ni aṣọ fọkọ iyẹn tumọ pe iyi ọkọ o ni iyawo rẹ apọnle ọkọ o naa ni iyawo rẹ gẹgẹ bi iyawo naa se jẹ iyi ati apọnle gẹgẹ bi ọkọ naa se jẹ iyi ati apọnle fobinrin anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi ni khayrukum khayrukum li ahlihi wa ana khayrukum li ahli ojise Olorun oba ni eni to dara julọ ninu yin eni to niyi julọ lawujọ ninu yin kii se eni to se pe aye n polongo rẹ won n po kiki rẹ nita pẹnire ni o ṣugbọn ninu ile ko da anabi ni rara o eni reju ninu yin oniyi alapọnle ninu yin ona lẹni to ba da si iyawo rẹ ninu ile to se pe ton ba bi iyawo rẹ lere nipa re yo ni egan ni e eyan re ni baale mi oko melo iyawo rẹ le so nipa re bayi bẹẹ naa ni ti won ba bi ọkọ rẹ naa lere wipe iru iyawo ni iyawo rẹ jẹ ko ni awọn obinrin renu mi o kábàámà pé mo bá pàdé nínú gbèsè ayé mi irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ ẹni yìí ẹni àpọ́nlé níwájú ọlọ́run oko niyawo won oda iwo so pe ma kiyan ladugbo iyawo loko won o wulo o so wi pe lenu ise I ma dowe ke ma ba gbeyan sawada melo melo ni okunrin to se pe l'office gbogbo eyan ni o ma rerin si sumo to ba denu le yo foju ro fi awo re ni melo melo ni iyawo to se wi pe gbogbo okunrin ni o ma boyin si ni o ma ba won sawada sumo to ba wa pelu oko re ninu ile ati gbenu oke ki oko gan yo ti soro so yan tumo si wi pe bọlọrun se to oko ati iyawo more ni keji ni olohun pe won gẹgẹ bi anabi sallallahu alaihi wasallam ti so iyan tumo si pe ti abala kan ba ti ni aye abala keji ni o ni aye apejuwe to sumo ewo oju wa mejeji oju kan se ku lo je fun oju keji ti oju kan ba ti ni aye oju keji na o pada laaye ti ese kan ba ni aye yo lapa lori irin benu ton o se ma rin ko ni se gerege ma be na ni oko ati yawo oju ti islam to fi wo o ni pe mo re ni keji isemi aye wa lawon oko wa mo re ni keji isemi aye wa ni awon obirin wa la gudo fi sesa ta la fe fe ni yawo agudo sesa ta la fe fe lobirin apojuwe to tun sumo eyin eje ka ya nkan kan tan pe ni sako nkan rogodo bi odo bayi ka ya ka wa fa ila kan si aarin re ki laye ko se dogba ndogba ko pin sako yen ko pin sona meji e wa fi obe abi blade ke fi la laarin e ri pe yo pin si meji te ba tun to segbe ara won e ri pe yo se dede ara won ama to ba lo je wi pe nigba te fe pin keji yen e tun yi e tun ko ninu abi e tun be lori te ba pada to segbe ara won ko ni se dede mo iyan tumo si pe eni to ba se dede eni lobirin le ya fe eni to ba se dede eni loko la fi soko awon le bo npe yan ni compatibility ti e ba ti wa compatible nipa e dogba pelu ara yin nipa igbagbo nipa mimo olohun nipa iberu olohun e dogba pelu ara yin nipa ipo ti ko wa wa lawujo imo onimo le ye mo eyan ma mo wa re ni obirin to ti fi gba yajo kaakiri ti won fi n polowo sana laarin oja to se pe igba aya re lo fi n polowo isana iyan tumo si pe bi sana se mo un o ni value ju igba aya re lo tori pe nkan tan ba fi polowo nkan yen yepere si tan polowo obirin di ta fi n polowo abere obirin di ta fi n polowo spaghetti oho obirin di ta fi n polowo indomie to ba fe fe yawo sesaru obirin to fe eni to ba dogba ajata ko fa ajata omo ota ko fera won ki olubero olohun ko won jojo papo eleyi ni itumo oro ta nabi nso wipe anisa o shaqa ikurija awon obirin mo re ni keji ni won je fun okunrin won gbudo dogba eleyi ni to le bi ore sinu igbesi aye omo niyan bakana ti a ba wo oro ti olohun oba subhanahu wa ta'ala to so nu alquran o fi oko ati yawo o fi won we aso obora iyan tumo si wipe iyi te eyan ma ni nita nigba mi bo ba se mura si laye o se pon ole olohun oba se aso o se ni irinse iyi bubu yi ku ni la fi ma n pe awon tailor ni amunidara iyan tumo si pe ko si bo se burewa to bo ba ko sinu aso to da a si fi si olara olohun wa fi obirin we aso o fi oko o fi we aso fun iyawo iyan tumo si pe ko si bo se ku si to ba ti da lodo oko re to da lodo iyawo re o je ni dida lodo awon ana re se bi iyawo re na lo lo so pe o da lodo awon baba re ni gbogbo ara ile won fi wo leni ti o da sọyẹn túmọ̀ sí pé iyì wa ó ń bẹ lára àwọn ìyàwó wa iyì ẹ̀yin obìnrin ó ń bẹ lára àwọn ọkọ tẹ fẹ́ a wà níjókòó kan bíi sẹ́mínà kan ẹni tó wọ́n ń sì dánilẹ́kọ̀ọ́ yìí nípa ètò ìgbésí ayé lọ́kọláya. Ó wá ń bi gbogbo wa léèrè wípé kọ́níkàlùkù mú fóònù rẹ̀ jáde. Ẹ wá send message sí àwọ yín nílé wípé I love you. Káwá retí èsì tí ó wà. Gbogbo wa bá ṣe bẹ́ẹ̀. Ó wá ní kọ́níkàlùkù bẹ̀rù Ọlọ́run. Reply èsì tó bá wá látọ̀dọ̀ ìyàwó kó wá kọ́níkàlùkù kó mú jáde ká gbọ́. Èmọ́ ṣẹlẹ̀. Ẹlòmíì ń bẹ èsì tí ẹ̀ náà ni pé I love you too my sweetheart. Mo nífẹ̀ẹ́ rẹ náà ìwọ adùn ọkàn mi. Ẹlòmíì ń tó wá látọ̀dọ̀ tiẹ̀ ni pé sẹ́ẹ̀ yá wèrè. Ẹlòmíì èsì tó ń gbà ni wípé sẹ́ẹ̀ jẹ́wó ni abẹ́ rówó he. Ẹlòmíì èsì tó gbà ni pé kí ló ṣe yín bí gbogbo ẹ ṣe lọ nìyí. Olùdarí ìjókòó yìí wá sọ wípé ìyẹn túmọ̀ sí wípé ẹni tí máa ń sọ gbólóhùn I love you síyàwó rẹ̀ tẹ́lẹ̀ èsì tí ó wá látọ̀dọ̀ ìyàwó rẹ̀ náà ni pé I love you too kódà ó tún lè kún jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ẹni tí kìí sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nìyàwó rẹ̀ ó máa béèrè wípé kí ló dé o ṣé ò sí o. Àbẹ́ni tó ṣe pé wọ́n jọjọ jà wọ́n jọjọ yanra wọn lódì tó wá sọ pé I love you pé ṣé ẹ̀yà wèrè. Sọ yẹn túmọ̀ sí wípé bó ní ilé bá ṣe pèlè rẹ̀ sí bó nígbà bá ṣe pègbà rẹ̀ sí bẹ́ẹ̀ náà ni ayé ò ṣe bá pé ìwọ ọkùnrin iyì rẹ̀ àtàpọ́nlé rẹ̀ ò ń bẹ níbi ìyàwó rẹ̀. Kò sí àpọ́nlé níbi kọ́kùnrin máa sọ̀rọ̀ ìyàwó rẹ̀ láì dáa lójú àwọn ọ̀rẹ́ rẹ̀. Ìwọ rò pé o níyì ni abuku ní nǹkan yìí ó jẹ́ ẹ̀. Bí ò bá bọ̀ wọ́n ní afẹ́fẹ́ lápẹ́rín ọjọ́ kan ṣoṣo ní iyì rẹ̀ mọ́. Ẹ jẹ́ ká wo àpèjúwe ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Ọ̀kan náà àwọn ìyàwó òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ìyàwó Aisha kọ́lọ́wọ́n bá kó bá yọnu sí wọn. Wọ́n ń bẹ pẹ̀lú òjíṣẹ́ ọlọ́wọ́n bá nínú ilé gẹ́gẹ́ bá a ṣe mọ̀. Wọ́n jọ ń sọ̀rọ̀ wàyíyà rọ́ọ̀fì àtún sáúta ha alárọ̀sọ́lẹ̀ sallallahu alayhi wa sallam. Wọ́n wá ń gbé ohun wọn sókè gẹ́gẹ́ bí obìnrin. Ohun wọn ń lọ sókè ju ti ànábì sallallahu alayhi wa sallam lọ. Wọ́n sì jẹ́ ìyá wọn jẹ́ ọmọ fún àfàwọ̀ Abubakar Siddiq. Bàbá wọn wá wà lẹ́nu ọ̀nà. Wọ́n wá ń kẹlẹ̀kùn onílé òjíṣẹ́ ọlọ́run. Ṣé kí n wọlé? Ànábì nìkan wọlé. Nígbà tó wọlé, ọ̀gángan ọ̀dọ̀ ọmọ wọn tí a mọ̀ sí ìyá Aisha radhiyallahu ta'ala anha ni wọ́n lọ. Pé òjíṣẹ́ ọlọ́run ọba ló ń bá sọ̀rọ̀ tó ń gbé ohun sókè báyìí. Ṣàdédé ni àfa Abubakar Siddiq gẹ́gẹ́ bíi bàbá wọ́n bá gbé ọwọ́ wọn sókè wọ́n fẹ́ bá ìyàwó Aisha lójú ẹsẹ̀ ànábì dì wọ́n lọ́wọ́ mú. Ànábì kó sáàrin wọn. Kí ni ànábì sọ̀rọ̀ sálàm kí ni ànábì ṣe? Ànábì kó sí àárín ìyàwó Aisha àti bàbá rẹ̀ Abubakar Siddiq. Ànábì ni Abubakar jáde. Báyìí ni fàhálà nàbí yóbá iná huwa bẹ́ẹ̀ ni ha fọlọ́mà kọ́rọ́jà Abubakar. Bàtà àfa Abubakar Siddiq tún wọn jáde. Yàkó olùláha yàtàrà dọ́ọ̀ha. Ànábì wọn bá ìyàwó rẹ̀ sọ̀rọ̀ wípé lẹ́ni tó ń wá ìyọnu rẹ̀ pé àlà àtàrọ̀ ìnà àní kọ̀dì hol tó báyìí náà rọ́jò lé wà báyìí nìkan. Ànábì ni òwá rí wípé èmi ní méje kárákùnrin yẹn náà o. Bàbá rẹ̀ ni ànábì ń tọ́ka sí pé bàbá òun ó fẹ́ gbọ́ owó kí ó fẹ́ gbọ́ owó. Ànábì ni ó jáde. Jẹ̀mọ́ tó bá ṣèwọ ni ọ sọ pé ká gba létà ó tiẹ̀ kéré ìyàwó rẹ̀ sí ọ ó sọ̀rọ̀ sí ọ àbúrò rẹ̀ sì wọlé ọ lọ gba ètí ìyàwó ẹ̀. Àwa sọ fún yes ṣé mi ò sọ fún ẹ bàbúrò mi ò ní take care easy la. Bàbúrò bá tiẹ̀ farata láàrin tí ń ṣẹlẹ̀ láàrin wa àtàbúrò rẹ̀ kò séyìí tó kàn bẹ́ẹ̀ o kò kan rárá bó ti wulẹ̀ kó mọ̀ nítorí pé bíi tí wà àti ìyàwó rẹ̀ ó ti parí ọ̀rọ̀ àbúrò rẹ̀ ò ní sí ńbẹ̀. Ẹ wo ẹ̀kọ́ lára ànábì sallallahu alayhi wa sallam. Bàbá ìyàwó gan ànábì ni jáde bọ́ síta. Fèmi àti ìyàwó mi lẹ̀. Kò tún pẹ́ sásìkò yìí àfa Abubakar tún padà wá. Wọ́n tún kalẹ̀kùn pé àwọn fẹ́ wọlé ànábì ni kò wọlé. Wọ́n wá bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti ìyàwó Aisha tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàwàdà tí wọ́n ń rẹ́rìn-ín. afa abubakar wa so wipe fakola lahu abubakar ya rasulullah onere ojise olohun oba ashrikani fi silmikuma kama ashraktumani fi harbikuma to se mo le ba yin da se rin te rin yi na tori pe lawon ko ti mo ko wa nkan ogbona ngba mo wole eleyi ti mo tun pada wa se mo le ba yin da si anabi wa bu se rin sallallahu alaihi wasallam eleyi tuma si wipe bo ti wule kori okunrin gbudo daabo bo iyawo re kuro nibi abuku ati nibi esin kii se okunrin re o se iyawo ko ti ju ose kan lo iye kọlu to ti pe baba iyawo re o ti le logorun e lo sa o mo ni ki fejo iyawo mi sun ni o e tun gbo pe o fi ojobe o ah ah ni to to ba si obe to dun so pe baba re be na ni iwo okunrin iwo obinrin na oko re o ni ima lodo awon aburo re koda agbo wipe nijo kan awon aburo re wa na oko re ninu ile gbogbo awon nkan won yi ninu arun awujo ni yi be si ni ti dile ba ti baje awujo o le lojutu lo fi je pe ipo ti islam to fi oko ati yawo si ipo more ni keji ni e je ka wo anabi adam eni tolorun koko da ninu athar latodo afa abdullah ibn abbas won igba ti olorun da anabi adam sinu ogba adera alijanna adam o nikan lo rin kiri ko re nikankan olorun ba kun lorun igba to sun igba ti o ji olorun ti da obirin o ti mu obirin jade latara ifa re o wa ri eni to duro ko riri wan man ant tani re yi on ana hawa o le min hawa ti won pe ni ifa kule min hawa obirin lemi khuliqtu litaskuna ilayya adami nitori tie ko ba le ri fokan bale titi a fi da obirin niye iyan tumo si pe nkan ta wa fe ri fokan bale latara re na agbodo se kini o agbodo ton se ni koda laye mi olorun ni nisa oku muharithun lakum àwọn ìyàwó yìí tẹ rí yẹn oko yín ni wọn o ẹ máa lọ sínú oko yín bó ṣe wò yín ṣé àmọ kí n tẹ lómi ò gbọ yín ni pé ẹn ọlọrun ní àmọ kí wọn mọlẹ bó ṣe wò wá rárá oko èèyàn kì í wù yàn lọ tí kò bá dáa oko tá a tún ṣe tá a ro dáadáa ni máa ń mú èso gidi jáde orí wa a máa wú láti lọ sínú gádìn wa èyí tó dáa sò yẹn túmọ̀ pé gádìn ni àwọn obìnrin jẹ ẹ tún wọn ṣe tí ẹ bá tún wọn ṣe ẹyin náà yẹ ẹ rí ìfọkànbalẹ gẹgẹ bí ọlọrun ọba ṣe sọ nínú alukoran so látara àdé eléyìí èyí tá a fẹ́ fà yọ ń bẹ ni pé atẹ́kọ́ àtìyàwó ọlọrun ọba fi wá ṣe mọ̀rẹ́ ní kéjì ara wa tí ẹnu bá ti kò tí inú konú eléyìí yóò làpá lórí àwọn ọmọ tí ó jáde lára yín ìgbà míì ń bẹ ọ̀tọ̀ ni tí bàbá ò ní ọmọ ó ṣe ọ̀tọ̀ ni tí ìyàwó ni ó ṣe ẹ kó ọmọ yìí sínú ìdààmú sínú wàhálà in ti baba ka si in ti o da lodo tiya in to da ni gbogbo awon nkan wonyi ti ijojo to gba pelu ara eni laarin loko laya ti ko ba ti si aburu yo ma sere lawujo gege ba ti nri leni abi olohun oba subhanahu wa ta'ala ko ba wa kiesi idile wa ko si beni kokan amojuto ebi wa ko ba ba tun awujo ti ko ba tun lede wa si wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu
0: وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خير الجزاء أبلون بحتبه كوبا سيدا دفون وفاوة فلات أستاذ الدكتور لكم أجي سيكوني ثم جيو لدرس ليكو دار السنة إتو تاكمل سي كوبا أبلون بحتبه كلا كوبا شيدا دفون فانفاني أواتي أبافاك بوا لاس بيري بيري يالا لوري ليت مبا صلاري أبين كامي دوني سيكو لورا سيوا أجي أكوي ونسي ولي نمبر 00-36-15-4254 لكن 36-15-42-54

0: ọjà fún yín kí ni ó dùn. Olú ilé iṣẹ́ Movie Spirit Ventures. Kàlẹ̀ sí Movie Spirit House. Ìdojúkọ FMC. Ọ̀dàrò Odò Àkúrẹ́. Ẹ̀ka ilé iṣẹ́ wọ́n wà ní number one. CBN Quarters. Ìdojúkọ ShopRite. Ọ̀dàrò Odò Àkúrẹ́. Telephone 0803-4305-578 at 0802-4375-745. Movie Spirit ló ní ohun ayọ̀ náà mọ̀ sùn.
1: Live it,
2: my fault.
3: Eddie, Eddie, Eddie.

0: to ba ti wa fi orun re si gear 3 gbogbo awon apps to ti si sile le mi a ma refresh ntemi o to fi dori awon apps ti o lo gege bi ero ibani soro e mo pe mo gbodo mo gbogbo bi nkan se nlo lori ayelujara ti olowo mi ba ti ji egbo n to ma nwi
1: yay mo gbe o data ti mo sese se ma ti tan
0: se mi o so fun e
1: jara e ma je ki phone e ma fi data re se oble se akiyesi auto updates pa awon apps ti o ko ba nilo nigba ku gba
0: ero ibani soro laso le mi o kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amojuto data re
1: je igbadun data re ni welemu live it 100 mtn
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, máa ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
5: Abba, aṣọ òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mixo. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixo kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixo láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 Orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mixo.

0: and 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, soaring in excellence.
1: Bẹ́ẹ̀ ni òkúrọ̀ olórin yìí ó ti dánwò ó ti dádámọ̀ ló jẹ́ kó máa fi kọrin wá jẹ́ kí n ròyìn ẹ̀ fáwọn tí kò tí ì dámọ̀ Vigo Kapaba capsule tá a fi ìmọ̀ ìjìnlẹ̀ pa ewé àtẹ́bò ilẹ̀ wa papọ̀ dódíndí tó ti dìlú mọ́ ká oògùn tó ń ṣiṣẹ́ fáwọn ọkùnrin tó ń rẹ̀pẹ̀tẹ̀ lójú iṣẹ́ èwo ni ká gbé bọ́ọ̀lù dójú àwọn a máa lè gbá wọlé bí ojúlówó ọkùnrin Vigo Kapaba capsule ọ̀nà àbáyọ ìbí kakaka ìbìtì kakaka ìbìtì tó gbójúgbóyà nìkan ló lè dátọ́ lẹ́nu ìgbín gbogbo ọkùnrin tó lo Vigo Kapaba capsule nìkan ló lè ròyìn bó ṣe jogun mọ́lá nìkan ló lè ròyìn ogún ìjà yìí gbogbo ọkùnrin tí ò fẹ́ gbóúnjẹ alẹ́ ìfẹ́ lòmíì jẹ́ ó yẹ lọ sí gbogbo ilé ìtajà oògùn tó jójúlówó Chemist and Pharmacy lágbègbè yín ilé-iṣẹ́ Ayo Herbal Health Limited ló fi ìmọ̀ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ fún àwọn ọkùnrin nìkan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí 0803-860-6858 lẹ́ẹ̀kan sí 0803-860-6858
2: Mo ń gbádùn àdàbà.
3: Mo ń gbádùn àdàbà.
2: Mo ń gbádùn àdàbà.
3: Mo ń gbádùn àdàbà.

0: Adaba 88.9 FM. Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ó mà ti dé o, ó ti kóhun ọ̀lú. Part and part, oríṣiríṣi sọ́là ló kóde. Part and part.
2: Part and part tún ti dé pẹ̀lú the best solar energy supplier 201,999 naira.
1: Ẹ wá ra solar tó máa gbé gbogbo ilé yín.
2: Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ni ó ní 310,999
2: tún bẹ́ẹ̀.
1: Ó máa dáwọn èròjà yín fún wákàtí tó pọ̀.
2: Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé free time bẹ pẹ̀lú just 1,000,000 naira and above.
1: Bákan náà ni part and part tún dé pẹ̀lú CCTV.
2: Léyìí tẹ́ bá máa fi wo ilé, wo ọ́fíìsì, wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò.
1: Lórí fóònù yín for security purpose.
2: Ẹ wò ó.
1: Promo ń lọ lọ́wọ́ báyìí o.
2: Just 53,999.
1: Fóònù ní 2 cameras.
2: Ṣùgbọ́n just 32,999.
1: Fóònù ní kámẹ́rà kan.
2: Ẹ máa bọ̀ ní new ọ́fíìsì part and part.
1: Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi
2: àti Wema Bank ló bá Adéṣidà Road Àkúrẹ́.
1: Telephone 070-6642-3064.
2: Tó ẹ kú dédé àsìkò yìí. Ibi fí o la

tèmi náà mo rè ọkàn mi yẹn lẹ́dùá. Ká dúpẹ́ lọ́wọ́ elédùá tó dáṣọ fọ́lẹ̀ wa tó tún pa lárọ́. Ọba tó ń gba ẹni tẹ́nìkan ò lè gbà. Ọba tó dá orí tó tún fi irun tó fi bàṣírí orí. Ẹ̀jẹ̀ àtijọ́ gbádùn ètò ìlera wa tòní. Adéjúmọ̀kẹ́ ọmọ bàbá jígbọ́ta fẹ́ ló ń kiyín pé ẹ̀ka sàn ẹ̀ka àárọ̀ ẹ̀ka alẹ́ níbi gbogbo tẹ̀ ti ń gbọ́ mi.

0: Bàbá tó ń ṣe Golden Herbal Mission tó wọ́n tó wá jẹ́ lẹ́yìn ju àánú wọ́n gbé àyẹ̀wò ìlera ọ̀fẹ́ kalẹ̀ láwọn ọ́fíìsì wọn gbogbo nílẹ̀ Yorùbá.
1: Ó ṣe wọ́n
0: nígbà wọn rí pé owó ta fi ń ṣàyẹ̀wò nígbà míì ó ń ka àwọn èèyàn láyà kò jẹ́ kí wọ́n kíyèsí ra nípa ìlera wọn mọ́ èyí ló fà á tí wọ́n fi wò pé kí làwọn lè fi ṣèrànwọ́ fáwọn aráàlú àwọn ohun tí wọ́n lè fi ṣèrànlọ́wọ́ náà ni pé kí wọ́n mú owó yẹn kúrò kò sówó káàdì kò sówó àyẹ̀wò ẹ ṣá lọ ṣàyẹ̀wò ara yín lọ́fẹ̀ẹ́ láwọn ẹ̀ka ọ́fíìsì wọn. Ẹ rántí pé oògùn tí Kẹ́hìndé lò tàbí ohun tí Kẹ́hìndé lò tó ṣiṣẹ́ fún Kẹ́hìndé ó lè má ṣiṣẹ́ fún Dòwó ìdínú tó fi yẹ kẹ́ ṣàyẹ̀wò ara yín kẹ́ tó lo oògùn èyíkéyìí. Wọ́n ń kìlọ̀ lórí self medication ó léwu.
1: Akọ̀kọ̀ ṣe ti yẹ lápò má bọ̀kọ̀ jẹ mọ́.
2: Ayẹ́wò aládùn ó, mo gbà bóyá ìbáàgbọ́.
0: Ohun tí bàbá Golden Herbal tó tún fi yàtọ̀ sáwọn akẹgbẹ́ wọn ni pé gbogbo ìgbà tẹ bá pè wọ́n ni wọ́n máa da yín lóhùn. Ẹ pè wọ́n lálẹ́ ẹ pè wọ́n láàárọ̀ ẹ pè wọ́n lọ́sàn-án wọ́n ṣetán láti farabalẹ̀ gbọ́ yín. Téèyàn bá wá sí ibi tẹ́ ti lè ṣàyẹ̀wò ọ̀fẹ́ ńkọ́ ẹ lè pè wọ́n sórí aago wọn tó máa fi ilẹ̀kùn tó kúrò lórí ètò yìí lónìí torí wọ́n wà pẹ̀lú mẹ́nu ilé agbára lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo ẹ̀yìn tẹ wá láǹfààní láti máa gbọ́ mi lọ́wọ́ bóyá fún ìgbà àkọ́kọ́ mú kí n pẹ́ kú oríire àlejò yòówù kágbó ara yín ti gbà bóyá iṣẹ́ ẹ̀yìn ni tàbí tẹsẹ̀ ló ń fà yín sun ni àìró oorun sun ni ti yín ni ká jẹun díẹ̀ kó máa ṣe ni bí ẹni jà jẹ́ kì.
2: Gbogbo bóyá ìbá àgbọ̀ wọ́n dára fún wa.
0: Àtọ̀sí ọlọ́jọ́ pípẹ́ ìdádúró ọjọ́ pípẹ́ fún obìnrin ìtọ̀ ṣúgà tàbí ìtọ̀ níṣẹ́jú ìṣẹ́jú ń tọ̀sán tòru fún ọmọdé tàbí fún àgbà ojú tí ò lè mú nọ́mbà mọ́.
1: Abọ̀kànjẹ́ àbòkù so ọ̀làǹbọ̀ wá dá lágbára olúwa.
0: Ìwọ́ tó ní high bp tó tiẹ̀ ti wá yọrí sí stroke ńkọ́ ọkùnrin tí kọ́rẹ́ǹtì ẹ̀ ti wá lò kọjá bó ṣe yẹ lọ.
2: Ó gbọ́dọ̀ dọ̀ ó gbọ́dọ̀ payọ̀ ká.
0: Iléeṣẹ́ Golden Herbal Mission ti wà ń kalẹ̀ láti gbà yín nímọ̀ràn kí lohun tó yẹ kẹ́ ẹ lò láti fi kó páńpẹ́ sanwó àtẹ̀sẹ̀ àìsàn tó bá ń dà yín láàmú.
2: Ìrọ́dún ọ̀dà ọ̀kọ̀ọ̀kọ̀ ayé aláàbò títí dalẹ́ o ìbá ń bọ̀ wá dára fún wa.
0: Ṣé ẹ mọ̀ pé tọkùnrin bá jí láàárọ̀ kùtù ó yẹ kí transformer ẹ̀ jí pẹ̀lú ẹ̀ ni ṣùgbọ́n tí ò bá ti jí pẹ̀lú ẹ̀ kẹ mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ ságbọ́n ara yìí.
1: Ojú kì í pa ṣe kì í ṣe máa la o ọ̀nà rẹ̀ máa la o.
0: Tí kọ́rẹ́ǹtì jẹnẹrétọ̀ tiẹ̀ bá wá lò ó kí lohun tó máa ṣe pé bàbá Golden Herbal kan gbà ẹ̀ nímọ̀ràn.
1: A ní retí ọ̀nà ẹ̀ máa làṣẹ.
0: Golden Herbal Mission oògùn tí a fi ewé àti egbò pẹ̀lú ẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ spices àti èso àwọn nǹkan tẹnu ń jẹ tá a lè rí láyìíká wa àtẹ̀lé tó jẹ́ foreign tó jẹ́ èso natural tọ́lọ́run dá fún ìwàláàyè wa tàbí fún oúnjẹ wa ni.
1: Agbára Olúwa o.
0: Àfi ọtí àfi pèlò oògùn yìí o gbogbo nǹkan tá a fi pèlò ẹ̀ natural ni.
2: Bóyá oṣù náà lálò akọ́lọ́lọ́ abẹ́bàbà.
0: Mo sọ pé wọ́n tún na owó ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ fún gbogbo ẹni bá lè yọjú sí iléeṣẹ́ wọn tẹ́yìn bá wá wà níbi tó jìnà sí iléeṣẹ́ wọn ń kọ́ báwo lẹ ṣe máa jàǹfààní yìí. Orí ọ̀fẹ́ wà fún yín láti pè wọ́n ẹ gba ìmọ̀ràn lórí ìlera yín báyìí ló ti ń ṣe mí báyìí kàsá báyìí káwòdì. Wọ́n ṣetán láti tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ gbogbo bó ṣe ń ṣe yín wọ́n sì fún yín ní ìmọ̀ràn lórí ìlera yín bóyá olóúnjẹ kan tí ò yẹ kẹ́ máa jẹ àbọ̀ ní nǹkan kan tí ò yẹ kẹ́ máa fi sínú oúnjẹ yín mọ́ tàbí olóúnjẹ kan pàtó tàbí èso tó yẹ kẹ́ dídì máa jẹ lójoojúmọ́ gbogbo ẹ̀ ló máa ṣàlàyé fún yín. Ẹ má sọ̀rọ̀ sínú tẹ́yìn bá jìnà síbi ọ́fíìsì wọn tẹ́ ẹ̀ lé wá fún àyẹ̀wò ẹ gbìyànjú ẹ pe nọ́mbà wọn ẹ ṣàlàyé bó ti ń ṣe yín tẹ bá sì wà níbi tó jìnà bóògùn ṣe máa dọ́wọ́ yín ọmọ àlàyé yín.
1: Ọba tó gbọ́ àdúrà wọn kan a ṣe ti yẹ tọmọ kan bá lẹ́wọ̀.
0: Mo lè fọwọ́ ẹ̀sẹ̀ dáadáa pé àwọn tó ti gba mọ̀rọ̀ lọ́dọ̀ bàbá yìí nípa ìlera wọn. Wọ́n dúpẹ́ lọ́wọ́lọ́wọ́ wọn ní tẹsímọ́nì lóríṣiríṣi, kì í ṣe gbogbo ẹ̀ la lè máa sọ lórí atẹ́gùn torí àkókò wa. Ọba tó ṣe tàwọn wọ̀nyẹn á tún ṣe tẹ̀yìn náà, ẹ má sọ ìrètí nù. Bóyá ìsàn lọ́jọ́ pípẹ́ ni, tẹ́yìn rò pé bóyá wọ́n fẹ́ sí yín ni, kì í ṣe gbogbo ẹ̀ làfẹ́ sí o. Ìmí wà tó yẹ pé àwọn nǹkan tá à ń jẹ ló ṣàkóbá nínú àgọ́ ara wa. Ìmí wà tó yẹ pé àìtètè kíyèsíra ká tètè bójútó ló ti wá da ohun tí ń gbẹ bọ́ kàǹkà bíi tìrókò lọ́wọ́ wa. Ẹ gbìyànjú ẹ pé bàbá Goodin Haba, ẹ ṣàlàyé bó ti ń ṣe yín. Wọ́n gbà yín nímọ̀ràn bó ṣe lè ṣe wọn náà lẹ́lọ láti lọ ṣàyẹ̀wò. Wọ́n sọ fún yín ohun tó yẹ kẹ́ ẹ ṣe àti ohun tí ó yẹ kẹ́ ẹ mọ ṣe mọ́. Wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ fún yín. Ìmọ̀ràn lẹ nílò láti gbà kẹ́lẹ̀ ní àlàáfíà. Ǹjẹ́ mo tún láyọ̀ láti sọ fún yín pé bàbá Goodin Haba ti kalẹ̀ sínú yàrá tí mo wà yìí láti kí àwọn ọmọ Yorùbá àti láti sọ àwọn ibi tí àwọn ọ́fíìsì ẹjẹ́ǹtì wọn wà gbogbo tẹ́ ẹ ti lè rí ní ilẹ̀ Yorùbá wá ń bí tàbí ní agbègbè wá ń bí. Bákan náà fáwọn tó bá ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ máa gbọ́ ohun bàbá Goodin Haba.
1: Ìgbàgbọ́ mi ni rọmọ bàbá gbọ́ tèmi.
0: Bàbá ẹ káàbọ̀ sórí ètò, ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé.
3: Fún ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, orúkọ mi ni Dr. Martins Akinboyewa, olùdásílẹ̀ ilé iṣẹ́ Martins Herbal Products tọ́lọ̀ fún lórí ọ̀fẹ́ láti ṣe Goodin Haba Mr.
0: Ẹ ṣeun bàbá fún àǹfààní àwọn tí wọ́n ṣe ń gbọ́ wa. Ẹ sọ ní ṣókí, báwo ni Goodin Haba Mr. ti jẹ́?
3: Goodin Haba Mr. jẹ́ research ọdún 12 nígbà tá a wòye pé irúṣiríṣi àìsàn ló pọ̀ lóde àti pé àwọn èèyàn wọn fi bẹ́ẹ̀ dàgbà mọ́ tó yàtọ̀ sí àwọn bàbá ńlá wa láyé àtijọ́. A wá rí pé nǹkan tí à ń jẹ láyé òde òní ló fa okùnfà àwọn àìsàn wọ̀nyẹn. Ìyẹn la wá ṣe research lè lórí kí là ń jẹ, kí àwọn bàbá wa ń jẹ. A rí pé èso ewébẹ̀ ni àwọn bàbá ń jẹ. Ìyẹn ló wá mú wa lọ bẹ̀rẹ̀ sí kó èso àti ewébẹ̀ fọ oríṣiríṣi tó fi lọ sí nǹkan bí 45 tó jẹ́ natural component. Òun là ń pè ní Goodin Haba Mr.
0: Iṣẹ́ ńlá lẹ ṣe.

0: baba mo wo ye pe asin ri testimony lorisirisi nipa omo tuntun te se ko jade laipe yen ni ogunju te se se laipe yi si e se clinical test e lowo je le so fun wa se awon agent yin gbogbo ni won ti ni ni won ti le ri ogunju yi ati pe ki le ro debe te tu fi gbeyan na kale
1: se ri ngba ta ti godin aba jade la wa ri pe isoro kan wa awon eyan kin lo nse ayewo ayewo ton se yen to je pe ati ti mo pe iru esun bayi lo wa lago ara ati ni gbigbese so yen la wa ni pe e je ka ra awon eyan wa lowo la ba ra awon ipin ka kiri gbogbo ibi ti orile ise wa nile yoruba six states so kan lo ma se ayewo ofe nibe nigba ti won tun be sin se ayewo ofe yen la wa ri pe aisan oju po ki lo tun ma n fa aisan oju la ba lo sun se research yẹn ló mú wa gbé golden herbal eye drop jáde adẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo àwọn tó ti ń lò láti nǹkan bí oṣù méjì sí mẹ́ta tá ti ṣe clinical trial gbogbo àwọn pátá náà ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
0: ọpẹ́ ní fọlọ́run ẹ ṣeun bàbá.
2: ìtàbọ̀ wá dára fún ẹ ó yàwó tàbí gbowó èlé ìgbà ń bọ̀.
0: sábà fẹ́ gẹ̀ẹ́tì oògùn ojú yìí kí ni processing ẹ̀ sà.
1: golden herbal eye drop ọ̀dọ̀ àwọn agent wa lẹ̀tí máa gẹ̀tì ẹ̀ now process ẹ̀ ni pé ọ̀fẹ́ ni golden herbal eye drop torí pé clinical trial là ń ṣe a ò ta ọ̀fẹ́ ni ṣùgbọ́n ẹ máa ra pack golden herbal mixture ẹyọ kan ìgò mẹ́fà ló wà nú ẹ̀ ìgò mẹ́fà yẹn ló máa lo eye drop kan ẹ̀ tán àwọn méjì jọ ṣiṣẹ́ pọ̀ ẹ lè dánìkan lo
0: eye drop yẹn
1: because golden herbal tẹ́ ẹ mú yẹn ìyẹn ló ń ṣiṣẹ́ láti nú àìsàn
0: yẹn ni pé ìyẹn ń fọ láti nú
1: then eye drop yẹn ó máa ma kó síta
0: tẹ́lẹ̀ a máa kó ìdọ̀tí ẹ̀ jáde
1: síta ẹ máa rí pin ẹ máa rí iyẹ̀pẹ̀ life lójú yín fún àpẹẹrẹ àwọn tá ní wọn ní irú glycoma pé wọn ò kí ń reverse ẹ gbogbo àwọn tó ní glycoma tá ti ń lò lórí clinical trial náà ti rí
0: ìpayà
1: wọn give testimony
0: olúwa ṣeun ohun tẹ́ ẹ̀ ń sọ ni pé golden herbal pack kan ó lọ pẹ̀lú eye drop kan eye drop yẹn fi si fún ọlọ́fẹ́ ni ìyẹn àwọn tó bá ní eye issue ni o
1: tó bá ní eye issue
0: ṣé ojú nìkan ni golden herbal ń ṣiṣẹ́ fún àgbo tún ní àwọn iṣẹ́ míì tó ń ṣe.
1: golden herbal gbogbo nìṣe ni gẹ́bí a ṣe sọ síwájú pé àwọn àìsàn láti orí dé nǹkan la ṣiṣẹ́ lé lórí ta ṣe research lé lórí so àìsàn tí ò bá lórúkọ nìkan ni golden herbal ò lè ṣiṣẹ́ fún.
0: ẹ ṣeun nǹkan tí mo fẹ́ gbọ́ gan nìyẹn pé kì í ṣe ojú nìkan ni golden herbal ń ṣiṣẹ́ fún gbogbo nìṣe ni ẹ ṣeun.
2: lọmọ kan balẹ̀ o ṣó o bọ.
3: ìjà ló jà tó lọ gbàlá fò. lọ́dẹ̀ sí ti yọ lẹ́nu.
0: mo máa fẹ́ kẹ bá mi dárúkọ ibi táwọn ẹjẹ́ǹtì wà nípínlẹ̀ Ondo wa ń bí.
1: Olúléṣẹ́ wa ní Àkúrẹ́ ìyẹn ló wà ní Infinity Hotel and Suite tó wà ní Ondo Road ní Custom Bus Stop ilé epo ńlá kan wà ní Custom Junction yẹn.
0: ilé epo yẹn ìranù ẹ̀yìn ẹ̀.
1: ẹgbẹ́ ẹ̀yìn ẹ̀ ní hòtẹ́ẹ̀lì yẹn wà.
0: eléyìí tó ń pẹ́ǹtì ní cream color yẹn.
1: cream color tó wà lọ́wọ́ ìsàlẹ̀ yẹn kẹ wọlé sínú ọwọ́ ẹ̀yìn ní ọ́fíìsì wa wà. a tún wà ní òkè àrò modern shide ní opposite modern shide. a wà ní alágbàká níwájú central bank àwọn shopping complex kan wà ń bẹ a wà ń bẹ a wà ní àrùntúnsì layout a wà ní futa south a wà ní mọ̀fọ̀n a wà ní ọba afúnbíowó road ní ọ̀nà ìdánrẹ́lọ́hún a wà ní valentino ní ondo city a wà ní èkì fm ní táwọn ọmọ èkì fm ẹdí táwọn ọmọ ẹrẹgà a wà ní ètí ń ṣe àkúrẹ́ garage àwọn agent wa kan wà ní agbègbè àkúrẹ́ garage a wà lókìtì òpá a wà ní ọ̀bà àkókò a wà ní ìpè àkókò a wà ní ìfira a wà ní kàrí àkókò a wà ní ọ̀wọ̀ a wà ní ọ̀rẹ́ a wà ní ìdánrẹ́.
0: nọmba yín ẹ bá mi jù síta fáwọn ọmọ nàìjíríà ní pápápá.
1: a dẹ̀ sì ń wá àwọn alágbàtà káàkiri àwọn.
0: ìyẹn ni bẹ́ẹ̀ ṣe ń wá àwọn alágbàtà sí.
1: a sì ń wá àwọn alágbàtà sí. ẹni tó bá nífẹ̀ẹ́ sí wa láti darapọ̀ mọ́ wa torí iṣẹ́
0: wò. láti jẹ́ agent ní agbègbè ibi tó ń bá wà.
1: ká pè mí sí orí
0: 0806 98 69 98
1: ǹjẹ́ tún ní nọ́mbà mí tó jẹ́ bí WhatsApp. ẹni tó bá fẹ́ ṣe WhatsApp fún wa kan pè wá 090 6166 65 38 38
0: nọ́mbà tí wọ́n lè pè wọ́n sí 0806 98 69 98. Tẹ bá wọ WhatsApp wọn, ẹ fẹ message wọn 090-6166-6538. Ní number WhatsApp wọn, tẹ lè bá wọn sọ̀rọ̀ lórí.
3: Má ṣe tàgbọ̀ pé Olúwa ló là kó jọ, má máa ronú. Gbogbo sí Bùsàbà.
0: Ẹ ṣeun ṣeun, Bàbá Golden Haba.
3: Síbẹ̀ ní Nàìjíríà yìí, ìgbà ń bọ̀ wá dán lẹ́yìn ìgbà ọ̀dọ̀. Omi ṣe oṣù tó ń bọ̀ wọ́n jọ.
0: Èmi náà máa sọ pé self-medication ò dáa fọ́mọ èèyàn torí ohun tó bá wúlò tàbí tó wo kẹ́hìndé sàn ó lè má wò ló sàn o. Ẹ jẹ́ ṣèyẹ̀wò ara wa, ẹ jẹ́ ká tọ àwọn onímọ̀ lọ, àwọn tó náà ń fi iṣẹ́ ìrìnà tó gbé iṣẹ́ ìlé lọ́wọ́, ẹ jẹ́ ká tọ̀ wọ́n lọ fún ìlera wa.

0: ilé àlejò tágbọ ara tìyẹ ti gbà tó ń fi ọlákàlàkà lọwọlọwọ kọjá lọ sí olùléeṣẹ golden harbour níbi tí wọn ti ń ṣe àyẹwò lọfẹẹ wọn máa sọ fún yín kí làwọn tẹ máa jẹ kí làwọn tẹ máa mu kí ni ò sì yẹ kí ẹ jẹ tàbí kí lohun tó yẹ kẹ yẹra fún nísàn bákan náà yẹn tún lè pe nọmba wọn bàbá golden harbour wọn máa gbé tóun bá sì gbé ó ṣeéṣe kó jẹ mánéjà wọn ẹ bá wọn sọrọ ẹ sọtọ kan ní ẹ sọ má ìdí yín fún wọn kí lohun tó ń ṣe yín àtìgbà wo ló ti bẹrẹ àti bẹẹ bẹẹ lọ bóyá bẹẹ ṣe lè mọ ní ọfíìsì wọn ni tàbí oríkò ibi tẹyìn wà ẹfẹ wá sí ọfíìsì ẹ kò fẹ lọ ra golden harbour mission ni nọmba tẹ lè pè wọn sí 08086 98 69 98 tó bá jẹ whatsapp ní 09061 66 65 38 ni nọmba tẹ lè pè wọn sí. Golden Harbour Mission program ti tẹ̀síwájú ẹ má yí kúrò ń bẹ́ o.
1: Golden Harbour Mixture. Egbògi tiwantiwa tá a pèyàmọ nílànà ayé òde òní. 100% fruits, vegetables, spices and herbs. Oh yes. Tonic ti ń bẹnu ẹ̀ tún poró kọ́. Bẹ́ẹ̀ ló tún fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tí ò wúlò lára. Inú nínú wa bí wọ́ sí. Tó bá doni ti bí ẹgbẹ̀lura kẹ́ ẹ sọ jí. Tapanpa tapanpa tapi ìrè palẹ̀ máa ìsàn àtàrùn gbogbo kára ṣe yé mú. Golden Harbour Mixture nìyẹn. NAFDAC ti fòǹtẹ̀ ló jìgà. Ó sì ti wà káàkiri ilé-iṣẹ́ Martins Global Resources Limited tó wà ní Odógúnyán, Ìkòròdú. Nílé Èkó ló ṣe é pẹ̀lú Golden Harbour Mixture wà lálàáfíà.
2: Orúkọ èmi ni Dr. Martins Akinboyewa. A wá ní kí a fi àbájáde àwọn ìwádìí fún ọdún méjìlá tá à ń ṣe nípa ìlera ara wa. A wòye pé ọ̀pọ̀lọpọ̀ ní ayé òde òní tí wọ́n bá pé 50-60 wọ́n á ti kú. Ilé tó bá dàgbà jù ní 70. A wá ní kí ló ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ kì í máa fi ń dàbí àwọn bàbá ńlá wa tí wọ́n wọ 90 tí wọ́n wọ 100 and something. A wá ṣe ìwádìí pé kí ló ń fà á. A wá rí pé nǹkan tí à ń jẹ òun ló mú àìsàn oríṣiríṣi wá sí àgọ́ ara wa tí ó máa ń dá ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wa légbodò. A wá bèrè pé kí ni àwọn bàbá ńlá wa ń jẹ ńgbà yẹn lọ. A rí pé kò sí kan tán jẹ ju pé kán jẹ èso, kán jẹ ewébẹ̀, kán jẹ ewé àti páàlì. Àwa ní ò dà bẹ́ẹ̀. A wá tún lọ sórí àyẹ̀wò kejì. Pé irú àwọn àìsàn wo ló máa ń ṣe èèyàn ní àgọ́ ara láti orí dé ikùn ẹsẹ̀. Fún àpẹẹrẹ rírú orí báyìí, ẹ̀fọ́rí túlò, àìlèsùn tàbí àìsàn ojú, ojú máa ríran kedere. A lọ sí ọrùn, àyà, ibẹ̀ ni ọkàn wà, ẹ̀dọ̀fóró, kíndìnrín, a wá ṣa gbogbo ẹ̀jọ̀ títí dé ikùn. Obìnrin míì torí pé ilé ọmọ ẹ̀ dọ̀tí, tí wọ́n sọ pé fibroblast tube ẹ̀ dọ̀tí tàbí fibroid, a kọ gbogbo àwọn àìsàn yìí sílẹ̀. Níbi àgọ́ ara tá a máa pè ní private part, ọkùnrin míì tí ò bá lo oògùn márale kò ní lè fi dídí. A lọ síbi ẹsẹ̀ arọmọlégún gbogbo ẹ̀. Nígbà tá a kọ gbogbo àwọn àìsàn tó wà ní ẹ̀yà ara ẹ̀ pátá, a wá padà sí orí àyẹ̀wò èyí tí a ṣe ní àkọ́kọ́ lórí àwọn oúnjẹ táwọn bàbá wa ń jẹ. Pé irú àwọn èso wo, irú àwọn ewébẹ̀ wo náà máa ń jẹ tó lè ṣe àwòtán àwọn àìsàn kọ̀ọ̀kan tá a ti yí rẹ̀. A wá rí pé sí kan tán jẹ ju pé fún àpẹẹrẹ irú kárọ̀tì sì tí gbogbo wa ń jẹ. Kárọ̀tì ní kinní kan tán pè ní vitamin A tó máa jẹ́ kí ojú kó mọ́lẹ̀ tó ń ṣàwòtán ojú. Àpẹẹrẹ ìkejì ni tomato tá a máa pè ní tomato wa máa ń jẹ ní gbogbo ìgbà. Ó ní kinní èròjà kan tó máa pè ní lycopene ìyẹn máa fọ gbogbo ẹ̀jẹ̀ tó máa jẹ́ kí ẹ̀jẹ̀ kó mọ́ tónítóní. Àlùbọ́sà ayò tá a máa pè ní garlic tá a máa jẹ gbogbo ìgbà. Èèyàn máa jẹ́ kí ẹ̀jẹ̀ dì. Tí ẹ̀jẹ̀ ò bá dẹ̀ ti dì tí ó lè gbéra láti ibi tó ti gbéra tó lè máa padà sí ọkàn bí tó ti gbéra. Ẹ rí pé kò ní sí irú àìsàn kankan tó máa ṣèyàn. A wá kó gbogbo nǹkan tẹ́nu jẹ yìí. Ó wá jẹ́ nǹkan bíi
3: 40-45
2: ingredients. A wá papọ̀, a wá fi ṣe oògùn ìlera ara tí à ń pè ní Golden Harbour Mixture. A ti wà lórí research tó ti lọ sí ọdún méjìlá. A ti ṣe NAFDAC ti rí NAFDAC ti approve ọ̀rẹ́ ti fún wa ní òǹtẹ̀. Ìjọba Nàìjíríà Federal Ministry of Science and Technology àwọn náà ti wọ́n ti gbé yẹ̀wò àwọn náà ti rí àti Ministry of Health gbogbo náà láti jọ tán ti máa ń pa ẹ̀. Kò wá sí àìsàn kankan tó máa ṣe hàn àfi tí ò bá sí ní àgọ́ ara tí a ti dárúkọ ẹ̀ tó wà lára. Ní Golden Harbour Mixture ṣe ní ṣiṣẹ́ fún. Àfi ọtí, àfi ṣe.
4: A kí àwọn ènìyàn wa, a sì ní ká sọ fún wọn láti bẹ̀rẹ̀ sí lo Golden Harbour Mixture láàárọ̀. Nígbà tí wọ́n bá tún wá tún wá di ní alẹ́, tí wọ́n bá jẹun tán lálẹ́ kán tó sùn kán tó lo Golden Harbour.
5: Fún gbogbo ẹni tó ní ìpèníjà ojú, a ti ṣe Golden Harbour Mixture Eye Drop.
6: Fún gbogbo ẹni tó ní ìpèníjà ojú, ẹ ó lọ ra páàkì Golden Harbour Mixture kan tí ìgò mẹ́fà wà nínú ẹ̀. Wọ́n á fún yín ní eye drop ẹyọ kan sí lọ́fẹ̀ẹ́. Ẹ ìgò mẹ́fà yẹn ló máa ń lo ẹyọ eye drop yẹn kan tán.
7: Ẹ kàn sí wa ní olú-iléeṣẹ́ wa tàbí kí ẹ pè wá.
2: Ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 09077207928 lẹ́ẹ̀kan sí 09077207928. 7928.
0: Tabi 0806986998. Lekan si 0808696898. Ayẹwo ilera ofe si n tẹsiwaju ni gbogbo awọn ẹka ọfiisi wa.
1: Golden Herbal Mixture. Egbogi tiwantiwa ta pe yamọ ni lana aye ode oni. 100% fruits, vegetables, spices and herbs. Oh yes. Tonic ti n be nu e tun poro ko. Be lo tun fo gbogbo gedegede ti o wulo nara. Inu ninun wa bi wo si. To ba do ni ti bi egbelura ke soji. Tapanpa tapanpa tapire pale ma isan atarun gbogbo kara se ye mu. Golden Herbal Mixture niyan. Nada ki ti fun telu jiga. O si ti wa kaakiri ile ise Martins Global Resources Limited. To wa ni Odogun Ikorodu Ipinle Eko lo se pelu Golden Herbal Mixture wa lala.

kíyèsí rẹ ọlọ́run ẹrù jẹjẹ ọlọ́run tó lọ kọrin kése àdìtú ńlá ẹnikẹ́ni ò lè tú ìbà rẹ o ẹ káàbọ̀ sí orí ètò tòní orúkọ mi ò yí padà èmi ni victor samuel mc kọdínyìnrè coordinator ni ohun mo tí ó wà lọ́kọ yín bẹ́yẹn coordinator of peace ni ẹ o ẹyin lórí ètò àkókò

0: Yanulawa lati ile-ise iranse Christ Miracle World Evangelical Ministry ori oke ogo iyanu otegbeye nibi ti oda parisi ni oke aro nilu akure nbi ibe na ni won wa baba wa apostle prophet oluwaniyi samuel baba ori oke ogo iyanu ti wa ni ikale lati fi oro olorun bo wa eje ki gbogbo farabale lati jonje mi
1: oruko jesu ni agba jesu gbogbo adura fun yin be o se ma gbo oro yin ni osun yin olorun to ni oro to ni ogbon to ni mo ku foro na yin ko fi se wosan ko fi se gbala ko fi se tusile orile de nigeria emi mimo ko la koja fun anu e ati ogo e jesu oluwa wa ami ami ami oruko jesu ohun ti mo fe fi ba yin so na ni osun yin na ni igba ati akoko igba ati akoko eje ka won ti iwe mimo so iwe oni wasun ori keta ese kini eja gbo on tun so olukuluku ohun ni akoko wa fun ati iba fun ise gbogbo labe orun ese kini niyan o ese keji igba bibini ati igba ki ku igba gbigbin ati igba kika ohun ti agbo ẹ̀rọ owó tẹ bá tún tẹ̀síwájú tẹ bá dé ẹsẹ̀ kejì ìgbà àti àkókò ẹ rí wípé ohun gbogbo ni ìgbà náà wà fún ẹ rí pé àkókò kan wà wọn máa bí èèyàn àkókò kan wà èèyàn á dẹ̀ dàgbà á dẹ̀ kú àkókò kan wà èèyàn á gbin ìyálà àgbàdo iṣu ni tó bá tó àkókò èèyàn á kwèrè ẹ ohun gbogbo ni abẹ́ ọ̀run làkókò wà fún ìgbà kíkó òkúta jọ ìgbà fífọn ká kí ni mò ń sọ fún ọ lónìí ìwọ olùgbọ́ mi èmi ò mọ ohun tó lè máa rò níbi kíbi tó ti wà ohun gbogbo ló ní ìgbà àti àkókò ọmọ lòun wá ni ó ti ṣe wàhálà ó ti lọ kákàkiri kákàkiri kákàkiri wọn lè ti tọ ẹ jẹ èmi sọ fún ẹ ìgbà títí ẹ ń bọ sóhun tọlọrun ò lè ṣe ó ti lélélélélé ni gbogbo ohun tó ń lé kò kàn bọ sí dúró dàkókò títí ẹ ẹ ó rí wípé ìgbà ìgbẹlẹ ọtọ ìgbà òjò rírọ ọtọ ẹ ó rí wípé ní ìgbà kan tó wà oyé a máa fẹ ní ìgbà tí ìgbẹlẹ bá dé ẹ rí pé gbogbo èèyàn máa po pariwo ooru ooru ooru ooru gbogbo ẹ ló ní iṣẹ gbogbo tó ń ṣe lábẹ ọrùn ẹ dẹ tó rí pé nígbà tí òjò bá dé tó òjò bá bẹrẹ sí rọ gan ayé a tún máa pariwo yàrá kan sọ pé òtútù pọ jù wàhálà màá lélẹ ìgbà kan màá lélẹ yà ṣùgbọn ọlọ́run tó ti ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni ó mọ ohun tó torí ṣe ẹ rí wípé ní ìgbà míì ara máa nìyàn ẹ torí pé nígbà míì ara tu ènìyàn torí wípé ìwé mímọ́ ìwé ìrìnàjò fún gbogbo ẹ̀dá láyé ni ìwé tó ń sọ bí láìfù ṣe jẹ́ fún gbogbo ènìyàn òun ló ń tukọ̀ ìrìnàjò ẹ̀dá gbogbo láyé torí wípé ilé ayé ọlọ́run ló dá ilé ayé ó dẹ̀ mọ gbogbo pátá ilé tó bá fẹ́ kí ènìyàn mọ̀ lèèyàn máa mọ̀ ìwọ náà olùgbọ́ mi lónìí wọ́n ti tó àkókò tìtì èmi àti ẹ gbogbo ẹlòmíì ìgbàárọ̀ ni ìtẹlòmíì ọ̀sán ìtẹlòmíì alẹ́ ṣùgbọ́n ẹni tá a fi tiẹ̀ pé a máa bẹ̀rẹ̀ sí ràn bá máa tètè máa rùn tó wá ń wo ẹni tó jẹ́ wípé kò lè ogó ẹ ò lè ràn àfi tó bá di ìrọ̀lẹ́ ó lè máa sọ́ọ̀rì fún míwàá ẹni náà tó ń fògó ẹ sí ìrọ̀lẹ́ náà tí ò bá mọ ohun tó ń ṣe iṣẹ́ ẹnìyẹn gan-an nígbà tẹ́nìyẹn bá ń ṣe bó ṣe wù níwájú ẹ̀ tara dẹ̀ ẹni ẹlòmíì lè torí ẹ̀ para ẹ̀ ṣùgbọ́n ò ní ìdí àti ìwò yẹn tó bá ti mọ ohun tí ìwé mímọ́ sọ tó dẹ̀ mọ̀ pé ó wà níwájú ọlọ́run ó máa ṣe títí ẹ ṣùgbọ́n ayé kọ gbó wọn yẹn sílẹ̀ lónìí olúkálùkù kàn ṣe lè tó wò ohun gbogbo wa di wàhálà bẹ́ẹ̀ ètò elétò lọ́lọ́run ó tó lé ayé gẹ́gẹ́ bó ṣe fẹ́ kó ṣe rí ni ṣùgbọ́n ẹ rí pé ẹ wò ó lónìí bí àwọn òyìnbó ṣe ń ṣe nǹkan tó lè jẹ́ kí ìtura wá sínú ayé ènìyàn tó ẹ rí pé ohun gbogbo wọ̀nyí bá òyàn ṣe ń ṣe wàhálà náà ló ń rìn sọ́ọ̀tì sí wàhálà ni tìtorí wípé ìlànà tí ọlọ́run fi kalẹ̀ ṣé orí ayé orí ọ̀run lẹ́ẹ̀kan ṣoṣo àwa ènìyàn ilé ayé gan ṣe a rí tán ni ṣe a rí dáadáa ni ìdíni yẹn tó fi jẹ́ wípé àbágbà fún ọlọ́run ìwọ tó bá gbà fún ọlọ́run mo kí ẹ kórire kí là ń sọ pé kàn gbà fún ọlọ́run òun náà ni àṣà àti ìlànà ẹ ká tẹ̀lé ta bá tẹ̀lé àṣà àti ìlànà ọlọ́run ohun gbogbo máa bọ́ sípò ta bá tẹ̀lé àṣà àti ọlọ́run ìtura máa dé bá gbogbo wa ta bá tẹ̀lé àṣà àti ọlọ́run gbogbo nǹkan máa lọ déédé níbi gbogbo lórílẹ̀‐èdè mo ń lọ ṣọ́ọ̀ṣì kọ́ ni pé kinní pé ẹnìkan ni wọ́n pè òun kọ́ ni pé ó ti kó ògojá ó kó ògojá ní ìgbà tó bá ń tẹ̀lé ohun gbogbo tí ọlọ́run bá ń ṣe kò lè fìjọba ọ̀run ṣeré jẹ́ ní ìgbà tí ènìyàn kó ògojá ṣùgbọ́n lónìí ẹni tó ṣe yẹ wípé kó máa tẹ̀lé ọlọ́run kó dẹ̀ máa wá ojú ọlọ́run á fètò ọlọ́run sílẹ̀ a máa lé ohun tí ò sọnù a máa wá ohun tí ò ṣe kiníkiri a máa lẹ́ni tí lé

Ilé-iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

0: tẹ́ ẹ yẹn níbẹ̀rẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣára náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa ro mí tí iṣára yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa ro mí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun ń sùn déédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé òun ti wá sú mi.
2: Agbóhin ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó láwá, àlàáfíà náà làáfíì lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kán náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́n tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmí bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí epo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ńṣẹlẹsẹ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọmọ ọsẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni ẹgbẹ́ kẹrẹ ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsì òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè o tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún ìsìn ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oro tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ nílẹ̀ṣẹ̀ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 60 64 19 ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lò ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ní bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ní ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ṣojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 60 64 19 07 60 64 19
3: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
4: o ṣe atọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò ń bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ogún ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tá bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe ẹ̀ṣẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n á fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní ń yọ̀ òun lẹ́nu lénìí ẹlòmíì á ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school ní ìlú àkúrẹ́ bóyá wọ́n fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápè mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́ mbẹ ko ibayawo ti bayi tojo ododo pade ni igba ti won na ba yoju sodo mi ko wa ja fani egbogi mo wa kuro o mo wi pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti wa le ba wa si odo mi ka wa janfa ni ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu si ara wa be la ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fini kan yi ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa ani fara nirawa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 ba la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbe gbope number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akure to ba fe bere one tabo ni mare to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia oriba
5: a o ma ti eri eni gboro lenu ojo meta yi
6: o be la bi ni isoro isara e na mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nku riri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju oro na bayoje aye ohun ti e wa su mi
7: agbo ni ise lo se je lobe se wo po ni pa baba oke ogun ni ogbulugbo ode to fi wi atego somo ara aye lore lori eyike yi isoro to njo mo edalenu ibo na gbianjo ko si baba oke ogun loni e ma pe 07064606419 07064606419 baba oke ogun agbalagba ode to fi wi atego se wo san

àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: ọ̀tọ̀ yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ẹ tún ọgbẹ ìyàwó lálẹ.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
0: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wápọ̀ ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi fíríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
0: ta ló ti yẹ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
3: èmo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ̀ ẹ lè ra fíríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
4: iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asumpta Catholic Hospital Ikere Road Ado Ekiti ẹlẹ́pẹ́ 0707 484 3351.
5: CDK sọ́yẹ́ yẹ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
2: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
4: It's about to go down.
5: What?
6: Aww. My love, what did happen?
5: Before I marry you, the TV where you promised, the fridge, Nko, where is it? Washing machine, Nko, will I be using my hands to wash clothes in 2026?
6: Cancel this wedding.
7: Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK? CDK? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
5: So all those things don't already dey house?
7: Abba, since last month.
5: Ah, first off, continue the wedding.
8: Yay! Walk God up, talk together.
7: Stress yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest. Normal market price. Download CityCare today.
9: Visit us at Danco Plaza, at Jilosun, beside Ulu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikerio Road, at Doikiti. Please call 0707-484-3351.
10: CityCare. Pay small, small. Live BB.
11: Aje ki a ma ki gbogbo eyin ololufe wa nibi kibi te wa te tin anfani ati ma gbo wa yala nile yi tabi nile okere oloyinbo ma so nkan kan wi pe agbara ni afin toni je iyen ni pe information is power ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ijokan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se to ti sun iyala o fe ra nkan ilonu le tabi phone aborisirisi nkan wa so pe ami ilowo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki wonu di en ti o ni awon duki ata mo si properties daada lai se yipo lagun ile ise kan wa ti en pe ni CityCare kini won ki e fun gan kini won duro le lori jo e la fi ni asoju CityCare ni inu yara agbara pelu mi ogbeni Abdulhakim Okunla e ba mi ki gbogbo awon ara ile
12: eku dede woyi o eyin ara ile oruko mi ni Abdulhakim Okunla gege bi olotu se daruko application asiriola oni agbuaba yin ti a mo si CDCare CDCA RE application ni je pe ti e ba ti ni ori phone yin ni anfani lati wo ati ra ati san die die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
11: gas
12: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe dede mo sanwo die die lai ni ele kankan ninu ati wa mo fun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ki won lo wo pe elo ni won ta
11: kini yo ko ma se pe fe gbe won ma ra
12: ni ti won lo gbo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe lanfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati osse meji titi di 40 weeks ogoji osse lati mo sanwo
11: mo be bi n pe se won kokko so iye kan le ni won wa gbe oja won wa mo so yoku die die bawo won se se
12: e seun olotu se ri bi a se gbe kale ni wi pe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji ta ma ti sanwo alakoko kale o tun mo si wi pe a gbe oja yen fun won won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fun lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won won a mo san iketa ikeni leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati be be lo bo se wa niyan sa
11: ikini idi ti e fi se ba n pe kawon yen kokko san wo le die ke to di pe egbe oja fun
12: e seun olotu se ri nkan ta se ni wi pe a wo pe gbogbo en to ba tin se ise o ye ko ni anfani lati ra awon kan to si le mo sanwo die die so eni ti o mu osu merin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
11: eléyìí
12: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tanlẹ̀ kan náà ni àǹfààní wà kó san kó sì máa gbé nǹkan rẹ̀ lọ a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá sà.
11: Ṣé àwọn ni wọ́n lọ ná kinní ọ̀ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ rà fún wọn.
12: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti ìrònú là ń pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí toní mọ́tò dé a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń tà kán sọ fún àwa àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ ẹ lọ wá fúnra yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tẹ́ fi láǹfààní láti máa sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá.
11: Níbo ni ọ́fíìsì yín?
13: Ọ́fíìsì wa wà ní Exodus Filling Station formerly Tota opposite Fectochi Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State.
12: Olúléṣẹ́ wa sì wà ní number 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
14: Ẹ pè CDK sórí nọ́mbà yìí 07074542995 lẹ́ẹ̀kan sí 07074542995.
12: Ẹ ṣeun olóòtú.
11: Ọ̀rọ̀ lẹ́tígbọ́n láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okola jẹ́ aṣojú CDK. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó o lè bàdẹ tí ó ní dúkìá.
15: Ọ̀rẹ́ wa kí ló dé tó rojú kókó báyìí.
16: Wo ọ̀rẹ́ ó sún mi ó jẹ ìyá ìṣẹ̀ṣẹ̀ pètàn lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní jò gáàsì sìlíńdà wa náà ti fẹ́ jẹ tán gbogbo ẹ̀lẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
15: Ara ń tà ń wúnu ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDCare ni.
16: CDCare kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
15: CDCare CDCARE application àṣírí ọ̀la ni níbi tó ti rẹ ra gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó ọbàrà lọ́ máa dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó ọbàrà fódìdí oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
16: Irọ́ ni o.
15: Òótọ́ tọ́ hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti ra wọn kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
16: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
15: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CDCare lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jáyé CDCare ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
17: CDCare making life easier.
18: Guy, we don't dey talk since so. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
19: Oh boy, you don't talk. How bad? You know the tire.
18: Na the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
19: Brotherly, involve me now. Make myself dey follow ya like you. Talk until you tire. When you dey on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Low down, talk the go.
20: Dúró náà kó o tó ra multivitamin yẹn. Béèrè lọ́wọ́ ara rẹ̀. Ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pé.

0: bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: kalẹ̀ báyìí.
1: Ìtẹ̀síwájú àwọn àgbẹ̀ ńlá pé.
0: Láti mọ fi tó àwọn àgbẹ̀ sí ọ̀nà tá a lè gbà ṣe sí àgbẹ̀ wa kéré ó sì lè jẹ́ tiwa rẹpẹtẹ.
1: Gbàdájú lu àwọn àgbẹ̀ oníkòkó. Ṣé bẹ́ẹ̀ rán tí kòkó fojú wa rí lọ́dún tó kọjá. 2024 fayọ̀ dùnú sí ìlú 2025 sì gbà padà. Igi òṣojú lówó kòkó mọ́ kòkó kọ́ kò tà. Owó akẹni tí ó ràn mọ́ ròdì ẹ mú torí owó kòkó tó já wálẹ̀. Ìtẹ̀síwájú àwọn àgbẹ̀. Gbogbo ọjọ́ Friday ni ó mọ wáyé. Bẹ̀rẹ̀ látago márùn-ún sago márùn-ún àbọ̀rọ̀lẹ́. Lórí ìkànnì tá a wà yìí.
0: Àdàbà 88.9 FM Àkúrẹ́.
1: Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn onímọ̀ nípa iṣẹ́ ọ̀gbìn yìí ni ó wà níkàlẹ̀ láti mọ tọ́ wa sọ́nà nípa bá ti ṣe dáadáa.
0: Ẹ mọ́ gbàgbé o.
1: Ago márùn-ún sago márùn-ún àbọ̀rọ̀lẹ́ gbogbo ọjọ́ Friday ni.
0: Ètò ìtẹ̀síwájú àwọn àgbẹ̀.
1: Iléeṣẹ́ Sunbet Global Concept ló ṣagbátẹrù ẹ̀.
0: Sunbet.

0: ṣáàbà yín dáadáa lónìí. Ẹja mọ̀ kíra wa ní kíkí ọlà, ká mọ̀ kíra wa ń kíkí ẹ̀yẹ. Gbogbo àwa àgbẹ̀ oníkòkó tá a ti jókòó sídìí rédíò wa pé kí ló tún fẹ́ ṣẹlẹ̀ lónìí sánbẹ́ẹ̀tì tún gbé bọ̀. A ti kálẹ̀ pẹ̀pẹ̀ dégbèga àlà ni mo wọlé dé sánbẹ́ẹ̀tì kalẹ̀kùn mi kókó kó mo sì jẹ́. Ọ̀rọ̀ àìṣe mo bá yín dáadáa fún tòní ṣàlàáfíà ni ilé ńkọ́ ọmọ ńkọ́ ẹbí ńkọ́ kòkó ńkọ́. Torí baba ti bèrè bàbá tá a bèrè ìyá tá a bèrè ọmọ tí gbogbo everybody wà lálàáfíà. Ó yà á tún bèrè igi kòkó wa náà kọ́ ṣàlàáfíà níbẹ̀. Sánbẹ́ẹ̀tì ń lọ ṣàgbékalẹ̀ ètò yìí. Wọ́n ní káwa àgbẹ̀ ká fi mọ nímọ̀ sílé pọ̀nà tá a gbà láti lè fi ṣe kòkó wa dáadáa. Ọkọ̀ kéje èjì náà ni ọ̀sẹ̀ tó kọjá mọ́ gbàgbé. A sọ̀rọ̀ nípa bí igi oko wo ṣe dúró déédéé. A sọ̀rọ̀ nípa pruning. Ọ̀pẹyẹmí sọ̀rọ̀ lọ́jọ́ náà ilẹ̀ kún. Mo sì nígbàgbọ́ pa akẹ́kọ̀ọ́ kan àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé wá rí lónìí, ọ̀nà míì tá a tún rìn ó jẹ́ ọ̀nà tó jẹ́ pé ó ṣe pàtàkì fáwa àgbẹ̀ tó ní ṣe pẹ̀lú bá ti máa fi kọ àwọn nǹkan tá a lò láti máa fi kọ. Mínwìlì ẹ mú jẹun bò pò lọlé olóró torí mo fẹ́ ká sọ̀rọ̀ dáadáa lónìí. Àlejò wa ti ń bẹ ń kalẹ̀. Ọ̀gọ̀gbọ́n kan pàtàkì láti ilé ẹ̀kọ́ gíga fásitì onímọ̀ ẹ̀rọ tìjọba ti bẹ́ẹ̀ lu Àkúrẹ́ ìyẹn Fútà òun la gbé wá sórí ètò. Wọ́n sì mọ yànnà náà dáadáa fún wa gan. Ẹgẹ́ àrín báyìí pápápá kọ́rọ̀ ọba lè yá. Adégbòye gàlà ni ló kọ tèmi jẹ́. Èmi làlà ní tí ògùn ẹni tó ń bá rìn ní ògbọ́n ó wọ́ kẹ̀m̀bẹ̀lẹ́ tó dùnmọ́lẹ̀ ọkọ lọ́mọge. Radio boyfriend yàn rèé olúwayé tọ́nátọ́ná wan. Ọmọ kan ṣoṣo tí yà ń pè ní my children. Ẹjẹ́ ń sáré lọ jẹ́ṣẹ́ sánbẹ́ẹ̀tì lápá abẹ̀ yẹn bí n bá ti padà dé kí n fìyẹn gbàlejò mi wọlé ẹ kú kalẹ̀.
1: Wọ́n ní ká ṣe é bó ṣe ya ṣe é kó lè bá a rí bó ṣe yẹ ó rí. Ẹ̀yin àgbẹ̀ oníkòkó ẹ kú ilé o. Ọ̀pọ̀ ìgbésẹ̀ tó yẹ agbé lórí ìpèsè àtìtọ́jú kòkó tá àgbẹ̀ ló ń ṣàkóbá fún kóró kòkó wa. Torí bẹ́ẹ̀ ni kòkó ṣe kọ̀ tí ò gbówó lérí. Dojúmọ́ lọ̀pọ̀ àgbẹ̀ oníkòkó ń ṣe God why me. Torí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ Sunbet Global Concept Limited ṣe ń tẹ̀ mọ́ wa létí pé ẹ̀gẹ́ asan gbó foko wa. Ká ya gbogbo ẹ̀ka tí ò wúlò kúrò lára igi kòkó. Ojú ò gbọ́dọ̀ pọ̀jù nínú oko wa torí àwọn kòkòrò tí ń jẹ ko. Bẹ́ẹ̀ ká kòkó yín tán ọjọ́ márùn-ún kéré tán tàbọ́jọ́ méje ni kẹ́ ẹ fi bà á. Ẹni tí láti máa yípo lọ́jọ́ méjì méjì síra wọn kò lè bà wọnú ara. Jẹ́ kí kòkó gbẹ kó tó tà á. Nípasẹ̀ báyìí ojúlówó kòkó tẹ́ ẹ gbé fún ìrajà amówó ńlá wa. Ẹ mọ̀ kànjú tọ́jú kòkó yín ẹ mọ̀ rojú ṣètò kòkó. Torí pé kò ní mèrè wá bó bá dọwọ́ alẹ́ o. Iléeṣẹ́ Sunbet Global Concept Limited ló ní ká ṣe eré kó lè bá a dúró re. A ò ní sòwò àìjẹrẹ o. Àmì. Sunbet.

0: kò sí pé mò ń gbọ́nà Àbújá mọ́.
1: Adé, ìlera rẹ ṣe pàtàkì ju kó mọ ọkan jùlọ.
0: O ṣeun ìyàwó mi, o ṣeun.
2: Ẹ̀yin àgbẹ̀ alára wa, kòkòrò kòrí ìkórè àtàwọn mìíràn kì í máa sinmi lẹ́yìn ìkórè. Ṣùgbọ́n nígbà tẹ́ ẹ bá ń lo kẹ́míkà ìfíko, ẹ dáàbò bo ara yín o, ẹ lo ìbọ̀wọ́, ìbòmú, kí ẹ sì tẹ̀lé gbogbo ìlànà. Kò sóhun tó ń jẹ́ ewu kékeré o, ààbò àti ìlera yín ṣe pàtàkì o.
3: Sunbet ìtẹ̀síwájú àwọn àgbẹ̀.
4: Bẹ́ẹ̀ ni Sunbet ìtẹ̀síwájú àwọn àgbẹ̀. Ọ̀jọ̀gbọ́n, ẹja ti bí ìbẹ̀rẹ̀ bá a bá bí ni délé fi kò dọ̀ràn sí lọ́rùn lóko kan náà tó jẹ́ pé ká gbé gbangúdú pọ̀n ká kó kẹ́míkà sínú omi ká bẹ̀rẹ̀ sí ní sì sáragi ó ṣe wá dìṣòro kí lohun tó le fà á tí ó padà di wàhálà sí ni lọ́rùn.
5: Ẹ ṣe ohun olóòtú. Ohun tí délé ṣe tó dọ̀ràn sí lọ́rùn. Àìkà sí ló fà á.
4: Ẹ ṣe àwọ̀.
5: Kò sí ẹni tí ó ṣe pakopako tàbí oògùn apakòkòrò.
4: Oògùn kòkòrò.
5: Tí ò fi ọ̀nà à ń gbà á lò ó, àwọn akọ sí lára. Kò sí kẹ́míkà tí a ṣe tí ò ní ọ̀nà à ń gbà á lò ó.
4: Ìyẹn ìtọ́nisọ́nà.
5: Ọ̀nà tí à ń gbà á lò tó jẹ́ ọ̀nà ìtọ́nisọ́nà yìí. Tí ẹnikẹ́ni bá ti fojú re dànù. Tó yà kúrò ní ọ̀nà náà kò sí á dàbí pàpà tó ń para ẹ̀ tó rò pé òun pa ajá. Nǹkan tó ṣe délé ojú yẹn lọ o. A ti sọ ọ̀nà báyìí ni kò gbà lo kẹ́míkà o tó bá fẹ́ lo ìbọ̀wọ́ rẹ àti ìbòmú ó ṣe pàtàkì ìbòrí ó ṣe pàtàkì. Ṣùgbọ́n délé rí pé ó kéré láìmọ̀ wípé bóun ṣe ń pa kòkòrò lòun pa ara òun a dúpẹ́ wípé kò mẹ́mi lọ.
4: Mò ń bọ̀ ń bẹ̀ ní tẹ́lẹ̀ kó tó di wípé ọ̀rọ̀ ya yín sapá bẹ̀. Ìbòwọ́ ìbòjú ìbòmú bàtà tẹ́kọ̀wì ó ṣe pàtàkì bàbá àfinkò. Kí ni pàtàkì àwọn nǹkan yìí ó ṣe pàtàkì àmọ́ pàtàkì ẹ̀ torí a ti mọ́ rí lọ́pọ̀ ìgbà téèyàn ó kàn bọ́ ṣebí ká gbé gbangúdú pọ̀n ká lọ rè fínko ó ṣe wá ṣe pàtàkì.
5: Ẹ jẹ́ àwo ká bẹ̀rẹ̀ sí mu níkọ̀ọ̀kan. Ìbọ̀wọ́ ṣé ẹ rí ìbọ̀wọ́ tí à ń kó sí ọwọ́. Àwọn kẹ́míkà yẹn kan wà tó jẹ́ wípé tó bá kan ara wa dàrẹ́ kó kan ara wa ó máa wọ inú ẹran ara wa lọ nípa ewo ibi tí ẹni tí irun ti ń jáde. Á tibẹ̀ lọ bẹ̀rẹ̀ sí yọ àlàáfíà ara
4: lẹ́nu.
5: Òmíràn bó bá kan ọwọ́ wa a máa ta ẹ́ even wákàtí mẹ́ta wákàtí márùn lẹ́yìn ìgbà tó o lò ó ọwọ́ yẹn ò ní làlàáfíà. Bẹ́ẹ̀ náà ló tún rí sí tó bá kan ojú wa even tó bá kan ojú gan nígbà mìíràn ó lè fọ ojú pátápátá. Òun ló fà á tí ìbòjú tó fi ṣe
4: pàtàkì.
5: Ìbòrí tó bá ń dà sí irun ẹ rí wípé ẹlòmíì irun ẹ̀ á máa re dànù. A máa gbọ̀n á rò wípé òun lo kóun bá máa
4: sọ pé oúnjẹ
5: tó jẹ ni. Àwọn kẹ́míkà tó kàn lórí òun ló fà á. Ṣé ẹ rí bàtà atẹ́kọ̀ wì tí a sọ. Ìyẹn náà tún ṣe pàtàkì. Bẹ́ẹ̀ ṣe ń bá a ṣe ń fi oko lọ tá à ń lo kẹ́míkà. Ṣé mo wípé gbogbo àwọn kòkòrò yẹn àti ejò àti àkekè gbogbo tó wà nínú oko. Kẹ́míkà yẹn náà ń pa àwọn náà lára. Eléyìí tó pamọ́ sí abẹ́ ewé tó o rí. Kẹ́míkà lọ pọn lára tàbí ó gbóòórùn kẹ́míkà.
4: Yóò fẹ́ bínú lákòókò náà.
5: A fẹ́ sá àsálà. O wá lọ ṣe mistake gbé ẹsẹ̀ lé. Tó bá ṣe àṣìṣe tó gbé ẹsẹ̀ lé kí ló máa ṣe.
4: O lè ṣe ìyàn léṣe.
5: A jà padà. Ibi tó ti jà a lọ bu ẹnìyẹn jẹ lẹ́sẹ̀. Tó bá bu lẹ́jẹ lẹ́sẹ̀ láì sí bàtà atẹ́kọ̀ wàhálà dé.
4: Ó dáa ìdí abájọ tí Ọ̀pẹyẹmí tó fi yẹ orí ẹ̀ wò nígbà tẹ́ ẹ sọ̀rọ̀ nípa kẹ́míkà orí. Ó ní òye mi sí bóyá tó bá sí fìlà bóyá mọ̀ bóyá kẹ́míkà ti kàn lórí mi.
5: Ó ṣe kí kẹ́míkà ti jẹ orí Ọ̀pẹyẹmí díẹ̀.
4: Ó ti dáa bóyá òun náà ti ṣe àáfínko àáfínkòkó àáfín eléyìí àáfín kẹ́míkà ọjọ́gbọ́n àkókò wo gan ló ṣe pàtàkì láti pa afẹ́ fi irú àwọn kẹ́míkà báyìí kó mọ̀ di pé yóò lọ rè pọ̀kú lára.
5: Ṣé ẹ rí pé a fẹ́ fi kẹ́míkà láti pa kòkòrò nínú oko.

0: kìí ṣe gbogbo ìgbà àwọn nǹkan kan máa ń wà pé kòkòrò wà nínú oko ẹ ò sọ wípé dandan kó lọ lo kẹ́míkà.
1: ẹ ṣí àwò.
0: Ní èdè òyìnbó ẹ gbà mí láàyè kí n lo ọ̀rọ̀ yìí wọ́n pe kinní kan ní economic injury level.
1: Ẹ bá wa tu náà díẹ̀.
0: Eléyìí tá a pè ní economic injury level yìí ìkan náà tún wà tá a pè ní economic threshold level. Nígbà tí kòkòrò bá wọnú oko ẹ ó ní bi tí ó lè jí tó máa ti bá iṣẹ́ dé kó tó di pé wàá lè sọ wípé ó yẹ kí n ṣe àbójútó ẹ. Tí iye owó tó máa fi ṣe àbójútó ẹ tí ò bá ní tí ò bá tó bá lọ pọ̀ ju damage tàbí ìbàjẹ́ tí kòkòrò yẹn máa cause. Bí irú pé ẹ̀fọn ń jẹ ọ́ lẹ́sẹ̀ o wá lọ wá àdá o fẹ́ bu.
1: O fẹ́ bubẹ̀ jẹ o fẹ́ bubẹ̀ kúrò.
0: O fẹ́ bubẹ̀ kúrò.
1: Kò tó bẹ́ẹ̀.
0: Ṣé mọ̀ wípé kò tó bẹ́ẹ̀. Wàá kọ̀ wò wípé ṣé iye tí ó máa ná mi láti pa kòkòrò yìí ṣé kò ní kọjá iye ìbàjẹ́ tí kòkòrò yìí máa fà. Tó bá ti ń délẹ́wù pé iye ìbàjẹ́ tí kòkòrò yẹn lè fà tàbí tó máa fà tó bá ti máa kọjá tó bá máa pọ̀ ju owó tá a máa ná lé lórí. Ó bẹ́tà ká yá ná owó lé lórí. Ìyẹn là ń pè ní economic injury tó bá ti bẹ̀rẹ̀ sí kọ̀ sí wàhálà àdánù. Sí
1: aragi kòkó
0: èrè oko tó yẹ kó jáde. Lára igi kòkó
1: tàbí lára ká tètè mójútó
0: irúgbìn ó ń pè fún àbójútó. Ìyẹn àkọ́kọ́ lọ́nà kejì tá a bá wá sọ̀rọ̀ nípa ti kòkó fúnra rẹ̀. Kòkó ṣé mọ̀ wípé ipele méjì ni kòkó wà.
1: Ẹ ṣí àwò.
0: Ipele àkọ́kọ́ ìyẹn ni kòkó ìgbà ọ̀gbẹlẹ̀ tí à ń pè ní ìgbáha. Ìkejì ni kòkó eléyìí tí a rí ní ìgbà òjò tó máa ń wọ táwa forí sọ ìgbà tí ẹ̀rùn ṣẹ̀ bẹ̀rẹ̀. Méjèèjì yẹn kòkó eléyìí tó kọ́ so nígbà tó so sí ẹ̀rùn tàbí nígbà tí òjò ṣẹ̀ ń bẹ̀rẹ̀ àwọn yẹn ò kì í sábà ọmọ wọn ò kì í tóbi púpọ̀. Ṣùgbọ́n eléyìí tó so sí ìgbà òjò tó lọ forí sọ ẹ̀rùn àwọn yẹn gan ló jẹ́ nígbà tí kòkó tá a bá wà ní ìgbà ọ̀gbẹlẹ̀ tá a ti ká gbogbo kòkó tán tí ò sí èso lórí kòkó. A lè lo kẹ́míkà nígbà yẹn láti pa àwọn kòkòrò tó pamọ́. Ṣé ọ̀rọ̀ mi yé wa
1: báyìí? Àgbọ́yé.
0: Torí kòkòrò tó ń dojúkọ kòkó oríṣiríṣi ni wọ́n ṣùgbọ́n kòkòrò àti àrùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n. Àrùn kòkó àti kòkòrò tó ń dojúkọ kòkó.
1: Ó yàtọ̀
0: síra wọn. Ṣé ẹ rí tó bá jẹ́ kòkòrò la fẹ́ dojúkọ àwọn yẹn ìkan wà tó ń pè ní myriad eléyìí tó ń pè ní kòkòrò jewéjewé. Ìkan kòkòrò jẹgijẹgi ìkòkòrò jesójeso ìkan ìyẹn náà ó máa ń òun kò sí nǹkan tó ń jẹ́ kò máa ń mu omi á fa omi ara kòkó ṣùgbọ́n níbi tó ti ń fa omi mu á pọ àìsàn sí
1: ara
0: kòkó oríṣiríṣi ni wọ́n ṣùgbọ́n tó bá jẹ́ àrùn ìkan wà tá à ń pè ní àrùn eléyìí tó jẹ́ kòrìkòrì. Ìyẹn lọ́ pè ní black pod. Black pod yẹn ìkan náà tún wà tó jẹ́ brown pod. Méjèèjì yẹn tó bá parapọ̀ àgbẹ̀ tí ò bá fi ara balẹ̀ kò lè ṣe ìyàtọ̀ láàrin méjèèjì wọ́n jọra wọn ṣùgbọ́n wọ́n yàtọ̀ síra wọn. Irú black pod yẹn nígbà ọ̀gbẹlẹ̀ ó yẹ kí àgbẹ̀ kí ó ṣe àbójútó rẹ̀ nípa kẹ́míkà torí tí o bá ti ṣe àbójútó ẹ̀ kó tó di pé wàhálà bẹ̀rẹ̀ tó o ti bójútó ìyẹn là ń pè ní prevention tó o bá ti ṣe àbójútó ẹ̀ o lè fi kẹ́míkà nínú oko ẹ nígbà ọ̀gbẹlẹ̀ wàá fi sí ara igi
1: kó tó di pé kòkó yọ
0: kó tó di pé èso bẹ̀rẹ̀ sí jáde wàá make sure pé o wọnú oko yẹ gbogbo àwọn èso ọdún tí ó kọjá tó dúdú tó ti gbẹ tó
1: wà lára igi
0: wọ́n máa gbọ́n kúrò
1: okay.
0: Bó ṣe gbọ́n gbogbo ẹ̀ kúrò kì í ṣe pé wàá gbọ́n tí wàá fi ilẹ̀ sílẹ̀ bó ṣe gbọ́n kán ṣá won a lo kojo si eyin oko nibi ti won ti ma le da ina sun
1: opolopo awon agbe ngba ta wa na ndide bo ta ba ti ja ajale na nu korikori gan won tu awon baba won tu ba wa ko si abe gibi ti ja won ni ka won mo lo kon lo pa kon lo sa eleyi o da bi laarin iseju kan
0: tori nigba to ba ti kojo sibe ibe na ni korikori ni awon kokoro to rin lara
1: so na ta ja
0: bi awon to ba ti rin won a gun ori
1: igi pada
0: won a lo ko ran ara koko to se so
1: ni dede oro korikori ta ba ti jale ka koko ni agbegbe
0: ka koko laarin oko patapata
1: mo ti mu ye e soro lekan nigba ko to de pa bere to a menu ba oro chemical eyin na ti soro npa chemical bayi chemical bayi awon chemical wo la fin tori nigba ta beto ibo nigba ta side ani ki se pe ka kan mo fi chemical be to ba ti dipo nilo nikan la fin ati ti wan soro nipa ta ba ti e fi chemical won kan to ye ka se iru awon chemical wo la fin lai daruko
0: akoko ta ba fe fi chemical lati pa korikori ninu oko agbe gbodo ni oye ti o dara wi pe bi oko ba mo to se aboju to oko daada iwon ba ni chemical ti wa ma fi oye imole wa je ko nbo odun oko e daada ki se pe ki oko o di ojuju iboji to wa lori koko ko gbodo poju ta fefe ba ti nfe daada ti o si igbo to bo
1: ara oko aya
0: ara oko aya ko ni si ko ni faye gba awon kokoro aifojuri ti a pe ni korikori yi lati ma po si ṣugbọn ta ba fe fi chemical awon opolopo chemical ni won ti se ti awon ile ise ti se lopolopo to je pe ton se oruko ti won lototo ṣugbọn ohun to se pataki ju ninu e ni wipe eroja to n sise ninu awon chemical yen
1: kabere
0: eroja yen gangan lo se pataki ki n se oruko ti won ta to ti ile ise tabi ile ise bi ile ise ojo ti aja e to n ta ti won oruko yen ko lo mata
1: ohun to wa nnu e
0: ohun to wa ninu e lakoko a n pe chemical kan ni copper awon ijoba orilede agbaye won ti so wipe ki copper ma po ninu koko tori koko ma n fa mu a lo ko sinu a ko chemical yen sinu eso to ba de ti ye chemical yen wo ye eso yen wo ni inu
1: ibi to tin ta
0: ibi to tin ta to ba ti se ayewo to ba ti ri chemical yen ninu e
1: wala
0: de o wa lara nkan ti o ki je ki koko wa ko gbo lori ṣugbọn awon kan wa to pe ni biru cabedazine ki se cabedazine yen ni awon nkan to n sise ninu
1: ninu chemical na
0: chemical yen cabedazine tabi metalasi awon yen to ba ti ni awon yen o ki je ki korikori o le gberi ni
1: a se mo
0: te ba mu paper yi te ba mu sachet ti won fi ta chemical te ba mu dani won ko si lara
1: kini kan te so pe o gbodo sinu chemical yi copper
0: copper o da
1: e je ka wa copper o gbodo si mekatazin abike
0: metalasi
1: okay
0: metalasi da cabedazine da but awon to ba ti ni copper yen o fi gbogbo ara da ko fi gbogbo ara da
1: o da e seun alejo wa ibi ta boro boy na ogun to eyin alarawa e mo gbagbe won ni be ba ti ra kokoro te ba ti ra ohun ta fi fi ko yi e mo je ki copper ko po ju e wo dada ti ka bi ti copper ba ti wa nbe isoro ni metalasi ti ba nbe nbe eyin o ni wahala ati cabedazine ojo ti lo ojo ti lo e foriji wa fun toni tori baba ni ka mo gba pe a koja aye nibi to ye iyoko tu dojo mejo lase olorun ojogbon laarin iseju aya imoran wo le ni fun awon agbe ti o fi ko laarin iseju kan
0: mo fe so fun awon agbe ti onikoko to n fi oko e ma se lo lo chemicalize wipe e daabo bo ara yin o e daabo bo ara yin ikeji ma so wipe tori pe o fe pa gbogbo kokoro ko wa ma lo aloju
1: chemical tàbí chemical tó bá wù ọ
0: kó máa lo eléyìí tó bá wù ọ má ṣe bẹ́ẹ̀ gbìyànjú kó dín chemical tí wàá máa lò kù kó lè kí ìwọ fúnra rẹ kó lè ní àlàáfíà ki agbaye ati awon to nje koko ọrun won na ko le ni alaafia
1: o da a fi mo nbe fun toni na oju opo to wole sile se sunbet re be ba ni bere lori nkan ta so loni e gba number ike kole 0814 712 1004 0814 712 1004 onlo wole si ileise sunbet ojogbon idowo babadele famuagun e seun adupo lowo yin alore lagbara olohun oba adegboye gala ni loko temi nje atemi atawoko sunbet global concept ta jo wa nbi loni lojo mejo ka tun fi re pade yin o lase olohun oba a ni jeun ti o te wa lorun bye for now.

0: Ìdàbà 88.9 FM Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Mo kìyìn ẹ̀ka alẹ́ àsìkò iṣẹ́ látàárọ̀. Ìròyìn àṣálẹ̀ rèé láti iléeṣẹ́ rédíò Ìdàbà FM 88.9 Àkúrẹ́. Ìlú Làrámọ̀kìnlá Àwàtà tí ń gbóhùn sátẹ́gùn. Fọlájìnyí Táyọ̀ níròyìn yìí ṣáájú náà. Ẹgbẹ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ọ̀gá àgbà ọlọ́pàá yanyan lẹ́yìn Bọ́lá fún òṣìṣẹ́ ọlọ́pàá kan eléyìí tí wọ́n ṣekú pa lásìkò ìdóòlà àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé nípínlẹ̀ Ọ̀yọ́. Àjọ NECO tako ẹ̀sùn nípa ibùdó ìdánwò àkànṣe. Nípa ìròyìn ilẹ̀ òkèrè wa, orílẹ̀-èdè Guinea-Bissau da ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú orílẹ̀-èdè Cape Verde rú. Ó dá dúró nítorí ọ̀ràn olórí ẹgbẹ́ alátakò.

lásìkò ìgbà tó ń sọ̀rọ̀ nípa àbájáde ìpàdé biazara àti tó jẹ́ ti ilẹ̀ adúláwọ̀ tọdún yìí tá a wà nínú ẹ̀ eléyìí tó parí tan láìpẹ́ yìí lórílẹ̀‐èdè togo. Dókítà Oduwole ni àṣeyọrí ètò ọ̀hún ló dá lérí òmìnira ìrìn àjò àwọn èèyàn ẹrù iṣẹ́ àti ìdókòwò. Ó tẹnumọ́ pé okòwò ni kò lè ṣàṣeyọrí nígbà tí àwọn oníṣòwò àti olùdókòwò bá ní ìpèníjà nípa ìrìn àjò. Mínísítà wa fìdí ẹ̀ múlẹ̀ pé orílẹ̀-èdè yìí ló ti farajìn láti mú kí àwọn ìdíwọ́ tó ń ti ìdènà kúrò eléyìí tó bá lè ṣe kùdìẹ̀kudiẹ fún àwọn oníṣòwò lọ́wọ́ káàkiri ilẹ̀ adúláwọ̀, àti pé ńṣe ni wọ́n ti ṣetán báyìí láti lè jẹ́ kí àgbéǹde kó túbọ̀ wà. Wá gbóríyìn fún ìjọba orílẹ̀-èdè togo fún ìgbésẹ̀ eléyìí tó gbé nípa bó ti ṣe yọ bíbèrè fún ìwé ìrìnnà kúrò fún àwọn arìnrìn-àjò nílẹ̀ adúláwọ̀, tó ṣàpèjúwe ìgbésẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ara ọ̀nà láti lè jẹ́ kí ìbáṣepọ̀ tó gún mọ́ra kó wà láàrin àwọn orílẹ̀-èdè tọ́rọ̀ bá kàn. Ogunlọ́gọ̀ àwọn olùgbé ní ìjọba ìbílẹ̀ Ọ̀sẹ́ ní agbègbè ìpínlẹ̀ Ondo ló ti gbóríyìn fún mínísítà fọ́rọ̀ ètò abẹ́lé nílẹ̀ yìí dókítà Olúbùnmi Tunjí Òjó fún àtìlẹ́yìn rẹ̀ látàrí bí wọ́n ti ṣe ń pè fún àtúnyàn ààrẹ Bọ́lá Tinubu ṣáájú ètò ìdìbò gbogbogbò eléyìí tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027. Ọ̀rọ̀ ìgbóríyìn ọ̀hún ló wáyé níbi àwọn ẹgbẹ́ eléyìí tó ń ṣe ìpolongo lẹ́sẹ̀kùkú fún ààrẹ Tinubu, ìyẹn ẹgbẹ́ GMT, ti ṣe gbé ètò rẹ̀ eléyìí tó pè ní ẹ lọ sọ́lọ́jà, eléyìí tó ń ṣe ìrónilágbára fún àwọn ìyálọ́jà lọ sí agbègbè ìjọba ìbílẹ̀ náà, níbi tí àwọn obìnrin tó ń lọ ní ìgbaniyé ti ṣe jàǹfààní ètò owó láti lè jẹ́ kí wọ́n mú àgbéǹde bá okòwò wọn. Nígbà tó ń sọ̀rọ̀, ọ̀gá àgbà olùdarí àgbà fún ẹgbẹ́ ọ̀hún Saka Yusuf Ogunlẹ́yẹ wá rọ àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà láti pawọ́pọ̀ tó ń ti ṣiṣẹ́ àtìlẹyìn fún ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu, tó sì lálàyé pé àwọn àtúntò kọ̀ọ̀kan lè tó ń lọ lọ́wọ́ báyìí lẹ́ka ọ̀rọ̀ ètò ajé ló ti ń ṣe sórí báyìí, tó sì tún jẹ́ bí àǹfààní fún àgbéǹde ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ tiẹ̀, akọ̀wé ẹgbẹ́ ọ̀hún nípínlẹ̀ yìí Rasheed Badmus ṣàpèjúwe bí àwọn ènìyàn ti ṣe jáde lógúnlọ́gọ̀ níbi ètò ọ̀hún gẹ́gẹ́ bí ìgbàgbọ́ eléyìí tí wọ́n ní nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu, tó ń ti mínísítà fọ́rọ̀ ètò abẹ́lé nílẹ̀ yìí dókítà Olúbùnmi Tunjí Òjó bákan náà. Ṣáájú ni ìyálọ́jà gbogbogbò ti GMT arábìnrin Adéṣídà Olúfunkẹ́ ti rọ àwọn tó jàǹfààní ètò ìrónilágbára ọ̀hún láti tẹ̀ síwájú nípa kíkọrinre kí ààrẹ Bọ́lá Tinubu àti mímúra sílẹ̀ fún ṣíṣe àtìlẹyìn tó lórin ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà. Àwọn olùgbé ìlú Ọ̀ka Àkókò ní ẹkùn ìdìbò Ìwọ̀ Oòrùn Àkókò ní àkókò kìíní nípínlẹ̀ yìí ló ti ṣe lálàyé pé ń ṣe ni wọ́n tako ohun kan eléyìí tí wọ́n ṣàpèjúwe rẹ̀ pé ń ṣe ni wọ́n ń gbìyànjú láti gbé ọmọ òye lé wọn lórí nínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress, pàápàá jùlọ eléyìí tí yóò gba tíkẹ́ẹ̀tì sílé aṣòfin ìpínlẹ̀ yìí ní agbègbè ọ̀hún. Àwọn ènìyàn tẹnumọ́ pé àbájáde ìsìbò abẹ́lé eléyìí tó mú Gbẹ̀ngà Ọmọ̀lẹ́ wọlé gẹ́gẹ́ bí olùdíje wọn ni wọ́n gbọ́dọ̀ bu ọlá fún. Níbi ìpàdé àwọn ìkàn tọ́rọ̀ kan tó wáyé ní Ọ̀ka Àkókò, òun ni alámòjútó tó ṣàkóso ètò ìdìbò ọ̀hún, ìyẹn Ọ̀nàrẹ́bù Christopher Ọmọlọ́run, ti ṣe lálàyé pé Gbẹ̀ngà Ọmọ̀lẹ́ ló ní ìbò tó ń lọ bí 4,850 ó lé ní 600 níye ní àwọn wọ́ọ̀dù bíi 8 ní ẹkùn ìdìbò náà, nígbàtí ẹni tó tẹ̀lé ìyẹn Raymond Olúwatóyìn Dáúdù ní ìbò tó ń lọ bí 5,911. Ó fi kún pé ẹni tó gbégbá orókè ni wọ́n gbọ́dọ̀ gbà láàyè láti ṣojú ẹgbẹ́ ọ̀hún nínú ètò ìdìbò àwọn aṣòfin ìpínlẹ̀ yìí eléyìí tó ń bọ̀ lọ́nà.
alaga ijoba ibile iwọrun akoko honorable sunday agbede fida awon eyan ilu on loju pe ebe won ati ipinu won ni won yo fi sowo si alaga egbe osilu apc nipinle yi fun igbese toto ninu oro toto won okan lara awon to fi orungban lati dije sugbon to jami lori oro na lasiko eto idibo abele ohun honorable

la balogun to fi mo adari egbe ohun ope igbede safian igbokanle ninu igbokanle won kikan ninu benga omole to esi lana ipe benga omole gangan lo koju osun wa yo gagba yanyan olopa nile nigeria olatunji disu lo ti bo la fun sergeant john abena okan lara awon olopa eleyi to padanu emi re lasiko gba ti awon eko eso alaabo nile yi ndola awon akeko to nti awon oluko eleyi ti won jigbe laipe nipinle oyo disu lo fi ojo oro nlede lasiko gba to n gbalejo awon eko eso alaabo olopa eleyi to kopa ninu yi gbigba yonda awon omo naa loni lasiko gba to n gbalejo awon eko eso alaabo loni to ise lalaye pe awon eko eso alaabo lo ti se gudugudu meje yaya mefa níbi wọn ti se wà lára àwọn tó dọ́là àwọn ọmọ náà tí wọ́n yìí ti se iṣẹ́ eléyìí tó gbéwọ̀n fún orílẹ̀-èdè nàìjíríà bákan náà lọ́tún se lálàyé pé lára àwọn ẹ̀kọ́ ẹ̀ṣọ́ aláàbò ọlọ́pàá eléyìí tó fara kááṣá nínú ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́ lásìkò tá a wà yìí ọ̀gá àgbà ọlọ́pàá ọ̀hún ló ti wá gbóríyìn fún ikọ̀ ọlọ́pàá ọ̀hún fún ẹ̀mí ìgboyà tó ń ti ẹ̀mí ìfarajìn àti ẹ̀mí akin eléyìí tí wọ́n ní tó ìṣe lálàyé wípé ń ṣe ni wọ́n ti ṣe dáadáa láti mú kí orílẹ̀-èdè nàìjíríà àti ikọ̀ ọlọ́pàá kó dùn. Wáyé o gómìnà ìpínlẹ̀ Kogi Usman Ododo ló ti fìdí ìfarajìn ìṣèjọba ìpínlẹ̀ ọ̀hún múlẹ̀ láti gbógun ti ọ̀rọ̀ àìsí ètò ààbò lẹ́yìn bí wọ́n ti ṣe dóòlà ọ̀gá àgbà iléèwé kan àti àwọn òṣìṣẹ́ àjọ NECO tó fi mọ àwọn akẹ́kọ̀ọ́ méjì eléyìí tí wọ́n di jíjígbé lásìkò àkọlù kan eléyìí tí àwọn agbébọn ṣe sí ibùdó eléyìí tí wọ́n ti ń ṣe ìdánwò tó wà ní ọlọ́wà ní ìjọba ìbílẹ̀ Dekina ní agbègbè ìpínlẹ̀ náà gómìnà ọ̀hún ló gbàlejò àwọn tí wọ́n dóòlà ọ̀hún nílẹ́gbẹ̀ẹ́ ìjọba tó wà ní lọ́kọjà pẹ̀lú àwọn olórí ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ náà àwọn tí wọ́n dóòlà ọ̀hún ni wọ́n gba òmìnira wọn lẹ́yìn ìgbà tí àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò gbéná wojú àwọn ajínigbé ọ̀hún eléyìí tó mú kí wọ́n jọ̀wọ́ àwọn tí wọ́n jí gbé náà tí wọ́n sì fẹsẹ̀ fẹ́ gómìnà òdòdó wàá dúpẹ́ lọ́wọ́ ààrẹ bọ́lá tinubu tó tún gbóríyìn fún ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò fún bí wọ́n ti ṣe iṣẹ́ náà lọ ní aláṣeyọrí tó sì fi da àwọn aráàlú lójú wípé ń ṣe ni wọ́n tún sa ipá báyìí láti lè jẹ́ wípé wọ́n fi kélé òfin gbé àwọn ajínigbé ọ̀hún kí wọ́n sì fi imú wọn fọn fèrè òfin. Àjọ tó ń rí sí ìwé ìdánwò ní ìwé mẹ́wàá ti NECO ló ti tako ìròyìn tó ń ti ẹ̀sùn eléyìí tí wọ́n fi léde wípé ń ṣe ni iléèwé ìjọba tó wà ní ọlọ́wà ní ìjọba ìbílẹ̀ Dekina ní agbègbè ìpínlẹ̀ Kogi ló jẹ́ ibùdó tí wọ́n ti ń ṣe ìdánwò àkànṣe.

Asis sani lo di file de wi pe awon igbimo lo tako esun na ti won se lalaye pe ile iwe na lo je ele to je ti ijoba ni ipinle na to je pe ijoba ipinle ohun ohun lo ni lowo ta wa yi to si ti wa fun odidi bi ogoji odun gbako ajo neko lo pa bi yabidun oro na loni lasiko gba ti won tako esun wi pe lásìkò gbà tí wọ́n ń tako ẹ̀sùn wípé ó ń ṣe ni wọ́n ṣe lálàyé pé iléèwé ọ̀hún ló jẹ́ ibùdó kan ilé tí wọ́n ti wọ́n ṣe ìdánwò àkàṣe tó sì ní kò sí òótọ́ lókan nínú ìròyìn náà bẹ́ẹ̀ bá gbàgbé lásìkò gbà tí wọ́n ṣe ètò ìdánwò lọ́wọ́ ó ní wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ kan gbé ní iléèwé náà àjọ nẹ́kọ̀ wá fi léde wípé iléèwé ọ̀hún ló ti wà fún bí ogójì ọdún sẹ́yìn tó sì jẹ́ ti ìjọba ní ìpínlẹ̀ náà wáyé omoye kan nípa ọ̀rọ̀ tó ń lọ láwùjọ dọ̀tun òjò ló ti ṣe lálàyé pé àwọn tó bá ti lopò nígbà kan rí tàbí tó bá ti dipò kan mú ní ọ́fíìsì lórílẹ̀‐èdè nígbà kan rí ná gbọ́dọ̀ máa ṣe ìwádìí wọn tó ń ti kí wọ́n ṣe ìwádìí kúnnakúnna lẹ́yìn ìgbà tí wọ́n bá fi ọ́fíìsì sílẹ̀ bóyá ẹ̀rí máa jẹ́ mi sọ wà bóyá ń ṣe ni wọ́n ṣe owó aráàlú kúmọkúmọ tàbí wọ́n ṣe ọ́fíìsì lò lẹ́yìn ìgbà tán bá fi ọ́fíìsì náà sílẹ̀ ọ̀rọ̀ ń lo fi ojú rẹ̀ léde lásìkò ìgbà tó ń kópa lórí ètò kan lórí ìkànnì àdàbà eléyìí tí a pè ní issues in the polity lórí ìkànnì àdàbà ẹ̀fẹ̀ òjò ṣe lálàyé pé pẹ̀lú àlàkalẹ̀ òfin ilẹ̀ yìí tọdún 1999 àti àjọ eléyìí tó ń gbógun ti àwọn tó bá kó owó aráàlú bíi kálukalu tó fi mọ àjọ icpc òun ló gbọ́dọ̀ máa ṣe ìwádìí àwọn ẹni yòówù tó bá ti lo ọ́fíìsì kan tàbí ẹlẹ́ẹ̀kejì tán lẹ́yìn ìgbà tí wọ́n bá ti fi ọ́fíìsì náà sílẹ̀ ó sì lálàyé pé bí èèyàn bá ń ṣe ìwádìí mínísítà eléyìí tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdájọ́ lọ́wọ́ lásìkò ìgbà tó wà lọ́fíìsì ló jẹ́ eléyìí tó máa nira gbáà látàrí àwọn agbára tó ń ti àwọn àṣẹ kọ̀ọ̀kan eléyìí tó rọ̀ mọ́ ṣùgbọ́n tó ṣe lálàyé pé mímọ ṣe ìwádìí lọ́gán tí wọ́n bá ti fi ọ́fíìsì sílẹ̀ ló jẹ́ eléyìí tó wà lágbanu kíkó àkóyawọ́ òjò wa ṣe lálàyé pé ìṣèjọba àwarawa làgbéǹde gbọdọ̀ bá látàrí bí ó ti ṣe lálàyé pé ó yẹ kí wọ́n máa ṣe ìwádìí kúnnakúnna lẹ́yìn ìgbà tán bá ti fi ọ́fíìsì sílẹ̀ lójú náà àti lè mọ̀ bóyá wọn kó àkóyawọ́ tàbí bákan náà tàbí bẹ́ẹ̀ kọ́ òní ọ̀rọ̀ rí nínú gbogbo ìṣèjọba àwarawa ẹgbẹ́ alátakò ló ń retí pé kí ìjọba kókó àkóyawọ́ tó ń ti ṣíṣe àyẹ̀wò àwọn ìlànà àti tó ń ti ṣíṣe àwọn ìlànà tó ń ti àwọn àgbéyẹ̀wò kọ̀ọ̀kan eléyìí tí ìjọba bá ń gbé ẹwẹ̀ ìbéèrè tó tún di bíbéèrè nípa bóyá kí ẹgbẹ́ alátakò kó máa ṣe ìdámọ̀ àṣeyọrí ìjọba àbí bẹ́ẹ̀ kọ́ tí wọ́n ètò ṣe lálàyé pé ó tún jẹ́ eléyìí tó yẹ kí wọ́n tún máa ṣe àgbélárugẹ fún àṣeyọrí eléyìí tí ìjọba bá tún ṣèṣe bákan náà bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn kan nígbàgbọ́ pé mímọ fẹnu palaba ìṣèjọba àwarawa ló ṣe kókó tọ́pọ̀ sì tún takò pé ṣíṣe ìdámọ̀ àwọn iṣẹ́ ọlọ́kan òjọ̀kan eléyìí tó bá jẹ́ àṣeyọrí tí ìjọba bá ti ṣe ló yẹ kí wọ́n tún máa gbélárugẹ akọ̀ròyìn iléeṣẹ́ rédíò àdàbà fm ayọ̀ láfàtòkun ẹni tó bẹ gègé lọ́wọ́ nípa ìyà eléyìí tí olórí jorí sọ nípa rẹ̀ nínú ọ̀rọ̀ tiẹ̀ òmòye nípa ọ̀rọ̀ òṣèlú dókítà akin ayẹni ṣe lálàyé pé ẹgbẹ́ òṣèlú alátakò nílẹ̀ yìí ló ń sábà máa ń fojú tẹ́ḿbẹ́lú àwọn iṣẹ́ àṣeyọrí eléyìí tí ìjọba bá ṣe látàrí ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ẹ̀wẹ̀ nínú ọ̀rọ̀ tiẹ̀ olóyè kan nínú ẹgbẹ́ òṣèlú pdp babatunde faro tẹnumọ́ pé òun kò tiẹ̀ rí àṣeyọrí kan ní pàtó eléyìí tí ìṣèjọba tó wà lóde yìí ti gbéṣe ẹ̀wẹ̀ ẹgbẹ́ òṣèlú tó ń ṣe ìṣèjọba lọ́wọ́ ìyẹn ẹgbẹ́ òṣèlú all progressive congress ló ti ṣe lálàyé pé ń ṣe ní ìjọba eléyìí tó wà lóde ló ti ṣe gudugudu méje yàn tó ń ti yàyà mẹ́fà nínú ọ̀rọ̀ tiẹ̀ olóyè kan nínú ẹgbẹ́ òṣèlú all progressive congress arákùnrin sylvester ikú jàmóye
tako egbe alatako nibi to ti pe gan won to ise lalaye pe ise joba eleyi to wa lode yi lo tin gbe ise gidi se to ise lalaye pe egbe alatako ni ko ti e

0: herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbàgbọ́rọ̀ kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 08038606858 Vigocap herbal capsule. Ìròyìn ẹ ti gbàgbọ́rọ̀ kankan lẹ́nu àwọn kan.
1: Ẹ káàbọ̀ padà fún ìròyìn lákọ̀tún. Lè kàn sí wa lórí ìtàkùn ayélujára wa www.adaba889.fm tàbí kí ẹ dánlóòdù application Adaba FM lórí Google Play Store. Bákan náà ni ẹ lè bá wa dọ́rẹ̀ẹ́ lórí àwọn orí ẹ̀rọ ayélujára wa gbogbo wọ̀nyí www.facebook.com/adabafm88.9 lórí Facebook at adaba889fm lórí Instagram at x wa Adaba FM TV la wà lórí YouTube wa. Bákan náà ni ẹ lè fi ìròyìn ṣọwọ́ sí wa ní newsroom at adaba889.fm. Ìròyìn ń tẹ̀síwájú. Lábala ìròyìn ilẹ̀ òkèrè wa fún ti àṣálẹ̀ tòní. Orílẹ̀-èdè Guinea-Bissau ló ti mópin dé bá ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú rẹ̀ pẹ̀lú orílẹ̀-èdè alámúlégbè rẹ̀ ná báyìí Cape Verde, tó sì bẹnu àtẹ́ lu orílẹ̀-èdè ọ̀hún látàrí bó ti ń dá sí ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀-èdè tiẹ̀. Ìgbésẹ̀ ọ̀hún kò sẹ́yìn bí orílẹ̀-èdè Cape Verde ti pè fún kí wọ́n tú olórí ẹgbẹ́ alátakò ìyẹn Domingo Simeon Pereira sílẹ̀ tí wọ́n sì láìpẹ́ bó ṣe ń kojú ìpẹ́jọ́ ọ̀hún ló jẹ́ eléyìí tí wọn kò faramọ́ lásìkò tá a wà yìí. Orílẹ̀-èdè Guinea-Bissau ló wá ṣe lálàyé pé orílẹ̀-èdè Cape Verde ni kò lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ lórí ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú orílẹ̀-èdè tiẹ̀ báyìí. Lábala ìròyìn àwọn amúlùdùn wa, akọ̀ròyìn iléeṣẹ́ rédíò Adaba FM Adégbòye Gàlà ni ti wà níkàlẹ̀ àbọ̀rẹ̀rẹ̀.
2: Adẹ́rìn pẹ̀kẹ́ òṣònú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni Chibuna Stanley, ẹni táwọn ènìyàn mọ̀ sí Funny Bones, ló ti ṣàlàyé ìdí tóun fi kó àwọn ọmọ àtìyàwó òun kúrò lójú òpó ayélujára. Funny Bones, ẹni tó fọ̀rọ̀ léde níbi ètò Múráyọ̀ kan jẹ́ kó di mímọ̀ wípé òun nífẹ̀ẹ́ sí ìpamọ́ ara tòun àti wípé òun ò fẹ́ káwọn ènìyàn kí wọ́n mọ fẹnukun àwọn mọ̀lẹ́bí òun lójú òpó. Adẹ́rìn pẹ̀kẹ́ òṣò náà ló jẹ́ kó di mímọ̀ wípé òun ti bímọ méjì o, báwọn ènìyàn sì ti mọ òun sí Funny Bones lórí ìtàgé tó ń bá ń ṣeré ń láwọn mọ̀lẹ́bí òun mọ òun sí Chibuna nínú ilé. Ó jẹ́ kó di mímọ̀ wípé pípa ara òun àti mọ̀lẹ́bí òun mọ ń ló ṣe pàtàkì nírú ayé tá a wà yìí, tó jẹ́ wípé ohun táwọn ènìyàn tí wọ́n mọ ń tẹjú bọ̀ òun ni ohun tí ò kàn wọ́n. Lórí ọ̀rọ̀ ọjọ́ iwájú eré adẹ́rìn pẹ̀kẹ́ òṣònú nílẹ̀ yìí, Funny Bones jẹ́ kó di mímọ̀ pé òun nígbàgbọ́ wípé eré adẹ́rìn pẹ̀kẹ́ òṣònú òun náà lè bágbàyé ta kàngbọ̀n. Ó ní ó ṣe pàtàkì fáwọn adẹ́rìn pẹ̀kẹ́ òṣònú láti ṣe àtúnṣe sí àgbékalẹ̀ wọn, irú bí wọn yóò ti máa ṣe, eléyìí tí yóò lè mú kí wọ́n lè bá àwọn ènìyàn lágbàáyé tó pọ̀. Ọmọlé Big Brother Naija tẹ́lẹ̀ rí Doyin David ló ti rọ àwọn tí wọ́n fẹ́ díje láti wọlé sílé Big Brother Naija ẹlẹ́ẹ̀kọkànlá irú rẹ̀ wípé ń ṣe ni kólékálukú wọn mọ rírì ara wọn kí wọ́n mọ̀ sí mọ pẹ́gbẹ́ bí wọ́n bá wọnú ilé ọ̀hún. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò ìṣíde fún ìṣíkọkànlá ìdíje náà eléyìí tó wáyé nílùú Èkó, Doyin rọ àwọn ọmọlé tuntun ọ̀hún láti túraká kí wọ́n mọ̀ sí bẹ̀rù wípé ẹnikẹ́ni ó fẹnukùn wọ́n. Ó gbà wọ́n yànjú láti jẹ akínkanjú kí wọ́n gbádùn àkókò tí wọ́n wà nínú ilé ọ̀hún, kí wọ́n sì mọ̀ wípé bí wọ́n bá jáde kúrò nínú ilé wọn yóò wá fojú winá ohun tí wọ́n bá fà fúnra wọn. Doyin ló wá rọ àwọn olùdíje náà láti mọ̀ jẹ́ kẹ́nikẹ́ni tí wọ́n lọ́gbọ̀n gbọ̀n fún ìbáṣepọ̀ nínú ilé. Ó ní ṣe ni kí wọ́n rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe. Ẹ̀wẹ̀, àwọn tó ń ṣètò ìdíje Big Brother Naija ọ̀hún ló ti kéde rẹ̀ wípé ètò náà yóò gbìyànjú ní 24 oṣù kejì tá a wà yìí pẹ̀lú ẹ̀bùn tí kò dín ní 140 million owó náírà, eléyìí tó ṣàkóso 100 million náírà àti ọkọ̀ SUV bọ̀bìnì tó lọ yẹnu. Ẹ̀wẹ̀, ọ̀kan lára àwọn ọmọlé Big Brother Naija tẹ́lẹ̀ rí White Morning ń ló ti jẹ́ kó di mímọ̀ wípé àṣà ìgbéyàwó lórílẹ̀-èdè yìí ń ló dìhun lọ́nà láti dàlàyà ńlẹ̀. White Money jẹ́ kó di mímọ̀ wípé òun ti ṣetán fún ìgbéyàwó ṣùgbọ́n ó ṣòro gidigidi fóun láti rí ẹni tóun ó gbé sílé bí aya. ninu fọnran agbelewo kan to fi lede sojo pa ilu jara omo okunrin omo odun mandologoji on kominu lori ohun to salaye gege bi ohun to ni se pelu owo ninu ajosepo lakolabo paapa julo nipinle eko white money je kodi memo wi pe ohun to popolopo obirin wa ninu ajosepo lakolabo oni kokunrin o sa mo yawo fun won oni belenjanu won lo fe lati ba okunrin rin ajo ojo waju o wa fi kun wi pe ohun nigbagbo wi pe laipe ohun yo ri egun ihatun oro na nlo ti fa gbongbongbon loju opa yiru jara bawo eniyan kan bi won ti se nfi erongba to yato daya lede lori oro ajosepo lakolabo oro asuna ninu ajosepo ati afojusun ninu igbeyawo eye lo pin iroyin awa muludun wa lori iroyin asale wa fun toni adegboye galani loruko temi
1: labala iroyin re daraya wa fun ti asale toni agbábọ́ọ̀lù adéarin gbùngbùn orílẹ̀-èdè nàìjíríà wilfred ndidi ló ti takọ ìròyìn eléyìí tí ọ̀kan lára agbábọ́ọ̀lù rẹ̀ tẹ́lẹ̀ rí nínú kan leicester city jamie fadden gbé káàkiri wípé ńṣe ni òun àti kelechi iheanacho ń lo oògùn láti lè jẹ́ kí wọ́n ó tètè padà dé nínú ìfarasìsí tí wọ́n bá ní fadi ló sọ ọ̀rọ̀ ń di mímọ̀ lásìkò ìgbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó sì lẹ́lẹ́yìn pé lọ́pọ̀ ìgbà àwọn méjèèjì ọ̀hún ni sábà pẹ́ tí wọ́n bá lọ sí ìfarasìse tí wọ́n máa ń tètè padà dé nínú ìfarasìse eléyìí tí wọ́n bá ní tó sì lẹ́lẹ́yìn pé ó ṣeé ṣe kó jẹ́ wípé àwọn méjèèjì ń ṣe ni wọ́n ń lo oògùn Refrain indeed lo wa tako iroyin na to si lona ipe ko si oto lokan ninu iroyin eleyi ti Jamie Vardy eleyi tun gbe kaka kiri na agba bolu to tu je ade erin mu ninu ko ti Real Madrid Trent Alexander-Arnold lo ti se lona ipe ohun ti se tan bayi lati sise labe isakoso akonimo agba tutun nene iyen Jose Mourinho ele ti won se gbe wa sinu ko Real Madrid to si se lala ipe ohun ti se tan bayi lati fona jin dada lati na le je ki asiyori to loni ko wa ade eyin mo orilede England ohun lo ti se lala ipe ninu igbaradi saju league agba ojo orilede Spain ele ti o bere o ni yo le kokoko bi eyin afogun bayi labe isakose Jose Mourinho tori ba meji ko Jose Mourinho je akonimogba kan ele ti ki gboregejige Alexander Arnold on lo ti kopa to ti ti se dada fun iko ti Real Madrid ni saa to koja lohun ko to di wipe won kede Jose Mourinho gege bi eni ti o ja koni ma gba fun iko ti Real Madrid ni saa ta wa ninu eyi nje ibi lauri mo lori iroyin asale wa fun ti asale toni lati le se radio Adaba FM 88.9 akure ta fi kale silu lara mo ken ta tin gbon Sategun Patience Olusegun lo turoyin Folajin Oyetayo lo ni royin yin ise wa oni dise lase Edumare orun ayela osun kasun layo.

0: àwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè, ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: àwọn ẹ̀mí òkùnkùn.
1: Olórí.
0: Àwọn ẹ̀mí òkùnkùn.
1: Olórí.
0: Àwọn ẹ̀mí òkùnkùn. Ìmàlẹ́kọ̀ wà yẹn mi wà kó.

0: Quata.
1: Aláṣẹ agbára ojú ọ̀run nínú òkùnkùn.
2: Ṣé o rí pé ó kọ ẹ pọ̀?
3: Mo sọ mẹ́wàá ni o. Máa ka 33. Tẹ́lẹ̀ ní ká máa sọ ṣe tí ń ṣe.
4: Máa ka 101.
3: Wo bí. Jìrọ̀ mọ́lọ́hun. Surrender to him. Alágbára tó lè ṣàtọmọgùn ẹ̀. Ẹni ò lè gbọ́ nù. Bẹ́rẹ̀ ò lè gbọ́. Oúnjẹ ò lè gbọ́. Ọfọ̀ pípẹ́ ò lè gbọ́. Ọ̀rẹ́ wa, kò sí ní tó lè gbọ́ ju agbára ìrì látọ̀dọ̀ ọlọ́run lọ.
1: Aládé ayé.
3: Hey! Aládé
1: ayé.
3: Ìbá máa dàládé ayé ni gbogbo àti ń ṣiṣẹ́ ibi a máa kọ́lé gidi, a máa lókà gidi. Mo rí pé ọkọ̀ táwọn ẹni ọlọ́run ò rí lò làwọn apawọ́lẹ́kún dayé ń lò. Ilé táwọn ẹni ọlọ́run ò rí kọ́ làwọn ọmọlẹ́yìn èṣù náà fi ń ṣòtẹ́lì. Ọlọ́wọ́ rọ́ọ̀gì tí wọn ò rí tẹ́ mọ́ṣáláṣí ni làwọn tẹ́ kíṣì ni wọn.
1: Láìlá ìlà ńlá ò láìlá ìlà ńlá.

ọjọ́ náà pẹ́ tán díẹ̀ lókù ó ti ń pẹ́ tán lọ ìtànà bí ni ó máa ṣẹlẹ̀ ti ń ṣẹlẹ̀ ẹnu ẹnu tí ò tíì ṣẹlẹ̀ ni pé ẹnìkan ò tíì máa lọ títí kó wá rókù kan kó gbà tẹ́lẹ̀ ìmọ̀ dà kó nǹkan ti kó wá sànjú tí ń ṣẹlẹ̀ yìí lọ ayé ó sì débẹ̀ ń dúró kó tó di páyé tán tó ń kálukú ó ti máa tọrọ kó ń padà síbi tó ń ti wá.

0: àdúrà kẹ́kẹ́ lẹ̀.
1: Ọjọ́ Mọ́ndé Mọ́ndé.
0: Ilé náà àdúrà ọmọ ọjọ́. Lórí ilé àdúrà àwọn tó wà lẹ́yìn iléèwé orí Mọ́ládé ní Sábọ̀.
1: Mọ́ndó.
0: Aago mẹ́rin sí lẹ́fà àrọ̀ lẹ́nu. Lọ́jọ́ Mọ́ndé yìí bákan náà àdúrà ó tún gbára sọ. Ní aláàdúrà pẹ̀lúgẹ́ǹt tó wà ní báńkẹ́ máa rẹ̀ fẹ́
1: ilé olújì
0: nípínlẹ̀ Ondo. Ní gbogbo ọjọ́ Tuesday àdúrà máa gbìnà yá. Ní aláàdúrà pẹ̀lúgẹ́ǹt tó wà ní ẹjọ́ lọ ju orin
1: níjọba àbílẹ̀ òdìgbò.
0: Ní ìlú ọ̀rẹ́
1: nípínlẹ̀ Ondo.
0: Aago méje sí mẹ́jọ àbọ̀ òwúrọ̀. Ní ọmọ wáyé ní ọjọ́ Tuesday yìí kan náà. Ní ìdánilẹ́kọ̀ọ́ Ọlọ́run àti àdúrà tó gbọ́dọ̀ gírígírí. Ní aláàdúrà prayer city tó wà níbi Mango nílùú ọ̀rẹ́. Aago márùn-ún ìrọ̀lẹ́ sáàbọ̀ mẹ́jà sálẹ̀ lòun. Fún ìtọ́ni àti ẹ̀bẹ̀ àdúrà 00 3376 2049 tàbí 00 2342 0285. Ṣé ìpínlẹ̀ nínú aláàdúrà lónìí?
1: Gbogbo agbára ó jẹ́ tọ́lọ́run.
2: Bàbá Kérewà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Jaijaijai ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin. Ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ́kànlẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bàbá Kérewà ni ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra. Ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ. Ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkún inú kíkún àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni Bàbá Kérewà ni ó kàn sí. Pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú 24 tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀lé kì í ṣe ti Bàbá Kérewà. Bàbá Kérewà wà pé mi débẹ̀.
3: Bàzó ọlọ́mọ jáde ogun àìsàn.
4: Mo kí onílé, mo kí àlejò, ànífàìsàn lògbà. Orúkọ ti èmi ni Bàbáńgánà, tí gbogbo ayé a máa pè ní Bàbá Kérewà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kan sí mi.
5: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
4: Fóònù nọmbà mi 08164122777.
6: Kí làá mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egúnjẹ egún, òṣàjọ òṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ ọba ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣin ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá afọ rẹ ò lè gbéra dáadáa, má fi dẹ́gbula.
5: Bàbá Kérewà, kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
6: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà, oríkèríkè aláǹrọ̀ ni, aláǹjẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
4: 08164122777.
6: Bóyá wọ́n ṣe ẹ̀yọ, ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà, kí lẹ̀ tó mọ bó ṣe ṣe ẹ̀yọ ló ṣe mú mi. Àbí tó bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ̀jẹ̀ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúkún ń ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àti rìn ibùsùn ọ̀kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí, ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi.
4: Bàbáńgánà, Bàbá Kérewà.
5: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Akure
6: ibe ni mo wa gbogbo nkan ki kan ti o ba nse wo lomo okunrin ninu agbo ara ninu isan ara olomo okunrin nikan ni mo npe o
7: phone number mi 08164122777
6: agbo marugo takebe ohun ni agbo temi ngbe kakiri ti olomo okunrin to ma le dangaja to ma le se dada abi ipenija titi e o ti e ti fa ese re wu ni o le sun dada bo se sun te tele gbogbo nkan bayi ko da elomi to ba logun lowo asise ti ogun ba ton a tu pada si bo se nse ni iru nkan bayi ko da ale lati se ayewo ka le mo iru ogun to ma ba lara mu ti rin ajo ose kan ti o fi ni di odun kan mo e lowo ti o ba wa si odo wa ti a ba bere lowo awon to nile a mo pe nkan bayi lo nse o ka to mo ogun ta ma fun awa ki n se yi a ki n se ohun itoju olomo okunrin nikan ni ti e ba ri olomo obirin ni odo mi boye o wa nitori oko re
5: kan si mi ni ile ise wa to wa ni Ifelotu Street off Continental Street Akure
7: baba ngana baba kerewa phone number mi 08164122777 08164122777
8: Etete si ikede pataki yi, Ajo Industrial Training Fund ITF un fi asiko yi pe gbogbo awon ti oruko won jade ni ipinle Ondo sibi eto ayewo iyen super ti yo bere lati ojo kokanlelogun titi di ojo kerinlelogun osu keje odun ti a wa yi ni dede agogo mesan owuro titi di ago merin osan ni awon oriko ti o sumo yin Government Technical College ni Okitipupa Industrial Training Fund Akure leyin ile Mobile ni Elisha Garage ni Lu Akure ati Industrial Training Fund Vocational Skill Training Wing. Legbe Agbaude High School ni Kare Akoko. Bukba wanti wafuruko sile ni Anro. Lati mu NIN wadani fun itanimo. Fwa la yele konere. Ekbe suri amon number wanyi 0806-377-4504 tabi 0813-787-8799 ati 0806-427-2855 Dr. Afiz Oluwatoyin Ogun Adari Agba fun ajo ITF ni olukede

0: 88.9 FM. Awolu solu dero pese.
1: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
2: It's about to go down.
3: What?
4: Aww. My love, what happened?
3: Before I marry you, the TV where you promised, the fridge in car, where is it? Washing machine in car. Will I be using my hands to wash clothes in 2026?
4: Cancel this wedding.
5: Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK?
4: CDK?
5: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
3: So all those things don't already dey house?
5: Abba, since last month.
3: Ah, first off, continue the wedding.
6: Yay! Walk God up, talk together.
5: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest, normal market price. Download CityCare today.
7: Visit us at Danko Plaza, at Jilosun, beside Olu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikero Road, at Doikiti. Please call 0707-484-3351.
6: CityCare! Pay small, small. Live BB!
8: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kan sun lo ni
9: aba ayo ko ti igbo ni nipa 24/7 aba make sure koro jogogun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afogede gede do ti ara danu logo lomo kuri agbaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atego la fi pe lo re ajo nada ki fun te gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062653 oruko money janu omo 24/7 abamission gugu iga ijawa ija osi always guide me
10: Honorable, if you are by a trophy, come off one honorable. Like go to Trophy Premium Lager kan. Ye abe ide ri oti na wo fun code ti re. Ki o si kan si trophylagerng.com lati fi oruko sile. Fi asotele ohun ti esi fese won se kankan yo je sowo. Yo si je card ipe fun idahun kankan ti o ti yan. O tun ni anfani lati fi awon ohun elo inu le se faje ninu iyi ko to osose. Trophy Premium Lager. Onigbowo ife eye agbaye ti FIFA. Ma se mu amupara. Ko si fun eni ti ojo ori re wa labi odun 18.
11: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dá yàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
12: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
13: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
12: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
13: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
11: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. ojulowo ni awon asa wa awon ohun abalaye wa je iyasoto to ni owo be si ni pali Eagle Original Aromatic Schnapps je ojulowo ti ibile fun adura to dayato pali Eagle Schnapps Majesty ti wa bayi pelu awon ami ati apere idanimo asa wa si ajoyo won otun pelu ojulowo ti ibile fun adura Eagle Aromatic Schnapps Eagle Original Aromatic Schnapps ojulowo ti ibile fun adura Intercontinental Distillers Limited lo nse ko si fun eni ti ko ba ti pe odun 18 mamu amupara Eagle Original Aromatic Schnapps ojulowo ti ibile fun adura
14: Okoko da ma so mi sokun
15: Ami ase Olorun ba mi ma so asokun aye oju ni male ara oju ba male kedere tori n to fe ri to si ri bi ta nre dada ni ko n ta n fe ko tu alo ka si wa laye ta fe wa ile se Alausa Ventures tun ti de o lati lu Kano bi won se nse se toju oju to si je pe won o fi ninila oni won tun gbe wa dedu awon ma so gbogbo asokun aye asoju kan pataki n be legbe mi e ba n ki gbogbo aye to n gbo wa sa
16: mo ki gbogbo eti to n gbo mi eti te n fi n gbo mi ko ni din te ma na o le lori oruko emi ti mo ba n soro ni Dr. Maruf lati le se Alausa Ventures.
15: Bo ti je pe oro ti ko le gbe wa oro oju ni kini pataki oju lara gan.
16: Oju je nkan pataki to je pe ta ba on le owo ta nle ola oju na la fi ri na debe. Tori na a o gudo fe owo bi tin ka fi mu oro oju.
15: Alausa Alausa gbogbo Kano gbogbo North ni won ti mo nti je Alausa npa atoju oju. Lai pe yi e de ipinle Osun lati toju opolopo awon eyan nipa oju.
16: Be ni sir.
15: E si se toju won kaluku won. Won si wa lalaafia.
16: Pelu ogun lodolo.
15: Ki la won te fe se toju gan.
16: Itoju oju ofe ni. Aye oju ofe ni
15: bo wa leleyi se rorun ijoba lo gbele ikale ni abi aladani ile ise alausa na ni
16: ile ise aladani na ni labi Dr. Dauda Kwande lati ilu Kano
15: bo lo si je pe lori oju o le yin ni e mu nbaada lati ma fi siran lowo fawe eyan
16: a lona meji nkan ta mo na la nsise to
15: ojo wo ni ayewo itoju ti o wa
17: eto yi tin bere ni ojo Monday on the 20 ogunjo osu keje ta wa yi ati ojo Tuesday on the 21 ojo kokan le ni ogun osu keje ta wa yi bakan na ojo meji pere 2 days ni afa ni yo fi waye
15: ni eto itoju oju ayewo oju yo fi waye ibo ni o ti waye
17: ni oke mopo all iyen all to koju si palace ni oke mopo ni ilu owo ibe ni afani yo ti waye fo ojo meji gbako ilu owo gangan ni afani yo ti waye
16: 0706047807
15: e ba n tun pe
16: 0706047807
15: iba ba so npa oju ki la won kan ti ma yo oju lenu
16: orisirisi nkan lo ma yoju lenu elomi lati bi aikesi ara latara onje latara eruku latara adoti awon to ye ka mojuto ta mojuto o ma ngba oju lowo elomi
15: ojo pa ma wa mi
16: elomi accident ori na
15: mi o ma wa pin imi o ma wo balabala imi o ma yo bi efin imi o ma dabi eni pe nkan ta di
16: lori sirisi
15: imi o ma wo bi eni pe ko ri nkan baba to je nkan ngba mi ato ni o sumo baba se sumo aloje se gbogbo eleyi le se tan lati se fa weyan
16: pelu ogun lodolo
15: egbe le fe fi se ni abijo abeya abesin
16: gbogbo eyan patapata la pe tolorun ba ti da ojumo
15: le fe kan na wa
16: lokunrin lobirin lomode
15: lagba ofele si pe gbogbo eleyi
16: be ni egberun meta ni won fi gba form
15: eh eh owo form ni won san
16: be ni 3000 naira pere
15: leyin egberun meta un elo ni won se ayewo
16: ko si nkan kan mimo
15: elo ni won se itoju
16: ayewo ofe itoju ofe ni
15: ba ato melo le to yo ma bere lojojumo
16: lati ago meji aro
15: ago meji aro
16: titi di ago mefa role lojojumo
15: mama si ti de tan gba form o ni sewo kankan
16: rara pa
15: e si ni se ijoba lorun yin
16: ile saladani
15: e ja se ibo le ni itoju yo ti waye
17: eto yi tin bere ni ojo Monday on the 20 ogunjo osu keje ta wa yi ati ojo Tuesday on the 21 ojo kokan le ni ogun osu keje ta wa yi bakan na ojo meji pere 2 days ni afani yi yo fi waye ni oke mopo all iyen all to koju si palace ni oke mopo ni ilu owo ibe ni afani yi yo ti waye fo ojo meji gbako ilu owo gangan ni afani yi yo ti waye
16: 0706047807
15: e ba n tun pe
16: 0706047807
15: adupe lọlọrun ero ibanisoro tawo eyan le fi bere tori pe oro oju ki se nta le ma fowo jebe temu afi ki eleduwa ko ma so gbogbo ana so okun aye ka si moju to ero ibanisoro wo lo le ja sodo yin
16: ero ibanisoro tan le pe wa 0706047807
15: e ba n tun pe
16: 0706047 80 37.
15: Ilé-iṣẹ́ wo lọ se àgbékalẹ̀ àǹfààní yìí ná?
16: Ilé-iṣẹ́ Alausa Ventures tó kalẹ̀ sí ìlú Kano.
15: Lábẹ́ dókítà
16: Dauda Kwande.
15: Ojú ò ní tì í sá. Orúkọ ti ga ti jẹ́.
16: Orúkọ tèmi ni Dr. Maruf láti ilé-iṣẹ́ Alausa Ventures.
15: Àpapọ̀ ilé-iṣẹ́ Alausa Ventures pé Kano ni wọ́n wà. Ẹ̀yin sọ Yorùbá bó ló ṣe jẹ́?
16: Bẹ́ẹ̀ni sá. Yorùbá lèmi tí mo jẹ́ aṣojú fún ilé-iṣẹ́ Alausa Ventures. Ní gbogbo ilẹ̀ Yorùbá ni mo ti jẹ́ aṣojú fún wọn.
15: Báwo yẹn bá pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀yin lẹ́gbẹ̀.
16: Bẹ́ẹ̀ni sá, èmi
15: ni mo máa gbé. Bí wọ́n ó sì rìn.
16: Bẹ́ẹ̀ni.
15: Atọ́kùnrin àtọ́bìnrin àtàgbà àtọmọdé àti gbogbo ẹni tó bá jẹ́sẹ̀ pé ojú ń yọ lẹ́nu káwọn náà wá láti wá ṣàyẹ̀wò láti wá gbà tọ́jú lọ́fẹ̀ẹ́.
16: Bẹ́ẹ̀ni sá.
15: Ṣùgbọ́n ẹgbẹ̀rún mẹ́ta péré náà gbà fọ́ọ̀mù.
16: Bẹ́ẹ̀ni sá.
15: Ẹjẹ́ yọ̀ǹda yín ó làwa náà ti gbọ́ wọn o. Ẹjẹ́ gbéra láti jàǹfààní ojú ọ̀nà ẹlẹ́dẹ̀ o. Àní wà lóòkun ayé. Ẹ kú ìkà.
18: Ọkùnkùn ọ̀dà wá sọ mi.
19: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing office Àdàbẹ́ FM ni wọ́n wá. Number one lawa, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686. Ibẹ̀ gangan ló wà yẹn.
11: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dá yàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
20: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí data wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gear 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
21: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí máa ti tàn.
20: Ṣé mi ò sọ fún ẹ?
21: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
20: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
21: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
22: Guy, why you dey smile like this? Wetin happen?
23: Cause I don't win trip to go abroad.
24: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
12: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
25: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
12: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
25: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
22: Guy, why you dey smile like this? Wetin happen?
23: Cause I don't with trip to go abroad.
24: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
0: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó, onítòmáàtì àti ata àgbẹ̀ oníkùkúmbà akẹ́ìndégbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gba tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí? Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìlò orí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn. Ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ṣe fún kòkó, kì í jẹ́ kí kòkó pálá, kì í jẹ́ kí kòkó rì. A máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa. Kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù. Gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí ni ó máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè. Ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ jarọ mi. Ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì. A kì í tó kèrè máa dínú ọbẹ̀. Ìkórè làgbà. Ilé-iṣẹ́ Choice Agrochemical Limited. Àwọn ni wọ́n ṣe ìkórè.
1: Lẹ́dùn mari mọ̀ gbà mí tá wà mo ṣẹ̀ báyìí ọlọ́dọọdún. Ta mo ṣẹ̀ oko kòkó. Oníwà ẹlẹ́yìn gbogbo wọn ni wọ́n ń kérè oko kòkó èmi ò rí nǹkan kan mú ńbẹ̀. Kí lè ṣe mi Elédùmarè ṣàánú mi.
2: Ọ̀rẹ́ wa, kí ló dé tí ìrònú tó ń dorí àgbà rẹ kò dùn báyìí? Tó wá ń fi gbogbo ìgbà kárí ìbọnú.
1: Ìrònú ò ṣe wá ní dorí àgbà mi kò dùn. Lọ́dún tó kọjá, oko kòkó mi jóná gúdúgúdú. Tọdún yìí pàápàá tún wá líkin kà. Mi ò rí nǹkan kan mú jáde nínú oko kòkó mi bó tilẹ̀ kó mọ.
2: Ọ̀rẹ́ wa, ṣé bí mo ti sọ fún ẹ, bó o bá fẹ́ ṣòwò kòkó àti ohun ọ̀gbìn kó o jèrè púpọ̀, ilé-iṣẹ́ Choice Agrochemical Limited ni kí o lọ tààràtà. Wọ́n ń ta ìkórè, ìkórè ni ẹ̀fọ́rí fún gbogbo àwọn kòrìkòrì. Lọ́wọ́ kan tí o bá ti lo ìkórè, ìrọ̀rùn dé bá gbogbo ohun ọ̀gbìn rẹ pátá, ohun ọ̀gbìn bíi kòkó, kòkúmbà, ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ìwọ́n tún ti gbé tí ẹ dénú ọjà rí. A máa pariwo ìkórè ìkórè lọ́dọọdún. Bó o ti sọ ń dun ta náà ni, bó o ti sọ léṣì náà nu, o tún ti gbé e dé lónìí àbí? Ìwọ òye dárúkọ ìkórè ìkórè gbogbo ìbántí ẹ. Ìkórè lọ́dọọdún ìkórè lọ́dọọdún. Ẹ ǹlẹ́ o bàbá àkórè, ìkórè kọ́ ìsọjí ni. Ara ń kan gázà o, má jẹ́ ń kanra tèmi mọ́ o.
2: Jẹ́ ń tún ajá ẹ sí i. Bá a bá ti fi ìkórè fẹ́ kòkó, gbogbo èrè oko tó wà lábẹ́ rẹ̀ ni yóò tún máa jàǹfààní ìkórè.
1: Mo ti gbọ́ gbogbo ohun tó wí o ọ̀rẹ́ mi. Ṣùgbọ́n níbo o gan-an lèmi gan ó ti rí ìkórè rà báyìí kémi náà lè bọ́ lọ́wọ́ àìkórè oko.
2: Ìkórè wà ní gbogbo ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn kòrìkòrì.
1: Ó dá o, jẹ́ ń dán wo kémi náà ò gbìyànjú ẹ̀. Torí dán wo báyìí, òun ló bí ìyá ọ̀kẹ́rẹ́.
2: Ìtọ́wò la máa dídùn ọbẹ̀, dán wo lónìí kó o rí pé rere ni Olúwa.
1: Àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tó ní ẹni kòkó ẹ̀ báyìí, òun ló mọ̀ lọ. Dájúdájú béèyàn ò bá sì mọ bí ẹgbẹ́ ẹ̀ ti là, irú ẹni bẹ́ẹ̀ ó sáré kú ni. Olúwa mo dúpẹ́ o.
2: Bàbá àbèjì ọ̀rẹ́ mi, ṣé o ti rí pé ìkórè pérégede ó fi gbọ̀rọ̀ jẹ̀ka? Ìdí nìyí táwọn àjọ LAFDAC fi ló ń tẹ gbà.
3: Ẹ̀kọ́ wà nínú ìtàkùrọ̀sọ ọ̀rẹ́ méjì yẹn. Wọ́n rí i pé wọ́n sọ nǹkan kan tí wọ́n sọ pé èmi kì í ṣe ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yìn kan. Ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yìn kan ni ọ̀rẹ́ tí ó rí ire, tí ò ní fọ̀rọ̀ ire han ara ẹ̀. Ọ̀rọ̀ ire ni wọ́n ti fi hàn yín o. Ẹ̀yin àgbẹ̀ oníkòkó, ẹ wá ọ̀nà kẹ́yìn náà lo ìkórè bó ṣe yẹ kẹ́ ẹ lò ó, kó lè jẹ́ wípé ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń lò ó kẹ́ ẹ lè kérè oko yín. Ẹ lọ ra ìkórè lẹ́yìn níbi gbogbo tí wọ́n ti ń ta ojúlówó oògùn tí wọ́n fi ń pa oko, kẹ́ ẹ bọ́ lọ́wọ́ kòrìkòrì àti kòkòrí rà. Èrè lámọ̀ jẹ́ o, àní ṣàṣedànù.
0: ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkùkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gba tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìlò orí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn ọkàn kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rì a máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè máa dídùn ọbẹ ìkórè làgbà ilé iṣẹ Choice Agrochemical Limited àwọn ni wọn ṣe ìkórè.
4: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì ní ọjọ́ Thursday 16th July ní Mowo Taxi láti Futa North Gate lọ sí ọjà ọba nílùú Àkúrẹ́ tí mo sì gbàgbé ẹrù mi sínú taxi náà. Ẹrù náà jẹ́ trial box tàbí case tí wọ́n fi ń ṣe àyẹ̀wò ojú. Color rẹ̀ jẹ́ silver and black. Mo ran awakọ̀ taxi yìí kí ó jọ̀wọ́ kí ó pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0815-186-2056. Lẹ́ẹ̀kan sí 0815-186-2056 tàbí kí o gbé wá sí ẹ̀ka ìpolówó ọjà Adaba FM tí ó wà ní ẹgbẹ́ A Division Police Station Ọbadé Ìṣídọ̀ Road Àkúrẹ́. Ẹ ṣé púpọ̀.
5: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18 má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
6: Honorable, ní ife ẹ̀yẹ àgbáyé, trophy kan wà fún àwọn honorable. Ra ìgò ọtí Trophy Premium Lager kan yẹ abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀ kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́ yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
22: Guy, why you dey smile like this? Wetin happen?
23: Cause I don win trip to go abroad.
24: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
20: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
7: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
20: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
20: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
25: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
6: Honorable, ní ife ẹ̀yẹ àgbáyé, trophy kan wà fún àwọn honorable.
9: ra ìgò ọtí trophy premium lager kan yẹ abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀ yóò sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀ fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́ yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn o tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀ trophy premium lager onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti fifa má ṣe mu àmupara kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
10: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
13: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Make Sure. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹt orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
14: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
25: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
14: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
25: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́pánilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀ kan lásán, àrò yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣ

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ọmọ ti dé o, ó ti kọ́ngọ̀ ọ̀dọ́, part and part, oríṣiríṣi sọ́là ló kọ́dé, part and part.
2: Bẹ́ẹ̀ni, part and part tún ti dé pẹ̀lú the best solar energy supplier, 201,999 naira.
1: Ẹ̀wọ́ ara solar tó máa gbé gbogbo ilé yín.
2: Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ni, oní 310,999
2: tún bẹ́ẹ̀.
1: Ó máa dá àwọn èròjà yín fún wákàtí tó pọ̀.
2: Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé freezer bẹ pẹ̀lú just 1,000,000 naira and above.
1: Bákan náà ni part and part tún dé pẹ̀lú CCTV.
2: Léyìí tẹ́ bá máa fi wo ilé, wo ọ́fíìsì, wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò.
1: Lórí fóònù yín for security purpose.
2: Ẹ wò ó.
1: Promo ń lọ lọ́wọ́ báyìí o.
2: Just 53,999.
1: Fòtò ní 2 cameras.
2: Ṣùgbọ́n just 32,999 naira.
1: Fòtò ní kámẹ́rà kan.
2: Ẹ máa

0: bá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọrọ́kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ da tọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
1: Abba ajókòó tí ì gbọ́ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn bílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjà wà ìjà òsì.

0: ẹ ká lẹ́ni gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní láti mọ́ gbọ́ wa láṣàlẹ̀ ètò ni. Akíkà bọ̀ sórí ètò ayédùn. Iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 abamikjo àwọn náà náà so nígbàwó ètò yìí.
1: Bẹ́ẹ̀ni medical ọkọ̀ owó bá sì ṣe tó jẹ pamọ́ṣẹ́.
0: Ǹjẹ́ ibà lọ́wọ́ Ọlọ́run ọba ọ̀gá ògo? Àtò ọba jayé ọba alápá kábíkábí òkìkí kímọláyà ọba àmì ẹrù jẹ̀jẹ̀. Ìjí pọta bíi kóyin jẹ́, òjò pòkè bíi kọ́yẹ̀gẹ̀rẹ̀. Elédùmarè ọba àmì náà ni òkè tí ò lè yẹ̀là iláí.
1: Tábì kọ̀ńdọ́tọ̀ tó ń gbowó. Tó dojúkọ ọ̀sẹ̀ tó tẹ pamọ́ṣẹ́ o.
0: Edumare ọ̀hún náà ní ń lọ ní mójútó lílọ bíbọ̀ wa. Tí sì ń jẹ́ kó lọ gèrègè adúpẹ́ o. Wọ́n ní bẹ́rù bá dúpẹ́ oore, á tó mú mi, á tó ṣe kíni, á tó gbà mí sí ni.
1: Tó bá dojúkọ ọ̀sẹ̀ á fi lo.
0: Àwa dúpẹ́ oore, eléyìí tó ń ṣe fún Ọlọ́run ọba.
1: Ọ̀sẹ̀ á fi lo,
0: dúpẹ́ tiẹ̀.
1: Gbogbo àwa ìsọwọ́ olo.
0: Dúpẹ́ mi.
1: Ìsọwọ́ olè lò fẹ́ súnmọ́ bí.
0: Ìwọ ò lówó lọ́wọ́ ni, ọwọ́ á ní kí ló ń dúpẹ́ sí. Àní kò dúpẹ́ mi.
1: Tọ́dún tó dùn tètè ọmọ aráyé, dídùn dídùn ìlànà lé olóyè.
0: Oníwo ò rí nǹkan tó jẹ.
1: Tábà dojúkọ ọ̀sẹ̀ wa ta tẹ pamọ́.
0: O sì dúpẹ́ àlàáfíà.
1: Aráyé ò ní kọ̀wọ̀ ẹ̀ṣà mi, àńlá ti ṣàṣe láò ti dáadúrà ọ̀dà mọ́ra ni.
0: Iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 bá mi jọ. Ibẹ̀ lọ̀rọ̀ iná ti ń jáde wá. Ẹ̀sìn láǹfààní láti mọ̀ gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Akíyín o. Ẹ̀yin olólùfẹ́ ètò yìí. Tó jẹ́ pé ẹ̀ lè mọ́ láǹfààní àti gbọ́. Akíyín dáadáa.
1: Ìwọ ló fi ìṣẹ̀lẹ̀ tó báyà. Ìwọ fúnra ẹ̀ ń torí.
0: 24/7 Abá Mixture egbòogi tí ọ̀lọ́ ti nú ni omi pọ́nbélé náà ná fi ṣe. Atọ́kùnrin àtobìnrin ló wúlò fún. Ọmọdé lè lo àgbàlagbà lè lò.
1: Ọgbàgbẹ́ gbogbo owó máṣtà láì ṣiṣẹ́. Ọlọ́run tó ṣẹdá bàbá oníṣẹ́.
0: Àwọn èèyàn kan ti ẹ̀wà tó jẹ́ pé wọn ò tiẹ̀ tí ì pé bí 100 ọdún. Bí 50 ọdún.
1: Alákòótọ́dọ̀ níṣẹ́ àfaradà ló pọ̀ kó tó rú.
0: Àti bẹ̀rẹ̀ wá di wàhálà.
1: Kó tó fi dá aṣẹ ọ̀hún rẹ̀ kó tó rí iṣẹ́.
0: Àti rìnrìn ìṣẹ́jú bíi 5. Ọwọ́ á di nǹkan. Ẹlòmíì ilé alájà bíi 2 náà ló ń gbé. Orí òkè ní ń gbé. Yóò wá fọ́ mú bàdí gòkè. Ẹlòmíì ti ẹ̀ ti kó pò nílé orí òkè, ó ti kó wásàlẹ̀. Torí pé kò lè ta kébékébé mọ́ dáadáa.
1: Lagos Victoria Island níbi iṣẹ́ mi. Industrial ní Ìkẹjà ilé.
0: Ìwọ náà gbọ́ṣẹ́ wò.
1: Ẹni bá rè kápá lòṣòdì a rí wípé.
0: Kí wọn náà wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba.
1: Ṣé sọ.
0: Torí pé ìjáwá ìjà ò sí always guide náà ni.
1: Àtijẹ́.
0: Guide ara rẹ dáadáa.
1: Owó lọ́wọ́ nínú gbòsò ọ̀nà pápá nínú.
0: Inú mi máa dùn tí n bá ti ráwọn. Àgbàlagbà mi àbáwọn èèyàn mi tó jẹ́ pé wọ́n ṣe kébékébé dáadáa. Ẹ mọ̀ wò ọ́ báyìí pé ẹ ti ẹ̀ wàá fẹ́ dàgbà mọ́. Àwọn bàbá wa ń gbà náà. Ewé àtegbò náà ni wọ́n máa ṣe kíni wọ́n máa ṣe wọ́n máa lò ó papọ̀. Ó sì ń ṣiṣẹ́ bíi tàti ejọ́.
1: Sàmájàrá
0: 24/7 Abá Mixture egbòogi tí ọ̀lọ́ ti nú ni o.
1: Ó
0: sì wà káàkiri.

0: bọ́ bá sì ti ń sọ ẹnu rẹ tó sì ń kó ẹnu rẹ níjànú wá mọ fàdúrà tí pípé kẹnu mi kọ́ là mí kẹnu mi kọ́ mọ́ kò bá mi wọ́n sì mọ́ gbẹ̀ndọ́gbẹ́ wọn. Ìmọ̀ràn ní sókè ni kò jù bẹ́ẹ̀ lọ. 24/7 Abamicho egbòogi tí ọ̀lọ́ ti nú ni. Ẹ mọ̀ pé bá a ṣe ti mọ̀ ń mu wá ní sókè nu. Láti àgbàlá iléeṣẹ́ tó ń ṣe gbòogi 24/7 Abamicho. Àwa tó ti sọ ti a lónìí. Ẹni ọba létí kọ́ gbọ́. Bọ́n ṣe gbé wá òun náà la sì sọ jáde. Mo ń padà bọ̀ ẹ kú kalẹ̀ náà.
1: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà tí ẹ kan sùn lọ ni.
2: Abba aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mixo kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixo kò lọ́ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mixo láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixo gbogbo ìgbà ìjà wà ìjà òsì.

0: padà látòkè lọ́hún.
1: Ohun tí mo fẹ́ tọ́ bá mi ṣe fún mi, mo ṣe mọ́ pé.
0: Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ jẹ́ alágbàtà.
1: Ló sọ mí dọ̀.
0: Ó yá alágbàtà kan gbòógì lẹ fẹ́ jẹ́ ni. Ẹ máa pe nọ́mbà ọ̀hún. 091-60-62-62-53
1: Ọba tó dáyé.
0: 091-60-62-62-53

kú yóò di ọjọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ ọlọ́run tá a tún mọ́ pàdé. ẹgbẹ́ mi dáadáa olówó kan dé ti wà nílé agbára pẹ̀lú wa. a kùkú mọ́ pàdé lọ́jọ́ mẹ́jọ. gbọ́ngbọ́n ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 bá mi jọ. ẹ máa pin nọ́mbà yìí 091-60-62-62-53 091-60-62-62-53 ohun gangan náà lọ́jà sí iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 bá mi jọ. ọdọ̀jọ́ mẹ́jọ tá a tún máa pàdé o ọ̀pẹ́yẹmíjọ́ ọ̀dà náà ló kọ́ tèmi jẹ.

0: bọ̀ ní New Office Patton Park. Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekab àti Weber Bank ló bá Dishida Road Àkúrẹ́. Tẹlifon 070-6642-3064. Tó ẹ kú dédé àsìkò yìí. Ibi fíofíó láti bá igi ọ̀gá wó. Ibi ṣàkátá para láti bá wọn ọ̀rọ̀ àgbàṣanko. Gbogbo àwọn nǹkan tó ṣe pàtàkì tọ́mọ ènìyàn ń lò ní sáà tá wáyé. Ní pàtàkì ọ̀rọ̀ sólà àti fóònù àti frísà àtàwọn nǹkan míì tó ṣe pàtàkì. Torí ẹ̀ la ṣe wá gbé Part and Part tó jẹ́ olóòtú fún gbogbo nǹkan wọ̀nyí wá sórí ètò láti wá sọ àwọn nǹkan tí wọ́n tún kó dé fara ìlú.
1: Ilé tí a kó dé ni pé tí a bá ṣe ń ra laptop àti fóònù bíi Samsung bíi Itel bíi Tecno Infinix lẹ́wọ̀ máa gba fans lọ́fẹ̀ẹ́. Laptop tó bẹ̀rẹ̀ láti orí bíi 80,000 naira that is 79,999 sí 120,999 sókè sókè bẹ́yẹn àtàwọn brand new phone tó bẹ̀rẹ̀ láti orí 85,999 sí 101,999 sókè ẹ̀wọ̀n máa gba fans sí ní ọ̀fẹ́.
0: Ọbẹ̀ máa ní ẹ̀.
1: A ní laptop, a ní printers, a ní gbogbo computer materials. Tẹ bá fẹ́ látòrí accessory phones dé gbogbo ẹ̀ ló wà. Ẹ máa bọ̀ ní Part and Part. Lákún street light dé láti enhance security materials. Láyẹ̀ka ilé yín, àwọn street light yẹn bẹ̀ látòrí 27,999 sí àwọn bíi 30,000, 40,000 gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ wa. Ìyẹn ò tún wá tán sí ibẹ̀ o. A ní solar CCTV cameras látòrí 25,999. Àwọn solar CCTV cameras. Single lens, double lens, triple lens, four lens, gbogbo ẹ̀ ló wà. Àgbẹ̀ solar ice block machine wa, gbogbo package tó máa lo battery, kí a tó máa fi sọ bí ó ní bí 1,999,000, tó máa ṣe bí 50 blocks, 80 blocks, 100 blocks, tó ń lo oòrùn directly, ní èdè NEPA. Lórí àwọn solar systems wa, a ní ilé alábọ́dé tó jẹ́ fáwọn student tó jẹ́ pé a ní ó ní 150,000 naira, tí wọ́n lè lò fi gbé laptop wọn, wọ́n fi lè gbé fan wọn. A tún wá ní tó yẹ pé ó tún ní bulb, kò sí pé ọmọ ń lọ ilé ìwé, kò ní ná. Wọ́n tún lè yọ lọ library, wọ́n lè gbé kiri. So kò sí ẹsẹ̀nsì pé mi ì rí ná kàwé mi ìyẹn 150,000 naira. A tún wá ní ilé tó yẹ pé myself and my family oní 250 wà, oní 300,000 wà, oní 500,000 wà ní solar. Ní láti dúró de ná mọ́ Part and Part multipurpose, multipurpose lórí laptop, lórí solar, lórí phone.
0: Ẹ jẹ́ kí àwọn èèyàn mọ ibi tẹ́ ẹ kalẹ̀ sí.
1: A wà ní number 49 Ọba Dèṣídà Road ní Part and Part Complex. A wà láàrin Weber Bank Ọba Dèṣídà àti Yellow Upstairs tó ń jẹ́ Rika Beam tó jẹ́ Former Laco ẹ ti rí wa mẹ́.
0: Kí làwọn nǹkan míì tẹ tún ní báyìí.
1: Photocopier machine, printers, freezers.
0: Ó wá dàbí Leventis dàbí Shellerans Lékòó nìyẹn.
1: Kì í ṣe ìyẹn nìkan o. Gbogbo ẹni tí tó lè lè tì mọ́ solar materials láti orí controller, láti orí iron tó jẹ́ ti solar tó tún lo NEPA, láti orí fluorescent light tó máa lo iná kékeré. Eléyìí tó wá yà lẹ́nu jù. Wọ́n á lọ foye bí iye gba mítà. Ẹlòmíà tún ní òun lọ́ra generator nígbà tó yẹ pé.
0: Tó jẹ́ pé owó tí ó fi ra mítà tàbí máa ná lórí ẹ̀ tàbí repo generator yóò ju ìlọ́po ìlọ́po owó tí ó fi ra solar.
1: Eléyìí tó wá ṣe bàbá rẹ̀ pé tó bá tún wá lọ ní freezer. Ó wà ó depend lórí site freezer yẹn. Ìyàn tó bá ń lo freezer méjì ó lè lo ṣe ilé ìtagbé freezer kan. Ẹ rí oní 1,000,000 naira. Ẹ rí oní 800,000 tó máa gbé freezer yín. Even ẹ máa rí oní 600,000 tó gbé freezer yín. Tó bá dọ̀dọ̀ wa a ó sọ fún yín bẹ́tà. Tẹ bá ní ìṣù pẹ̀lú solar yín ẹ lè kàn sí wa. À wá bá yín wò ó. À mọ àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. A tún máa ń ṣe swapping and ṣe upgrading. Ẹlòmíì ti lè ra solar kan tẹ́lẹ̀ tó wá ń lo tí ò gbé. Tó bá pè wá a wò ó. A ò bá upgrade ẹ̀. A dòwó kékeré mọ. A fi gbé ńlá. Gbogbo nǹkan tá à ń sọ̀rọ̀ yìí àtòrí laptop o, àtòrí solar, àtòrí phone. Even tẹ bá fẹ́ ṣe repair phone yín, laptops yín, ẹ máa bọ̀ tààrà. Wọ́n bá yín ṣe ní number 49 Part and Part Complex tó wà láàrin Weber Bank Branch àti Rikabi Mouse tó jẹ́ Yellow Upstairs Ọba Dèṣídà.
0: Tó kò ní ju báyìí lọ fún ti àkókò yìí tọmọgún Olúbùnmi ló kọ tèmi ẹ ṣe bíbọ.
2: Dáyọ̀ sọ́jí olówó kan dé.

ọlọ́run ọba mi ni kò pé méjì o ọba tó ń fọwọ́ lẹ́ránká yóò kọ́ ṣe tiwọn ná kó tó wá lo agbára àti pátó ní lórí ìkówá wa ọba òfin nǹkan ẹrù yẹjẹ balẹ̀ ṣe pẹ fún ẹlẹ̀ aláwa ẹ̀dá òjá mọ́ nkankan gbogbo bó ṣe ń jókòó tó ń tò ó lájùlé ọrun àrà ló fi ń dá o gbogbo bójú ṣe ń mọ́ tí ilẹ̀ dẹ̀ ń ṣú àrà lọ́lọ́run ọba mi ń dá níbi tó wà o gbogbo báwa náà ṣe ń lajú tá a dẹ̀ ń pa ojú wa dé gbogbo bá a ṣe ń jí tí gbogbo wa náà rìn káàkiri bẹ́yìn ò bá mọ̀ wípé àrà ni gbogbo ohun tó ń ṣe pátápátá àrà ni bọ kò kàn yé wa àwa ti kà á kún pé bó ṣe yẹ kó rí náà nìyẹn lóòótọ́ bó ṣe yẹ kó rí náà nìyẹn ṣùgbọ́n ju gbogbo ẹ̀ àrà ló fi ń dá o

dúpẹ́ Adéṣọ̀tẹ̀ Láyọ̀lé àwọn náà ṣe 80 bíi 30 torí tẹ́ ẹ bá rí mọ́mì ojú yẹn ò padà ṣé mo purọ́ ni ẹ̀gbọ́n mi Kẹ́hìndé Adéṣúyàn Equator mi ò purọ́ sà máa gbọ́ bó ṣe ń dún trumpet Maxine àjọṣe wa ò ní bàjẹ́ oṣù tá a fẹ́ mú iná ni ṣẹrita bá ń sọ̀rọ̀ nípa àwọn Maxine lápá ọ̀dọ̀ wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà kò sí gbẹ́nu ẹ̀ sọ̀rọ̀ fún trumpet Maxine o táwọn yẹn bá ti náwó gan.

tó ti ẹ̀ máa ń jọ mí lójú ni wípé nígbà tó o mọ̀ pé ò nífẹ̀ẹ́ kí ló dé tó o fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó kí ló dé tó o fẹ́ gẹ́gẹ́ bí ọkọ tó o mọ̀ pé o wá láti wá kó bá ìrìn àjò ayé ẹni. Oni to ba ga o ma pase.

láàrin ọ̀sẹ̀ èmi àti ẹnìkan ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ́n pè mí awájọ́ ń sọ̀rọ̀ wọ́n wá sọ pé àwọn ti ń tẹ̀lé ètò àsìkò mi ọjọ́ pẹ́ díẹ̀ a wá sọ̀rọ̀ dé ààyè kan wọ́n wá bẹ̀ mí wọ́n ní kí n jọ̀ọ́ wọ́n ní mo ti mú ọ̀rọ̀ kan wá lórí ètò àsìkò mi rí wọ́n ní mo mu tẹ̀lera láwọn ìgbà yẹn ni pé tí mo bá rántí tí mo sọ̀rọ̀ nípa amóhùnmáwòrán tẹlifíṣàn ni ó ní mo kúrò lórí ẹ̀ ó ní mo tún sọ̀rọ̀ nípa kínní oníga tó máa ń wà lórí tẹlifíṣàn àbílẹ̀ tí wọ́n máa ń gbé sí.

Béèrè ni mo fi béèrè lọ́jọ́ náà lọ́hùn. Mo ní ìbéèrè tó yẹ kí a kọ́kọ́ béèrè lọ́wọ́ ara wa nìyí. Ṣé òbí yín ń lóyí ti yín fún yín? Ìyẹn fún ìgbà àkọ́kọ́, ṣé òbí yín lóyí?

ìbéèrè ńlá ni ta ló kọ́kọ́ yí antenna ayé tiyín ṣe mọ̀ pé ẹ̀rọ amóhùnmáwòrán wà ta máa ń wò láyé àtijọ́ even kì í ṣe láyé àtijọ́ gan disin television láwọn ìgbà yẹn láìsí ohun tí wọ́n ń pè ní antenna yẹn a lè rí nǹkan wò dàbí alára láwọn ìgbà yẹn tí ẹ ò bá gbàgbé mo ní ibi tí wọ́n yí i sí ní ìbẹ̀rẹ̀ ayé wa níbi tí wọ́n bá yí i sí níbẹ̀rẹ̀ ayé wa náà ni àwọn èèyàn yóò máa wò nínú ayé wa gẹ́gẹ́ bí èèyàn ọ̀gangan bí tí wọ́n bá yí antenna yẹn sí gan ní ìbẹ̀rẹ̀ bóyá àwọn òbí yín ló yí àbí àwọn alágbàtọ́ ń ló yí torí ẹlòmíín wà tí ì ṣe ọ̀dọ̀ òbí ló gbé dàgbà alágbàtọ́ ń ló wò ó dàgbà tó bá wá jẹ́ ọ̀gangan bí tí wọ́n bá yí sí yẹn ibẹ̀ ló máa wà tí ìkan nínú àwọn méjèèjì yẹn òbí tàbí alágbàtọ́ kò bá yí i dáadáa ó rí ọ̀fẹ́ wà fún ẹ̀dá náà nígbà tó bá dàgbà dé àyè kan láti tú antenna ayé rẹ̀ yìí ó rí ọ̀fẹ́ wà o fún ẹ̀dá láti tú yí fúnra ẹ̀ táwọn tó bí àbáwọn tó wò ó dàgbà ò bá rí yí dáadáa ẹ jẹ́ ká fi eléyìí sọ́kàn pé kò sí television tí ò ní manual kí ni wọ́n ń pè ní manual àwọn ìwé tí wọ́n máa ń fi sínú páálí tí a bá fi ra ẹ̀rọ amóhùnmáwòrán yẹn òun ni wọ́n ń pè ní manual kí dẹ̀ ló wà nù manual yẹn ohun tí bí ẹ ṣe máa yí kinní yẹn bí ẹ ṣe máa lò ó ló wà nù manual àìka manual béèyàn ò bá ka manual tó wà nù ẹ yìí lè mú kí ènìyàn ó ṣe television náà tẹ̀ tí ò bá ìtí lo television rí tí ò lo amóhùnmáwòrán rí tí ò dẹ̀ yé láti mú manual yẹn ìyẹn ìwé tó máa ń tọ́ni sọ́nà kó kà á ó lè lọ ṣí tẹ̀ bẹ́ẹ̀ náà ló rí fún àwa ènìyàn akọ́ṣẹ́jáyé wa ni manual ayé wa àìbéèrè ló mú kí ọ̀pọ̀lọpọ̀ òbí tàbí alágbàtọ́ ó ṣe antenna ayé ọmọ ó yí dòní o àìbéèrè báyìí ló mú kí òbí tàbí alágbàtọ́ ó ṣe antenna ayé ọmọ wọn ni ó mú kí wọn ó ṣì yí títí dòní mo sọ̀rọ̀ kan ṣáájú mo ní tó bá dé ìkóríta kan láyé ẹ̀dá ọlọ́run á fún ọ ní orí ọ̀fẹ́ láti tú yí ìyẹn antenna ayé tiẹ̀ nítoríta yìí ó léwu díẹ̀ fún ẹ̀dá ọ̀pọ̀lọpọ̀ yìí dáradára bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí sí òdì ẹlòmíràn fi tiẹ̀ lé ẹlòmíràn lọ́wọ́ láti yí i ta ni ó fi tiẹ̀ lé lọ́wọ́ láti yí ìbéèrè ni tó bá sì jẹ́ pé ìwọ fúnra alára gangan ló yí i níbo ló yí i sí torí ìfẹ́ owó ni obìnrin mìíràn fi antenna ayé tiẹ̀ lọ́wọ́ ọkùnrin aláyípa tó dẹ̀ yí ó yí pin ẹni tí wọ́n fi lé lọ́wọ́ náà ìyẹn náà sì fi gbogbo ohun tó ní láti yí

ayé yẹn láti yí ayé onítọ̀hún láti yí ipa jẹ̀bóhùn fúnra ẹ̀ náà ló fi áńtẹ́nà ayé ẹ̀ lé ọkùnrin lọ́wọ́ tìtorí pé owó wà lọ́wọ́ ẹ̀ ẹ̀yẹn dẹ̀ bá yí ó yí pin ó yí pa kò yí síbi tó ti ṣeé wò àìlámojú kúrò

ọmọṣẹ́ tó wà lábẹ́ ọ̀gá ṣẹ́mọ̀ àwọn ọ̀gá kan wà tí ẹ bá kọ́ṣẹ́ ní abẹ́ wọn tó jẹ́ pé gbogbo nǹkan tí tán bá ti lè wo ayé ọmọṣẹ́ yẹn tán rí pé ilé má wúlò fún mi o tó bá di pé ó lọ ó máa di nǹkan máa mẹ́hẹ nǹkan ò ní lọ dáadáa mọ́ irú àwọn ọ̀gá ìka yẹn wọ́n á dẹ̀ bẹ̀ sí ní mú ayé ọmọṣẹ́ yẹn wọ́n á máa ṣe bákan bàkan wọn ò ní fẹ́ jẹ́ kó lọ bọ̀rọ̀ wọ́n á máa wá àwọn ẹ̀sùn kan wọ́nranwọ̀nran ka sí lẹ́sẹ̀ ṣé kí n má tàn yín antenna ayé ọmọṣẹ́ yẹn lẹ̀ ń yí títítítítí ẹ yí débi tí ò ti wá nítumọ̀ mọ́ ọ̀rẹ́ mi ogun makin godwin ọmọ níyì ń boloka ọmọ microphone wizard more wisdom o ṣe púpọ̀ ọ̀rẹ́ mi adamso

ah ba mo se le so pe remote ni ede yoruba ah ki la le pe remote ni yoruba o e ja sha ma so be yen sha ni awon igba kan seyin owo ni a fi ya antenna television wa bo se ri niyan owo la fi ma nyi be o ba gbagbe ki n sa won omo ni umilenium mo n ba soro o lawa omo 80s 90s 70s lo be lawon gba yen nigbati television de ti a n wo tv antenna to ma n je ko sese lati je ko dun wo ninu ile ita lo ma n wa oparun lopolopo fi gbe ti e duro awon kini yen won se garagara bayi ohun ni won ma gbe sita ẹnìkan ló máa lọ síbẹ̀ láti lọ máa yí táwọn tó máa wà nílé máa máa sọ̀rọ̀ pé ó kù díẹ̀ wọ́n máa máa pariwo ni ẹ yí ó kù díẹ̀ ó ti dá ẹ máa wọlé bọ̀. ṣùgbọ́n ọpọ́n tó sún ó sún síwájú antenna ò ní remote dé o digital nìyẹn sẹ̀mí digital a lè pè é kò tí digital dáadáa a ti lè pè é ní digital dáadáa. inú ilé ni a ní láti dúró sí inú ilé náà láti máa darí ẹ̀ a jókòó sínú ilé tá bá ti lè mú kinní ike yẹn báyìí tá a tẹ̀ ẹ́ ó máa máa fúnra ẹ̀ yí níta fúnra wa kò wá nílò pé a jáde síta láti lọ máa fọwọ́ yí báyìí bó ṣe rí nìyẹn ṣé ń tẹ̀lé mi lórí ètò àsìkò mi. ọpọ́n tún sún sọ́wọ́ iwájú decoder ló tún jáde o digital television gbáà nìyẹn ìyẹn gangan ni ó jẹ́ digital gidi o ò nílò àti máa yí ohunkóhun ohun tó nílò àti ṣe ni pé ra owó sórí ẹ̀ tó o bá ti bígbà téèyàn fowó sórí fóònù ni wàá sanwó ṣáà jókòó sínú ilé ẹ ohun tí o máa máa fi wò agbada ti wà níta wàá kàn máa wo bó ṣe ń lọ o lè máa wo ibi tó bá wùn ọ́ ni wàá máa wò ìyẹn gangan ni digital. ǹjẹ́ jẹ́ mọ̀ pé analog ni antenna ayé ẹlòmíràn ṣì wà báyìí láyé digital yìí yes bó ṣe rí nìyẹn. kíni ó sì lè mú kí antenna ayé èèyàn sì dúró sí analog ní ayé digital tá a wà yìí. àkọ́kọ́ ogun ìdílé bó ṣe rí gangan nìyẹn tí ogun ìdílé bá mú èèyàn ayé ẹ̀ máa dúró lójú kan kò ní lè lọ síwájú àwọn nǹkan tí ó ti yẹ kó ṣe àwọn àrà tó ti yẹ kó dá gbogbo àwọn tó ti yẹ kó ní kò ní lè máa lọ bí nǹkan ṣe ń lọ bí ilé ayé ṣe ń yí yẹn àti lè máa ba yí lọ bẹ́ẹ̀ máa ṣòro fún nítorí pé ó ní àdojúkọ ogun àbínibí. ẹlẹ́ẹ̀kejì tó dàbí rẹ̀ torí àkókò iyè ríra tí iye èèyàn bá parẹ́ ẹni wọn ò níye rárá tí iye ẹ̀ ò sí wọ́n mú mi rántí àkòrí ẹ̀kọ́ kan tá a kọ́ nígbà tá a wà nílé ìwé gíga lecturer wa ń gbà yẹn dr ọ̀ṣundáre ni mo rántí wọ́n kọ́ wa ní àwọn ẹ̀kọ́ kan wọ́n ní nínú kọ́ọ̀sì wọ́n ń gbà yẹn nígbà tí wọ́n ń kọ́ wa wọ́n jẹ́ kó yé wa pé ní gbígba nǹkan báwo mo ṣe máa sọ yorùbá ṣùgbọ́n màá gbìyànjú wọ́n ń pè nǹkan ní early adopters a rí àwọn tó jẹ́ late adopter then laggard wà non adopter wà then laggard wà àwọn kan early adopters yẹn làwọn tó jẹ́ pé tí nǹkan bá ti dé ní yàjóyàjó àwọn lè máa kọ́kọ́ rí ń bẹ̀ tí wọ́n máa kọ́kọ́ gba kinní yẹn wọlé ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé wọ́n á sì máa wò ó wọ́n á ní ẹ̀ eléyìí tá a sì ń ṣe yìí náà ni ká máa ba lọ.

0: Hello, Talu Ambe, o papa pa o. Yes sir.
1: Oruko mi ni Woli David Solomon. Emi be lati lo Kakoko.
0: Yes sir.
1: Olorun ma je ki aye ko ya ken aye wa.
0: Amen.
1: Ke gboro ti Olopele ti so. Awon to awon kan so pe ko se aye. Won de gba ipa aye wa. Nitori yan ko aye wa dada. E wo nigba ti abi Jesu. Orisiri sogun lo de fun Jesu.
0: Benni.
1: Sugbon ni papa gbogbo la la ka yi gbogbo la ka ka ogun. O fi 3 years sise nigba to ko mo 30 years. Ogun yen po. Sugbon ninu ogun yen jolo jikin lo papa fi re je wa pada. Ati ma teyin oruko Jesu oni ri aye oruko Jesu.
0: Ami o.
1: Ni David Solomon emi be lati lo ka koko.
0: E se kupo sir. Yes. Ajo se wa oni baje. Bí mo bá kúrò lórí ètò 081-38-55-03-88 nọ́mbà mi ni 081-38-55-03-88 gbọ́ mi dáadáa 081-38-55-03-88 àbí lórí àwọn ìtàkùn ayélujára Facebook ni Instagram ni TikTok ni lọ bẹ́ẹ̀ dayo olówó kan dé àsìkò mi bó mọ rírì yín àjọṣe wa ò ní bàjẹ́ o ẹjẹ́ máa lọ lé wẹ́rẹ́wẹ́rẹ́ o. Ọ̀nkú ṣe mo ti tẹ̀ yín lọ́rùn òun ni mo mú wá padà wẹ́rẹ́ yẹn o. Ọdún 2017 láti mú ọ̀rọ̀ yẹn jáde lórí atẹ́gùn. Ẹ ṣé mo mọ rírì yín. Ẹ jẹ́ ẹ máa lọ lé. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwa tí àjọ mú ti tò níwá sétí ìgbọ́ yín. Yusuf Faith àjọṣewa ò ní bàjẹ́. Felix Kọmọláfẹ́ bàbá àbejì. Mo mọ rírì yín. Lórúkọ lọ́gàlọ́gà tí wọ́n ń pàṣẹ ìkànnì tí a wà yìí. Ni mo ń dúpẹ́ o ni mo dẹ̀ ń kí yín. Mo wá ń fàsìkò yìí sọ fún yín pé iwájú lọ́lọ́kọ tèmi ń gbé mi lọ kì í ṣe ẹ̀yìn. Dayo olówó kan dé lórúkọ tèmi. Ó di ọjọ́ mẹ́jọ.

0: tí ẹ rí ẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà mi ò rọrùn sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ oje ayé òun ti ẹ̀ wá sú mi.
2: Agbóyin ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo kọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ̀n ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-06460-6419 07-06460-6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn tí ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíràn a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ó jẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíràn a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíràn ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíràn ò lè dúró pé. Ẹlòmíràn a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn a máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Bẹ́lòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rọrùn sun rẹ̀, ìṣòro ni. Bẹ́lòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà, ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wòrò àwa ní rẹ̀, ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-06460-6419 07-06460-6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì. Tọ́ ta bá ń lò táwọn náà máa rí ta máa máa ta kẹ́bẹ́kẹ́bẹ́ náà mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìnrìn 30 ìṣẹ́jú, a lè rìnrìn wákàtí kan, a lè rìnrìn 40 ìṣẹ́jú. Tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtẹ̀gbò yín náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àtẹ̀gbò lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07-06460-6419 07-06460-6419. Àlàáfíà ara wo.

0: Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
1: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wẹ̀ kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Ọ̀nàrẹ́bù ife ẹ̀yẹ àgbáyé trọ́fì kan wà fún àwọn ọ̀nàrẹ́bù. Ra ìgò ọtí Trophy Premium Lager kan yẹ abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀ kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́ yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wẹ̀ kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun.

But to the glory of God, lẹ́yìn ìgbà tí mo ra cement yẹn, mo akọ ilé yẹn tán within January till now. Láńlọ́ọ̀ tó tún wá wà lẹ́yìn mi tún lóun fẹ́ ta.